akọjá lọ ní ìrọwọ́ rọsẹ̀ láìsí ariwo àṣẹ ilé ọlá a máa da oro ọ̀pọ̀lọpọ̀ ló ti lópo ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣèjọba ọ̀pọ̀lọpọ̀ ló ti darí tó yẹ pé tẹ́ ẹ bá rí wọn ní ìsìn ó mọ̀ béèrè pé ṣé ẹ̀ ń tán ti ń sọ

0: febe loni lagelu fm ni ke ma gbo
1: toro ba ti jade asentele ni
2: soro ba mi fa ke yen soro ka gbo soro
3: deno jo friday yo ni diye le omo re ko to ri omo re o oba mi to fi keke ogun jona to fogun aye wa jona tutu aba ti o faye gba won bi won je n fe kori lori awon omo wa akini daladala fu ibi ko yanu le wa lori omo wa a o se atajogbe sojo a o se ko wa asisirin e je ma dupe nu le yi ogun re meji loke o ya ba mi ke o go go go go go go go go go yes so fanke ye mana babala bi amo ni munje eni ndojo kerin te ngbadu emi oni mo boje omo lori afefe ta nre gbogbo nkan to da bi ofokuro lori awon omo wa mama isele kajele nu bibeli lokojo oru awon bi amo meje jo su yara pelu awon omo won sugbe isele se loru omo ikan fo sele omo ikeje ofo sele ani ti omo re fo sele o si je pasi paro pelu eni ti omo re ofo sele nigba te eni to ni omo aye ji o ta kiyesi pe won ti gbe omo to fo sele fohun lase kese lo ki gbe to ni rara o olohun wo fi ofo mo ki se tohun o gbogbo le pariwo ki se temi
4: ki se temi
3: iku omo
4: ki se temi
3: ofo omo
4: ki se temi
3: ajalu omo
4: ki se temi
3: arelu omo
4: ki se temi
3: aso lori omo
4: ki se temi
3: ibanuje lori omo
4: ki se temi
3: arokankan lori omo
4: ki se temi
3: olopo pada wa mo
4: ki se temi
3: omo re sirin ni o
4: ki se temi
3: akoba lori omo
4: ki se temi
3: adaba lori omo
4: ki se temi
3: atugba to mo re yen dake o
4: ki se temi
3: iduro ojo pipe lori omo
4: ki se temi
3: to tu fo omo fun ni lojiji
4: ki se temi
3: loni mo kede ki se ti e o ni foju suku omo o gbogbo ma tin be ni a ma je loruko jesu ya orun tun yin sile adagu odo kike gbe ni aye omo re ko ni run o omo re oni pada di aso nu wo ogun a ba oloje je ko ni je tin yi o ogun o ma se o ko ni je to mo re nu leye olohun pe ajo so bayi o ko ni je tin yin ninu leyan o o ni ke pajari ladugbo o ni rogun awo ki lori omo o mama odun yi o ni le ko omo yin o mami o du ke leni de o po to ya omo re ma bori ori omo re oni tako ori omo re oni gbabode ori omo re oni suta ori omo re oni jegbaye ori omo re oni fiyaje ori omo wo oni su lojo ayo elede omo wo ma ri anugba ni lalaye ori ma gbe ode bi ase yori tomo tomo oni tawo na tomo tomo mama sami baba sami oni toro je tomo tomo omo wo ni di akoba ta fe gbe ariwo ye o ma ti la o koni fo ladugbo yin o ariwo teke si lodo awon eleni ni loruko je koni fo si olori omo o loruko je so omo re ma dide ibi ta ye ti je ye omo re loruko je so omo re yo pada gbe yin be ase jade lara baba alabi omo ye dide dide dide dide ani bindu ogo omo re latori lo yo fo wa ara re sera re omo wo ni lo ko iparun o omo to n gbọ ẹgbẹ alájà yóò gbọ wọn ọmọ rẹ ọdún yìí ti ń lọ kẹrẹkẹrẹ ó ní bọdún lọ tọmọtọmọ ayé ò ní fọ ọmọ rẹ bú ọ ìrànlọwọ tó ga jù ó yá tẹwọ gbà lónìí o ẹgàn ọmọ rẹ máa padà dé ògo áńgẹ́lì ìdílé yìí ò ní fọrọ yín ṣeré mọ o àwọn tó ọmọ rẹ ti là lórí pápá wọn ní padà ju ọmọ rẹ lé o tí fínìṣì pọ̀ láyé lórúkọ jésù ọlọ́run yóò mọ tẹ̀síwájú o gúnẹ́sà mẹ́sì yóò máa tẹ̀lé ọlátòní lọ o wà á mẹ́kẹ́ tọmọtọmọ ìdùnnú máa di kárí ilé yín o mọ́tò ayé ọmọ rẹ tó gbéra ní january kò ní forí sọgí o oníkẹ̀kẹ́ àlọ́rí àbọ́rẹ́ o ọlọ́kadà sàmí ẹlẹ́yìí ò ní kẹlẹ́sẹ̀ àròplẹ̀ gbogbo wa máa gúnlẹ̀ láyé o a ò ní gbọ́bi sí wa tọmọtọmọ ìdùnnú àtayọ̀ ọ̀dọ̀ rẹ ìdílé yín ọmọ ò lè sùn torí mọ́díkàì olóore rẹ lórúkọ jésù yóò ṣàánú rẹ ẹkùn tó kàn lọ́sẹ̀ tó kọjá àṣẹgorí ẹ̀ ó yẹ oṣù lọ́sẹ̀ yìí o òrèrè tó tọ́ sí wa àtọmọ rẹ ó yẹ gbà olú ayé fagbára rẹ nu ayé wa àtọmọ rẹ o onímọ̀jọ̀mọ̀ ayọ̀ yóò ṣe olóore ńláńlá ọmọ rẹ ò ní ṣe ọkọ márẹ́jì wọ o àsìkò tó yẹ kó fẹ̀yìntì láti máa jẹ wọn ọmọ ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe ó ní gbẹ́lẹ́wòrán òde ayọ̀ ọmọ rẹ o wàhálà rẹ lórí ọmọ ò ní padà já sásán ó yẹ gba aṣọ ojú rere tọmọtọmọ wàá kọrin ọpẹ o ó yẹ gba ìfẹ́ ọlọ́run tó tayọ̀ ìgbìyànjú ọmọ rẹ máa jẹ yọ o ìfẹ́ ọlọ́run yóò sọ ọ́ di ńlá nù lẹ́yìn ìfẹ́ ọlọ́run yóò jẹ́ kí ìlérí ó ṣe o ife olorun yo je lori awon akobi o ife olorun to tayo ilagure o yagba leni o ife olorun tayo le di lowo o ya yodare fomo re omo re ma ga omo re ma goke ronun ife omo re atayo omo re oni daru o omo re to wa ni school ye wa ni da pada lofo omo re ma pade awon to ti tayo laye o ti ma fa goke omo wa ma ja gbangba ire ife mi ororo yan ti o mu yi pada wa yo se si omo re lara pepe anu dide somo re pepe anu dide soko ati yawo re pepe ati yore o dide si yin leni o le oni wa yin ti tomo tomo o omo re oni dere ibode omo re oni foju ku ebo elebo o omo re oni ko sowo awon odaju eniyan aji dina ko ni yin dina ogo omo re o oni gese male lori omo oni kawo leri soku lori omo o ara adugbo oni be o ti lori omo re o oni rogun sori sori lori awon omo re o oni ri foto omo re ko bu sekun oni jije bori olori je isi omo re ma jina wa je pelu ifokanbalẹ amu omo wa lo si afin re jesu olo awa adura mi oni mo bo jomo tagba lori facebook lojo wednesday o tesiwaju leni lori tiktok facebook ati youtube adura tito ni yi gbogbo eniyan pata lokan ibikibi to ba wa ni ago mejo irole ri pe o darapo tori ani pe lori e wa kan lowo baba labiya mo nbe eri yi ana lagbo lori oke
4: nigba to ji laaro pe ma ru aloko mi wa o wa so nu fe lo sise pohun bo nigba to wa da le mo reti call e titi ko gbe mo wa pe ah ki lo sele mo sa pe mo pa won number re na ko si to lo nigba to wa di laaro sunday bo se ji pe mi niyan pe e lo ohun ma last dent mo no last dent o ni gan abe trailer lo ti yo ma ru ayen pe ma ru ayen pare patapata ni mo ni ki lo wa se wo o lawon meta lawon wa nu maruwa ere ti maruwa yen ba wo abe trailer yen o wa ni ohun o nu ohun omoko to sele pe ohun o ti e mo bi ohun do fe ni o bi ohun pora ni o o nu sa gbara to hun ni confet keji pe a wa ni ngba ta awon eyan wa de pe a o pe eyan kan pe se pe eniyan ti ku bayi ngba to ma jo ohun po ohun dide ko si nkan to se ohun
5: ko si to se
4: ko kan lapa ko kan lese ko bo lara ko si kankan to se wa ni ah olorun fakeye wa ni gan bi olorun fakeye to ti e n pariwo gan bi angeli e lo wa gbohun dofe pe to ba wa nule wa ma pa olorun fakeye
6: olorun abole n ri yen o a ni ororo ojo sunday yen a ma fi sami siwaju ile abo olorun o ma wa ninu ile yi o
3: ẹni tó bá lò ń mẹrẹ sá nítorí ẹnìkan jọjọ tó ń léhun àdúrà tó yẹ kó máa gbà ní wípé tí ẹ yọ ẹnìkan kó má padà dé ọgọ́rùn-ún máa lọ́wọ́ tí ń lè ẹni tí atẹ́gùn fẹ́ẹ̀lù tó ń yọ pé atẹ́gùn pé òṣubú ó yẹ kó máa jọ̀nà lọ́jọ́ tí ìjì bá máa jà nítorí atẹ́gùn àti ìjì wọ́n gbé agbára tó yàtọ̀ dání ìjì tó ga jù láyé fún abiyamọ náà ní ìjì ikú ọmọ gbọ́kẹ́dẹ́ onírin lọ́jọ́ ayé rẹ o wọn ní fi lọ wò ẹjọ́ ẹjọ́ kọ́ ní lẹ́gbọ́n kí àlejò kó gbọ́ o ìpàdé ọjọ́ sunday dandan ni fún wa tọmọ rẹ màmá bí kì í mú ìpàdé dandan fún àwọn abiyamọ nígbà míì ṣùgbọ́n tó bá ti dojú ẹ̀ báyìí màmá bàbá màá rọ ohun tó bá lè ṣe ni kó ṣe kó jáde ńlẹ nítorí ìpàdé ọjọ́ sunday yìí pàdé àbàmì ni níbi tí gbogbo ìdílé yóò ti máa gbàdúrà pọ̀ nínú church gbogbo ìdílé máa di ọwọ́ ara wọn mú lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n máa rẹ́ ọ̀pọ̀ lórí ọmọ jáde wọ́n máa lè kúrò lára bàbá àti màmá náà tí gbogbo church yóò dẹ̀ máa gbẹ̀mí lóòyẹ̀ tí ẹni pẹ́ kọ́ darapọ̀ mọ́ sí ọlọ́run náà sí ọ ọjọ́ sunday yẹn ni mo máa fún gbogbo ènìyàn ní òróró ní ọ̀fẹ́ wọ́n kàn lọ́ fi ṣe àgbélẹ̀bù síwájú ilé rẹ bíbélì wípé ní ọjọ́ tí mariam miná ibi yóò rẹ ilé rẹ kọjá bá jẹ̀mú yẹn lábẹ́ tẹ̀lé ní ọjọ́ sunday mú ìkẹ́dá ní tó o bá ti ń bọ̀ nítorí mo fẹ́ dẹ òróró sínú rẹ ni wàá tún jàánú àwọn arádùúgbò rẹ wàá tún fún wọn bọ́ọ̀lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ségun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wàá jẹun ọmọ o ẹjẹ́ ń bá lọ jẹ́ kí gbogbo èèyàn wá dá ọrẹ lórí ọmọ rẹ̀ 500 naira ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan gbogbo àwátá ti dá ọrẹ 500 lórí ọmọ wa tún lè tún dá kí ètò ẹ̀kọ́ lè máa tẹ̀síwájú kò sọ ń tó gbé o àtọ́rí ìkànṣẹ́ kan lọ lọ́rùn lẹ́wọ́ ọ̀rẹ́ ó yá wàá jẹun ọmọ àdúrà orí afẹ́fẹ́ yóò tẹ̀síwájú ní àárọ̀ la tààrọ̀ la yẹ kò sẹ́jọ́ wọ́gbẹ́ àdúrà ní sòsé ọlọ́run bàbá alábìyamọ o
7: ààyè ló wà.
8: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 347714 lẹ́ẹ̀kan sí 303-4-3-4-7-7-1-4 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamọ a ò ní máa bọ́jọ mọ́.
5: Lágelu FM jagaba gbogbo rédíò máa rọrùn àjò. Lágelu FM 96.7.

Oni ojo kejila oṣu kẹfà ọdún 2026 12th of June ọjọ Friday ọjọ tó yàtọ̀ lóní má sì mọ fi gbàdúà fún wa ṣùgbọ́n ká tó lọ gbàdúà ẹjẹ́ àyìn ológun àjọbọ náà ó ní ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o

0: wọn ò kú. Ọlọ́run àwọn áńgẹ́lì, Ọlọ́run gbogbo ẹran-ara, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé Olúwa dá lóòótọ́, a fẹ́ kí alelúyà méje. Ológun àjọbọ ni tó bá dá sí ọ̀gan jájọke. Bàbá, alelúyà méje, 1, 2, go!
1: Hallelujah! Hallelujah!

0: Olúwàgbà ọ̀fẹ́ wa o. Olúwàgbà ọ̀fẹ́ wa. A tún ti ráàánú gbà. Orí ọ̀fẹ́ tún ti bá wa dé. Gẹ́gẹ́ bí àwọn tọ́lọ́run fún lórí ọ̀fẹ́. A tún rí ìmọ̀lẹ́ ọjọ́ tuntun. Àánú la rí gbà. À ń wọlé à ń jáde. Orí ọ̀fẹ́ ló dì wá mú. Òun la ṣe ń sọpẹ́ sí ọ. Ká tún sọ pé o ṣeun. Ológo tó lògo. Alágbára tó lágbára. Aláṣẹ tó láṣẹ. Àìkú tí ò lè kú. Àìsá tí ò lè sá. Tópa àgbàgbà Ísírẹ́lì. Aṣíwájú ogun lálọ. Akẹ́yìn ogun lábọ̀. Bàbá gbogbo àgbáyé. Olúwàgbà ọ̀fẹ́ wa.
1: Adiọga
0: o. Adiọba lọ. In the name of Jesus. Lọ gbọ́ mi ẹ tó máa ń gbé síbi rẹ́díò sí rẹ́díò báyìí o. Kò fowó sí lóṣù máa ní kò fi owó sí. Bẹ́ẹ̀ tó bá ti fi owó yẹn sí ti àmẹ́tí ẹ̀ sí tó bá ní. Tó bá ní bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí nọ́málì iyọ̀ la máa ń bù sómi ẹ tó máa ń pọ̀. Ẹ wà wá fi owó sí wa. Bọ́lá lànà tí ò kò fi si. Onímọ̀jẹ̀mú ti bá mi sọ lónìí àti lọ́sẹ̀ ìgbẹ́.
2: Ìrẹ́jẹ́
0: lórúkọ Jésù. Ìrẹ́ máa fara
1: hàn.
0: Ǹjẹ́ ni mo jẹ́ ẹ. Bó bá dégbà àkọ́kọ́ tó ṣe ń gbọ́ program yìí ni omi yìí. Tá a bá ti parí program òun ló máa fi wẹ̀. Oníṣẹ́ máa ní kó pọ́n kó jẹ́ kó pọ̀. Ẹ kó máa jẹ́ kó pọ̀
1: dáadáa.
0: Ilé ìtura kò lọ fún wọn fìṣẹ́ tàbí bí iṣu ẹ. Bọ́lá ń ṣe ń bẹ tẹ́lẹ̀. Ìrẹ́díò lọ́sẹ̀. A máa rí owó náà. A máa rówó náà. Ọ̀nà máa lọ. Ọ̀nà máa lọ. Ọ̀nà máa lọ. Ilé máa dé. Ìbùkún máa bá wa. A ò ní bàdé rà. Gbogbo ohun tó ṣòro láyé wa ó máa rí solution. Bọ́lá máa rí solution. Ọ̀rọ̀ wa máa bọ́ sí. Ó máa tiwa kó oríire. Ó máa tiwa kó oríire. Ọ̀sẹ̀ yìí máa pé wa. A ó ṣe kò wẹ̀rẹ̀. Ilé ní ẹ̀mọ̀ bí sọ̀rọ̀. Ó jẹ́ ìbámu sọ̀rọ̀ lórí ẹni tẹ́sẹ̀ lù yìí. Ẹ̀rù tó tiẹ̀ ń dábàá ẹ̀gán lórí ẹsẹ̀ yẹn ti pọ̀ jù. Ẹ kò ní ìmọ̀ kò ní ṣe mọ́. Olúwa ní kí n sọ̀rọ̀. Báyìí lórí ọlọ́run àwọn ogun wí. Bí oṣù Ọlọ́run ṣe ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ ẹsẹ̀ yìí máa rìn. Wá rí pé lọ́dún ìpà padà fi rìn. Ǹjẹ́ nínú bí ẹ. Ẹnìkan ẹ̀yìn ẹ kákò ẹ̀yìn ẹ kákò kì í ṣe ń lòó máa ń gbọ̀ ẹ̀ máa nà báyìí. Èmi náà ni àtúnṣe bẹ̀rẹ̀. Ó yà gbá ètò sílẹ̀. Ó gbá ìwòsàn. Ǹjẹ́ ni mo fi sọ. Nígbà mi sọ lórí ọkùnrin kaka fínta ni ọ. Gbogbo iṣẹ́ tó ń ṣe ló ń dàrú. Bí ìgbésẹ̀ ni. Kò sún tó dọ́wọ́ lé báyìí. O tẹ ojú owó débi tó máa rere. Ẹ máa wò ní bẹ́ẹ̀ ni kí n gbàdúrà fún ọ. Àṣẹ ni mo fi sọ. Ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́. Ní orúkọ Jésù. Ó yá ogun yẹn ṣá. Ogun yẹn ṣá. Ogun yẹn ṣá. Ogun yẹn ṣá. Ìgbà ni mo bí o. Ọkùnrin yìí mẹ́kánìkì ni ojú lọ fẹ́ tẹ́yàwó mi. Àlàáfíà ni kò jẹ́ ìjọba nílé ẹ̀. Kò sẹ́tù ìyàwó tó fẹ́. Lọ bí mo bá sọ yẹn kó o lè mọ̀. Ọmọ oṣù kẹsàn-án níyàwó ẹ̀. Ọmọ oṣù kẹsàn-án ọdún ni. Kí ló ń sẹ́tù? Ẹ sẹ́tù dáadáa. Ó máa pàdé àrẹ lọ kí ẹjọ́ máa pàdé àrẹ yín lọ́wọ́. Wà á rí wípé ohun tó máa ṣẹlẹ̀ láàrin oṣù mẹ́sàn-án kọ́sẹ̀. Orúkọ mi ni wòlíì. I.O. Ajílóye Àtàmátàsí. Iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusader CAC Àtàmátàsí. Jọlọ́mbà Aṣíbùdó agbára àánú ẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó kété gbẹ́dámbàdì. Ọrúkọ mi sílẹ̀ wá ní mo sọ pé láàrin oṣù
1: mẹ́sàn-án
0: ìyanu rere máa ṣẹlẹ̀. Ìgbàmọ̀ ẹ kí ni mo bẹ̀rẹ̀. Kí má bàa gbàgbé. Gbogbo ọjọ́ Monday láàárọ̀. Láti aago méje àbọ̀. Aago méje àbọ̀ láàárọ̀. Aago méje àbọ̀. Àjọ máa wọnú àdúrà lọ níbùdó agbára
1: ni.
0: Gbogbo èèyàn níbi tó bá ti ń gbọ́ mi. Múra kó máa bọ̀ every Monday. Aago méje àbọ̀. Aago méje àbọ̀. Àjọ máa ṣílẹ̀kùn ìbùdó agbára yẹn. Àjọ gbàdúrà lẹ́nu ọ̀nà ọbẹ̀. Ibẹ̀ ló ti máa wá máa fẹ́nu ààrẹ béèrè ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ kan. Tó bá dẹ̀ ti wá máa fún ẹ ní àkíṣe oyin kan. Màá dẹ̀ máa ná ìtì ẹ. Ó wàá máa padà lọ síbi ọjà ẹ. Ibi iṣẹ́ ẹ. Wá wo ohun tó máa ṣẹlẹ̀. Wàá mọ̀ pé Ọlọ́run ṣì ń gbàdúrà. Gbogbo ọjọ́ Monday ni o. Gbogbo ọjọ́ Monday ni o. Aago méje àbọ̀ láàárọ̀
1: ni.
0: Ìwé ẹ̀ sókè sí bàbá yẹn. Ajá fi ògo forúkọ mi lọ́ o. Jésù olúwa wa tẹ́lẹ̀ ọkàn rẹ̀ bá sọ pé àṣìnà ọ̀run àtàyé olùlànà tó lànà tọ́jọ́ àṣìnà tó ṣìnà fún ọ̀run ọ̀sẹ̀ gbẹdọ̀ ìmọ́lẹ̀ ńlá tó mọ́lọ́gbẹ̀ bó o ọba àwọn ọba ọba tó kùkù lè borí ẹ̀ fẹ́ ìmọ́lẹ̀ tó kùkù ayé mi fẹ́ ìmọ́lẹ̀ tó kùkù lórí iṣẹ́ mi ìjáde mi lẹ́nu fẹ́ ìmọ́lẹ̀ sí ọjà mi fẹ́ ìmọ́lẹ̀ sí àdọ́wọ́lẹ̀ mi káwọ èèyàn rí mọ́rí ní ìta ti rówó ti rí bùkún ti rọ́lá fóònù ọ̀lọ́wọ́ rí mi fẹ́ràn mi lọ́wọ́ lọ́la mú rí mi ó ṣàánú fún mi kí rígbọ̀wọ́ ní gbogbo kó lọ dédé bẹ́ẹ̀ ni kó rí o Jésù olúwa wa yọ wá kú lẹ́sẹ̀rẹ̀ méjèèjì báyìí wà á dọwọ́ rẹ délẹ̀ tí bá ti lo aago mi wà á ké mímọ́ tó lára ọmọ ogun pẹ̀lú fífori balẹ̀ nítorí pé òun ni ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ mi òun làṣẹ tó ń gbàṣẹ mi àwa ń jẹ́ nìkan tó ń forí balẹ̀ fún ọkà ìwé àìsáyà kí orí kẹfà tó bá mi lẹ́sẹ̀ kí ní àti kejì wá sí tó bá ka ìwé tó ń pè ní ìwé ìfihàn lọ́kàn ẹ̀kẹ́ni orí ẹ̀kẹ́ni ní ẹ̀kẹ́ ìkẹ́jọ wà á rí báwọn á ń jẹ́ báyìí ni mo sọ lórúkọ lọ́nà ọmọ ogun ayé mi ayé rẹ ayé wa kò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró iṣẹ́ wa ò ní gba ìdádúró iṣẹ́ wa ò ní gba ìdádúró ogun ìdádúró nínú ìrìn àjò wa lórí ọ̀rọ̀ wa lórí iṣẹ́ wa ní ọ̀rọ̀ ọmọ wa ní ìbíjà tirẹ̀ sí wa lórí àìlọ́wọ́lé wa ogun ìdádúró olúwa ìtakúrò àní rí ìdádúró àní rí ìdènà àní rí ìdádúró àní rí ìdíwọ́ àní rí ìdádúró àní ráṣẹ ìdáná mọ̀kí ogun ìdádúró ogun yìí máa ṣá tá a bá ń sọ pé ogun ọ̀rọ̀ tó lágbára tó pọ̀ ni ogun ni tó gùngùngùn tó dẹ̀ ń gún ni mọ́lẹ̀ ogun ní ìdàkejì ogo ogun ní nǹkan tó jẹ́ wípé níbi tó gùn dé èèyàn ò mọ ìbẹ̀rẹ̀ kò dẹ̀ mọ òpin ẹ̀ ogun ní nǹkan tó ń dìde sẹ́yìn sẹ́yìn ò mọ ibi tó máa parí ẹ̀ tí àbí yóò ṣe parí ogun nígbà míì a máa ju ọjọ́ orí ènìyàn lọ torí pé ogun àjogún bá wà ogun míì wà tó ṣànṣàn sí téèyàn ò mọbi tó ṣànde torí pé ogun nígbà mìíràn jẹ́ nǹkan ìfojúrí tàbí téèyàn ò mọbi tó gbà wá àti ibi tó ń gbà lọ ẹnìkan máa ṣàmì ogun máa ṣe lórí ayé ogun abínibí wà tó ń bí mọ́ọ̀yàn bẹ́ẹ̀ni ogun kan wà tó máa ń pè ní ogun ìdíwọ́ ó wà ẹni tó ń tí gbogbo nǹkan díwọ́ mọ́ ogun àṣetí wà ogun àṣedànù wà ogun àṣeìjẹ́wọ̀ oníṣẹ́ ṣiṣẹ́ kó máa jèrè iṣẹ́ ogun yẹn lọ lóríṣiríṣi tó kò ní jà wá mọ́ tó bá sọ̀rọ̀ nípa ogun ohun tó gùn ni náà tó bá sọ wípé ogun jàyàn ọ̀kan nínú ogun tó burú ni ogun ìdádúró ogun yẹn ò ní jà wá ogun afiniṣẹ̀ sí ni ogun ìdádúró ìdí rèé o àwọn ẹgbẹ́ èèyàn wọn á fi ìyànlẹ̀ síbi tó wà wọn á lọ jìnà ara yẹn máa sọ pé ṣé ibi táwọn ẹgbẹ́ ẹ wà lélẹ̀ ogun ìdádúró ogun afiniṣẹ̀ lẹ́yìn àná ogun yẹn ò ní jà wá ogun ìdádúró ogun má kó nbi tó wà ogun kọ́kẹ́yẹ àkànyàn mojú kan ogun ìdádúró nìyẹn ogun àgùntàn pàṣẹ ìfídà béèyàn ṣe wà látijọ́ ìlú wà ogun ìdádúró náà ń pè bẹ́ẹ̀ ogun tí kì í jẹ́ kí èèyàn báwọn ará òkè jẹun ogun tí òkè yẹn gba ìdàgbàsókè inú ayé èèyàn ogun ìdádúró yẹn ogun yẹn ò ní jà wá ọ̀nà tó ń gbàjà àwọn èèyàn pọ̀ nígbà mìíràn wọn máa jẹ èèyàn kò ní ní promotion lẹ́nu iṣẹ́ àwọn táwọn lẹ́yìn ẹ̀ wọ́n á bá wọn gba promotion wọ́n á tún senior ẹ̀ wọ́n fọ ní promotion ṣáájú ẹ̀ ẹ̀sìn burúkú mọ̀ ní ìdí rẹ̀ ṣé àwọn tó wà lẹ́yìn tó ń jọba fún tó ti wá tó di tó ti wá tó lọ́jà di ọ̀gá lé lórí ẹ̀ ṣé yóò pè wọ́n junior ni àbí mate àbí senior wọ́n fẹ́ ìbànújẹ́ ọkàn tó ọ̀kan nínú ogun ìbànújẹ́ ọkàn lóògùn ìdádúró ogun yóò ní jayé wa ìdẹ̀nímọ̀ kàyé ìmájì ọmọ tó yàn ń kọ́ ní primary one primary two èèyàn wá kọ wáyé ti kó rá admission ọmọ yẹn dẹ̀ wọ secondary kó náà tó wá kọ wáyé ti níjọ ń wá admission ogun ajani ló dé ìyá bẹ́ẹ̀ nípa tó jẹ́ pé ìyá tí oye tí o tẹ̀yìn ò lẹ́tọ̀ọ́ sí ogun afọ́nidẹ́ ní òfò ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀gbọ́n mi sà ogun ìdádúró ogun tó burú ni kò ní ìyá wa o kẹ́ríkà ẹ̀rí àǹtí mi bó ṣe fáyìn tó táyé bá dádúró tó gbé rọ́kọ ogun ìdádúró logun àìrọ́kọ fẹ́ àbógun àìráyà fẹ́ sà ẹ̀rí pé irú àwọn àǹtí yẹn àwọn ọmọ kékeré àdúgbò àwọn ẹgbẹ́ ti lọ lé ọkọ wọn ti lọ jìnàjìnà ṣùgbọ́n àwọn ọmọ kékeré àdúgbò tó dùn lọ́dún mẹ́fà méje mẹ́jọ táwọn náà wá dìde ẹ̀jọ́ ṣé a máa pe tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ti mọ márùn mẹ́fà ní ọkọ òun ò tí ì rọ́kọ sọ àwọn sisi kó ṣàwá dìde ṣé a sọ fẹ́ gbẹ́ ni wọ́n ni àbí èwo ṣé sisi náà jọ pé wọ́n ni àbí màmá náà padà tó ń láàyè nígbà míì sinimá ń débi ọ̀rọ̀ ọmọ obìnrin ní wa nílé ọkọ̀ ọdún mẹ́fà méje mẹ́jọ gbogbo ìyàwó tọ́fẹ́ lẹ́yìn ẹ̀ ló ti bímọ ìyá ẹni ayé wa máa dùn bó sọ kílí kan mo ní sí arógun tẹ́pẹ̀ ológun àgùn àpẹẹlẹ wọ́n sọ ọ̀rọ̀ mọ́ra ni ẹni tí ayé ń dùn òun náà ṣọ́ọ̀tì sí àgùn ìdádúró lobìnrin máa ń ní tóbi bá wá ní ìdádúró akọ emere mi ẹsẹ ẹriba yẹn owó suná mi akọ ajá mi fẹ gbogbo eléyìí ẹgbẹ mi mo wà ní kó lẹni tó ní ìdádúró ọmọ mo wà máa pè ládùn tánà pè ládùn bí ogun ìdádúró ni ogun yẹn ṣá ló láti ẹsẹ kan àkókò alọ ogun burúkú ni ẹjẹ apariwo kẹgbẹgbẹ yìí níbo ni ayé ti fi ogun ìdádúró ń jà ẹyí ogun ọ̀rẹ́ gbè mí níjà bẹ́ẹ̀ ó lọ sọ ẹni mo ogun ti sáyé ti fi ogun ayé ń jà mí ọlọ́run adúlé ìdádúr Bámi ṣe, Olúwa ṣẹ́ni lẹ́yìn. Ṣé ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣ Ọ̀rẹ́ ni mo rí fáṣí tó sọ pé nígbà táwọn ẹgbẹ́ àwọn ọmọ tó kọ́ primary school tẹ bá wá jọ ń ṣe wà ẹ́ẹ̀kì pọ̀. Máà yẹn ìyẹn àjọ ẹgbẹ́ ìdádúró sí ojú kan kò rójú tù ú. Àwọn tó kọ́ ní primary school tó kọ́ ní onígbà tó ń ṣe teacher primary school wọ́n ti wá padà wà nínú kíláàsì nípa sí ẹ̀rọ orí ìdádúró bí ìyẹn. Ó mẹ̀gbọ́ ogun yẹn ṣẹ́ lórúkọ ní adébí olówó tí sọ ṣàbí tí wọ́n ṣàpẹ́ ẹ̀yẹ electronic lọ́wọ́ rẹ níbi ìyànà agbára àwọn tó bá wà bẹ́ẹ̀ wà rántí ọ̀rọ̀ tí mo sọ ó ní tó sì ló bá páàkì ló bá gbà kọ́ gbogbo ìwé ẹ̀rùn arákùnrin òyìnbó tó dá ló wà lẹ́nu ìkíròdé ó ní masters òun ti parí ẹ̀ ó nígbà tó ń parí ẹyin kìíní tó tún parí first degree tó ń ríṣẹ́ owó tí ẹ̀ ríṣẹ́ títà dọ́tí ìyànà àgbàlá ìmọ̀ṣẹ́ ń sọ àwọn ká máa ṣe ní ọ̀rọ̀ ìgbà ni mo gbé agbó lẹ́gbẹ̀ẹ́ títì tí mo gbé agbó àti mo sọ tẹ́lẹ̀ títí bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run fẹ́ o gbọ́dọ̀ mú oṣù jẹ́ kó ríṣẹ́ ọlọ́run dẹ̀ jẹ́ kó ríṣẹ́ torí tí obìnrin dádúró bá ń bá yànjú tí yorùbá pàdé wòlíẹ̀ yóò máa lè tún ogun burúkú ogun yẹn ṣẹ́ lórí ìṣẹ́ máa sọ ọlọ́run ń lò tóbi di pé ogun yẹn ń gba tamata sí mi mo rẹ́díò tí mo fi wọ rẹ́díò ní àgbà ogun ìdádúró náà ló dádúró tó lò mo ń gbà tọ́lọ́run gbé iṣẹ́ rẹ̀ sábẹ́ ayẹyẹ gbà mo mọ iye tọ́lọ́run padà wà lò fún inú ayé wa torí tí mo fi sọ ilé ìsà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ wòlíì bẹ́ẹ̀ yẹn bá jẹ́ pásọ̀ bẹ́ẹ̀ bá jọ́ga ilé iṣẹ́ bí ẹni tọ́lọ́run fẹ́ lò fẹ́ tó bá wà nínú agbó ogun ìdádúró wọ́n lọ òní lọ́bì lọ́dọ̀ olóore ní ká yóò somójú kan olúwa bá mi jẹ àkóso ayé síbi dókè ẹ táwọn kan bá dókè lèyàn tó lè dókè wàá gbẹdúà gbogbo ẹni ẹkọ dókè káfí dókè ẹ wá somójú kan ẹ lè ní wọn bá ẹsẹ dé mọlẹ àwa dúró lójú kan wọn máa ń fi gbèsè sí ẹ lórí àwa dúró lójú kan ó kó yóò wùtọ́ fi dájú lójú kan olúwa bá kàn ẹgbẹ́ kó dókè yóò àjùmọ̀ ọlọ́run àti ẹgbẹ́ ẹ ti olùwàṣẹ́ bẹ́ẹ̀ tó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe olúwo tó wà lọ́nà tó lè jẹ ẹgbẹ́ lọ́wọ́ olúwo tó wà ní tó lè jẹ ẹgbẹ́ lọ́wọ́ gbéra tó bá ti dólúwo jọsùn gòkè sókè níbi olúwo jọsùn kò sọ pé àtàmátà tó lè jẹ ìwọ olóòdì tí olúwo jọsùn olúwo jọsùn ti àtàmátà tó lè jẹ ìwọ tó wọ́n bá ní tó lé tàbí olúwo tó dàrú náà lójú o fẹ́ bèrè sọ́ni lé lórí o fẹ́ kẹ́ mú tó àṣírò àdúgbò tuntun wa
2: ti tọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ṣáà.
3: orúkọ mi ni yèmí dọlá abigail mo wá láti kótópó ní adéptaì ohun tó ọlọ́run ṣe fún mi ní ìjẹ́dógún mo wá síbi tí bá ṣe ń rìn ilé dárìn ara mi máa ń wúwo bẹ́ẹ̀ tí mo wá ra ọṣẹ kan ní ra ọṣẹ tí mo rà yẹn mo wẹ̀ níjọ́ kan ọjọ́ kan tí mo wẹ̀ bí mo ṣe ń wẹ̀ nílé wẹ̀ ló dàbí pé kí ìkọ̀kọ̀ kàn jáde lára mi tó bùnmíjẹ tí bá ti rìn báyìí mo lè rìn ara mi ò wúwo mọ́ bẹ́ẹ̀ ni ara mi ò wúwo mọ́ bí òkúta.
4: mo bá ọba bíi mọ́ láti alágàdá mo ti jẹ́rìí nígbà tí mo wá bí láti lóṣù kejì ọdún tá a wà láti mo ti wá bí mo gbọ́ lórí rédíò tí mo lè ṣe àgbàgbé pé gbogbo ọmọ mi tí mo tó ń àwọn ẹ̀rọ láti ọdún kẹtàlá ó ń mú gbó ó ń mú sí gbogbo mọ́tò ti tán ìrònú wá bá mi mo wá gbọ́ ìròyìn nínú rédíò nígbà tí mo wà ní gbólógbóngbò tó lọ alága ìdá torí ìròyìn tó pọ̀ jù mo ti gbẹ tán mo wá ń wá àìsànmáṣàṣe máa débẹ̀ mo lè dè bí mo ròròrò ǹjẹ́ mo wá nǹkan òròrò mu wá wọ́n tà ròròrò fún mi níbọn tó wá látẹ̀lẹ́ kọ̀ọ̀kan mo mú òròrò yẹn tẹ̀lé méjì gbogbo ohun tó mò ń rò inú mi tí mo wú tí inú mi wú dẹ́rẹ́ pé ṣe mo lóyún látọ̀dún kẹsàn-án àti gbogbo ọkùnrin lóko kó lè gbé pé ìgbà tí mo ròròrò yẹn gbogbo ẹ̀rí gbogbo ohun tó wà inú mi tí ìrònú yẹn níṣẹ́ ni mo bì mo bì pátápátá èmi ya aya wọn àwọn ọmọ tí ìyẹn mọ gbogbo ohun tí mo ra wọlé nígbà yẹn ilé tí mo pa gbogbo rẹ dàkọsì ṣùgbọ́n ní ìsìn ọmọ yẹn dẹ̀ ti ń gbé ilé yẹn adẹ̀ ti ń ṣe ọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ní báyìí bọ́n ti dé ní ìgbà máa ti bí dé ní ìjẹjọ ọ́n ti ra símẹ́ǹtì ọ́n ti ra ilé mi ojúlé mẹ́rin páànù mo fi kàn ìgbọ́n mẹ́wàá nígbà tẹ̀ tó dé bẹ̀ gbogbo ara mi ó dì àkọ̀tì gbogbo rẹ̀ pàtàkì ọlọ́mba mi sọ̀rọ̀ àwọn àìsàn mo ti kàn ṣùgbọ́n ní ìjẹjọ yẹn tó mo dẹ̀ bá ọmọ mi ní mo ti kàn sẹ̀ ní mo sùn sí inú ilé mo dẹ̀ ti bá sìmẹ́ǹtì méjì níta sìmẹ́ǹtì méjì lé pa ní lẹ́ẹ̀tọ̀ fún mi ní sìmẹ́ǹtì àwọn ọba àìsàn fún mi ní sìmẹ́ǹtì méjì ọkọ̀ fún mi ní 25,000 ṣùgbọ́n máa débẹ̀ bí jẹjọ báyìí ọmọ mi ọtí ìwúrẹ́ àwọn ọmọ mi.
0: ogun yẹn ti ṣe é ó ní agbára ẹgbẹ́ mi tẹ́jọ́ lọ ṣe òní sànmá fún mi. máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀bá ọwọ́ gbàbí tó lu ẹ̀bá ẹ̀ a máa fi orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́lẹ̀ ẹ̀jẹ̀ jésù lẹ́kan a lọ́rọ́ àdámọ́ta sí òní sàn máa sàn tàmílà máa

0: gbogbo èèyàn tó bá ní ìbéèrè kẹta bí kejì nọmba náà ní kolu ó di ẹ lè ní ká fi á adìyẹ kò lè máa rí àdúrà àtàwọn mọ́tà sí náà kí ni nọmba náà 77 50 80 gbogbo ẹ̀yin tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ láti já sí dáadáa lẹ́nu tọ́lọ̀ bá jẹ́ kó láǹfààní ẹ̀ lọ́ọ́ pàdé mi lórí facebook láàárọ̀ ẹ̀ pẹ̀lú títọ́ àti youtube lórí ajílóore àtàmátàsí prayer life tẹ́mi tàti láàárọ̀ ẹ̀ ni o ajílóore àtàmátàsí prayer life màá dúró sí gbogbo agbára màá dẹ̀ máa sọ tẹ́lẹ̀ sí ayé ẹ̀ bọ́sẹ̀ ṣe máa rí ó di dandan kó lẹ́rìn ajílóore àtàmátàsí prayer life aago méje àbọ̀ lórí títọ́ youtube àti facebook àmà wà nbẹ fún adé máa rí àwọn àgbà ìjà ní mọ̀gbẹ́. Àárọ̀ ìbáyìí àárọ̀ ìní friday olúwo tó wà lọ́nà tó lè jẹ ẹgbẹ́ dáná bọ̀ olúwo tó wà ní tó lè jẹ ẹgbẹ́ dáná gbéra tó bá ti lólúwo jọ́sùn gòkè sókè níbi olúwo jọ́sùn kò sọ pé àtàmátàsí ló lọ ìwọ lòdì sí olúwo jọ́sùn sí àtàmátàsí ìwọ tó wọ́n bá ní ohun tó lé tàbí olúwo tó dàrú náà lójú o fẹ́ ru tó fẹ́ béèrè tọ́ni lé lórí o fẹ́ kẹ́ mú tó àṣírògùn rẹ o fẹ́ wá dìsí kan kò ti dé bọ́ wájú méje ẹ̀mí wọn àti ògbà àṣírògùn kò ní nọ́mbà gbà ní mi máa sọ pé tọ́ bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló máa sọ tó bá wá ẹ̀mí mímọ́ mo máa gbẹnu mi tó àṣírògùn rẹ ogun yẹn á dẹ̀ di àwa sí ìgbà mi mọ̀ jìnnà olúwo ló ń bọ̀ lọ́nà tó lè tẹ̀lé gbéra tó bá ti lólúwo jọ́sùn gòkè sókè níbi olúwo jọ́sùn kò sọ pé àtàmátàsí ló lọ ìwọ lòdì sí olúwo jọ́sùn olúwo jọ́sùn sí àtàmátàsí ìwọ tó wọ́n bá ní tó lé tàbí olúwo tó dàrú náà lójú olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀ àwọn tí ayé ti dínà mọ́ àwọn tí ayé ti dà láàmú àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́ àwọn tí ayé ti dọ̀nà wọ́n olúwa ló fẹ́ ti wọ̀ sílẹ̀ bọ́wọ́ kan bá tún di yọ ọwọ́ mi ni onímọ̀jàmúgà ti sọ gbogbo àwọn èèyàn tó bá ti ọrẹ sọpọ́tì lè ní ilẹ̀kùn oore tó ti tì ó máa ṣí báyìí àdàbàjẹ́ ìpolówó
1: báyìí
0: mo fẹ́ sọtẹ́lẹ̀ sí ayé èèyàn méje èèyàn méje ni mo pé méje àkọ́kọ́ ni o méje àkọ́kọ́ ni o tó lè fi ọrẹ tó dojú tó lè fi ràn wá lọ́wọ́
1: ká
0: tó ti ṣe program táwọn èèyàn ó tún rí wò sojú ẹ̀ àti ìtúsílẹ̀ ẹ̀jẹ̀ fẹ́láka nọ̀bẹ̀ lẹ̀ UBA ni o UBA
1: 10 2 4 77 5 0 50 80
0: mọ́lẹ̀ kan sí UBA ni o 1 0
1: 10 2

0: 24 77 5 0 50 8 0
1: pẹ̀pẹ̀ jẹ́ ká gómẹ́ sàtọ́ lù lárọ̀ àǹfààní wà fún láti rí orí ọ̀fẹ́ gbà kí ẹ̀mọ́ kó lè ṣètọ́ ní fún ẹ̀mọ́ ló máa gbẹnu iná tó àṣírí
0: ojú
1: bẹ́ẹ̀ náà lọ àpadà wà dúpẹ́ náà ò gbogbo èèyàn mo ti sọ́ lẹ́ẹ̀kan o ọjọ́ tún jẹ́ máa pàdé nílá fẹ́ wá lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ́ ayé ẹ̀sùn ní ṣàbí ọ yẹn lábẹ́òkúta ọjọ́ wednesday ìyẹn níjẹ̀ bóòdù ago méjìlá ní tìmọ̀ bẹ̀rẹ̀dẹ̀ ọ̀dá places ago mẹ́sàn-án ọjọ́ fẹ́ẹ̀dẹ̀ làǹfààní tó wà fẹ́ láti pàdé mi níbalẹ̀ ní olúwo lọ́nà tó gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ pìpìà gbogbo bí ti bá dẹ̀ ti lọ lọ́sẹ̀ káńsẹ̀lì máa tẹ̀lé onímọ̀jàmú gan ti sọ gbogbo àwọn èèyàn tó bá tí ọrẹ sọpọ́tì lé
0: ní
1: ilẹ̀ kòóre tó ti tì ó máa ṣí
0: báyìí
1: àdẹ̀bàdàn ìkó lọ wọlé mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé èèyàn méje èèyàn méje ni mo pé o méje àkọ́kọ́ ni o méje àkọ́kọ́ ni o tó lè fi ọrẹ tó jọjú tó lè fi ràn wá lọ́wọ́
0: láti
1: fi ṣe program táwọn èèyàn ó torí wò sọ ojú ẹsẹ̀ àti ìtúsílẹ̀ ẹjẹ́ fẹ́ lákàna ọba ẹlẹ́ UBA ni o
0: UBA
1: 24 77 5 0 50 8 0 orúkọ tó máa ń bẹ̀ kẹta sílẹ̀ àtàwọn ogun onídàá ọmọ
0: rẹ
1: ẹ̀yin kan fẹ́ sọ ẹ̀rí yín máa tún ní whatsapp nọmba mi bá àti ẹ̀yin méjì àkọ́kọ́ tẹ́ fi ọrẹ tó jọjú sọpọ́tì ẹ̀ ẹgbọ́n nọmba nọmba yìí 070 75 2 3 1 4 14 1 7 ẹ̀mí àwọn olú ní gbogbo ènìyàn tó bá dá sọ́rọ̀ yẹn lẹ́yìn irin àìròtẹ́lẹ̀ òun àjẹ kan
0: ní ọ̀rẹ́
1: ọ̀tẹ̀ yìí màmá gbà
0: má
1: gbàgbé ohun mi ya tó gbé síbi rẹ́díò kó fi wẹ̀ ni o kò dẹ̀ fẹ́lẹ̀ tó kù wọ́n lé
0: jẹ́
1: kó fi wọ́n ṣọ̀gbọ̀ ẹ̀ wà á rí bó ṣe máa tà lọ́sẹ̀ lọ tọ́jú owó yẹn tó kù àti gbogbo ohun tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ìgbàgbọ́ àṣẹwọ́ ọdún ẹ̀ ogun ṣẹ́ a máa bọ́ lọ́wọ́ ẹ̀
0: nígbà
1: ìdàmọ́ ẹ̀ tí ní
0: ọjọ́
1: lọ fún lómi lórí social media tó bá fẹ́ ti pè fún ẹ ibẹ̀ láti máa ṣe prayer flower buy lórí TikTok YouTube Facebook Instagram àjílóore àtàmátàsé prayer life wọ́n gbàgbé o àjílóore àtàmátàsé prayer life tó bá dẹ̀ ti fọ́lò tán lọ sórí whatsapp mi o lè fi sọ ẹ̀rí rẹ o lè fi sọ testimony ni mo mí o bẹ́ẹ̀ o lè fi sẹ́ǹdẹ̀ bí àdúrà bẹ́ẹ̀ lè fi jo lè ní kí n fi áàdì ẹ sí prayer group kí wọn náà lè máa rí àdúrà àtàmátàsé àtàdúrà nǹkan gbogbo gbọ́ whatsapp nọmba mi ẹ má fi pè kò lè wọlé tó bá ti pè 070 75 2 3 1 4 1 7 ogun òní jà
0: wá
1: a ó rí àánú gbà
0: jáde
1: wá já jésù lolúwa
0: amen.
2: Ọlọ́run àtàmátàsé o, ó ṣe bẹ́bẹ́.
3: Ọlọ́run àtàmátàsé o, àtàmátàsé.
4: Ọ̀pọ̀ ni mo ń bí ọ̀nà àbáyọ kúrò lọ́wọ́ ogun wòlíì kan bẹ nínú Ìbàdàn. Bí ọlọ́run lò fún ìtúsílẹ̀ sí ọ̀nà àbáyọ kúrò lọ́wọ́ ogun. Gbogbo ẹjọ́ Friday. Bá a gbọ́ méjọ òwúrọ̀ láwọn èèyàn máa ń kọ́ra jọ̀bọ̀. Bá a ti gbàdúrà làbẹ́ pé yìí bẹ́ẹ̀ ni àdúrà. Bá a yẹ wọ́n
5: Lagilu FM 96.7.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí ká àgbáńlá ayé ló ń dé sétí ìgbọ́ yín láti kàní Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè eléyìí tá a kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àrìbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ńlẹ̀ yìí ni wọ́n ti buwọ́ lu àbádòfin ìdá ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ sílẹ̀. Àjọ tó ń mójútó epo rọ̀bí ńlẹ̀ yìí ni wọ́n ti fẹ̀sùn kan àwọn tí wọ́n fira wọn pe ẹ̀ka amúṣẹ́yà ti ìjọba àpapọ̀ ṣùgbọ́n tó jẹ́ òfegè tí wọ́n sì ti jí ọ̀pá epo bíi kìlómítà mẹ́sàn-án lọ. Ààrẹ Trump ló ti jẹ́jẹ́ wípé ogun ni ó gbé kaná pẹ̀lú ilẹ̀ ti Iran lọ́nà tó le. Atamátàsé fún ikọ̀ agbábọ́ọ̀lù ti àgbà ọ̀jẹ̀ lóbìnrin ilẹ̀ Nàìjíríà ló ti padà sí pápá ìgbaradì lẹ́yìn tó farapa. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti buwọ́ lu òfin eléyìí tí ó wá tí wọ́n sì ṣàlàyé wípé ìdásílẹ̀ ti iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ àti àtúnṣe òfin bíi 12 ọ̀tọ̀ọ̀tọ̀. Ìròyìn ọ̀hún ló wáyé nígbà tí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún jókòó lọ́jọ́bọ̀ Thursday lábẹ́ ìṣàkóso ẹni tó jẹ́ ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìyẹn Tajudeen Abbas. Ìbuwọ́lu àwọn abala òfin míì ló tún wà nínú àlàkalẹ̀ eléyìí tí wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ni wọ́n yiri ẹ̀ wò láti jẹ́ kí wọ́n jẹ́ kí okùn ètò ààbò kó lè dayin nílẹ̀ yìí àti ìṣèjọba kọ́ba lè gbèrú sí. Àjọ tó ń bójútó epo rọ̀bí ńlẹ̀ Nàìjíríà ni wọ́n ti sọ lójú ẹ̀ pé láàbí kan ní ṣẹlẹ̀ lọ́wọ́ ńlẹ̀ Nàìjíríà lẹ́ka ti epo rọ̀bí tó sì jẹ́ wípé àwọn kan tí wọ́n fira wọn pé ẹ̀ka amúṣẹ́yà ti ìjọba àpapọ̀ ni wọ́n ń ja ọ̀pá epo lólè tó sì jẹ́ wípé apá ibìkan eléyìí tí ọ̀pá epo ọ̀hún gbà kọjá lágbègbè ti wọrí sí Kaduna ni wọ́n ti ń ṣiṣẹ́ láàbí náà. Àjọ ọ̀hún ló ṣiṣọ lójú ọ̀rọ̀ náà tí wọ́n sì ṣàlàyé wípé kò tí ì dín ní ìgbésẹ̀ ti ìba ọ̀pá epo jí epo gbé bíi 24 eléyìí tó ti wáyé látọdún 2025 pàápàá jùlọ wọn ní eléyìí tó wáyé lẹ́nu lọ́lọ́ yìí lọ jẹ́ pé àwọn tí wọ́n fira wọn pé ẹ̀ka amúṣẹ́yà ti ìjọba àpapọ̀ ṣùgbọ́n tí wọ́n jẹ́ òfegè ni wọ́n ti jí ọ̀pá epo tó tó bíi kìlómítà mẹ́sàn-án gbé nínú ẹ̀ka náà. Nígbà tí àjọ ọ̀hún ṣàlàyé láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ẹ̀ka tó ń bójútó ẹ̀ka ètò ààbò àwọn ọ̀pá epo eléyìí tó rìn jákèjádò tí ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún sì ń bójútó ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí abala ibìkan tí wọ́n ti fọ́ ọ̀pá epo ní agbègbè ti Páì ní ìjọba ìbílẹ̀ ti Kwali ti ń bẹ lólùlù wa ìlú Àbújá. Iṣẹ́ àyẹ̀wò alágbára náà ni wọ́n ní ó wà níbàámu tó sì jẹ́ wípé ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn àpapọ̀ lẹ́ka ti ètò ààbò ńlẹ̀ yìí tí ó sì ní í ṣe pẹ̀lú ti àjọ náà àti ìgbọ́njẹ ti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ ti iléeṣẹ́ ológun àti àwọn ẹ̀ka iléeṣẹ́ elétò ààbò míì lẹ́yìn tí ọwọ́ ti àwọn

mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní wọ́n kópa nínú fífọ́ ọ̀pá epo lágbègbè ti pìrì àti páyì níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ti ìbáraàlú sọ̀rọ̀ fún àjọ tí ń bójútó epo rọ̀bí ńlẹ̀ yìí ọ̀gbẹ́ni Andy Ode lọ ṣàlàyé wípé àwọn ọ̀pá epo tó tóbi kìlómítà bí 5,000 ló wà lábẹ́ ìṣàkóso àjọ ọ̀hún tí wọ́n sì jẹ́ abala ẹ̀ka kan fún olórí àjọ ilé tó ń bójútó epo rọ̀bì nílẹ̀ Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Kwara ni wọ́n ti jáwé sóbì látàrí àti máa dẹ́kun ikú àwọn ìyálọ́mọ àti ọmọ òòjọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìpolongo ilé tó ní í ṣe pẹ̀lú àwọn aláboyún pẹ̀lú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kí wọ́n lọ rèé fowókọ sílẹ̀ lákòókò tí oyún bá ń bẹ nínú wọn nílé ìwòsàn kí wọ́n sì gbáradì fún ọjọ́ ìbí. Inú àtẹ̀jáde tó wáyé lọ́jọ́bọ̀ láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ akọ̀wé sí ẹ̀ka ti iléeṣẹ́ elétò ìlera nípínlẹ̀ ti Kwara lọ́hùn-ún yún Saad Amdalat lọ ṣàlàyé pé ètò ọ̀hún gan ńlọ wà láti polongo àti láti ṣe ètò ìtanijí fún àwọn ìyálọ́mọ pàtàkì ntọ́ yẹ kí wọ́n mọ̀ lẹ́ka ti ètò ìlera bẹ́ẹ̀ ni ìgbáradì tí wọ́n gbọ́dọ̀ ní síwájú ọjọ́ bí kí wọ́n sì tọ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera lọ fún ètò náà. Àwọn nígbà tí ń bá àwọn tó kópa níbi ètò ọ̀hún sọ̀rọ̀ ẹni tí í ṣe akọ̀wé àgbà lẹ́ka iléeṣẹ́ elétò ìlera dókítà Tawhid Abdullahi ni ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ oyún níní ni ló máa ń wà pẹ̀lú àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan tó sì jẹ́ wípé bí wọ́n bá tètè kẹ́fí ẹ̀ lóòrọ̀ ọjọ́ ni wọ́n ó tètè kógiri mọ̀ àti ṣe ìtọ́jú alágbára tí ó sì ṣe àdínkù ńlá bá ikú àwọn ìyálọ́mọ àti àwọn ọmọ òòjọ́. Ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn-ún ààrẹ Donald Trump ló ti ṣàlàyé wípé ilẹ̀ Amẹ́ríkà ni ó gbé gbẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú ilẹ̀ ti Iran lálẹ́ òní níbàámu pẹ̀lú àfikún pé orílẹ̀-èdè Amẹ́ríkà ni yóò gba ẹkùn ti erékùsù CAC àti àwọn ibi tó ṣe ṣàkóṣàkó tí epo rọ̀bí wà nílẹ̀ Iran lọ́hùn-ún. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òkèèrè ní orílẹ̀-èdè ti Iran ló ti wá bẹnu àtẹ́lu ìkọlù alágbára eléyìí tí wọ́n ní ilẹ̀ Amẹ́ríkà ń ṣe náà tó sì wípé ìgbésẹ̀ jogun omi tí wọ́n láwọn méjèèjì ní ni kò nítumọ̀ kankan. Síwájú ní ẹ̀ka iléeṣẹ́ ológun tilẹ̀ Iran ni wọ́n ti dá ìjà padà sí iléeṣẹ́ ogun ti ilẹ̀ Amẹ́ríkà láwọn ẹkùn kọ̀ọ̀kan eléyìí tó fi mọ́ agbègbè ti Kuwait, Bahrain àti Jordan. Iléeṣẹ́ ọmọ ológun tilẹ̀ Iran ni wọ́n tún pàṣẹ pé kí wọ́n ti ojú òpó ti ọ̀pá ti Hormuz lẹ́yọ sọ́ka. Ìdúnkokò ààrẹ Trump ló ń wá nígbà tí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà gbégbẹ́rẹ́gì ìjà kaná ní àwọn ibi tó ṣe ṣàǹkóṣàǹkó nílẹ̀ ti Iran tó sì jẹ́ wípé ìjà ọ̀hún ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ṣèlérí pé yóò tún lè kú lálẹ́ òní. Lábala ti aré ìdárayá ẹni tí ó jẹ́ agbáwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbàọ̀jẹ̀ lóbìnrin tilẹ̀ Nàìjíríà Esther Okoronkwo ni ló ti padà sí ibùba ìgbaradì báyìí lẹ́yìn tó kúrò lórí pápá látàrí ti ìfarapa. Okoronkwo ni wọ́n ní ó farapa lákòókò tí wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù ti ń gbá fún ìyún AFC Toronto ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú akẹgbẹ́ wọn ìyún Halifax ní oṣù tó kọjá. Ẹni ọdún 29 náà ni ló kúrò lórí pápá nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún di ìṣẹ́jú 39 lẹ́yìn ìtọ́ farapa tó sì jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ náà ló padà parí sí ọ̀mì. Kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí lẹ́gbìmọ̀ aṣojúṣòfin ńlẹ̀ yìí ni wọ́n ti gba òfin ìdá iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ wọlé. Àjọ tó ń rí sí epo rọ̀bí ńlẹ̀ yìí ni wọ́n ti fẹ̀sùn kan àwọn kan tí wọ́n fi ra wọn pe ẹ̀ka amúṣẹ́yà ti ìjọba àpapọ̀ ṣùgbọ́n tí wọ́n jẹ́ òfegè wípé wọ́n ti jí ọ̀pá epo tó tó bíi kìlómítà 9 lọ. Ààrẹ Donald Trump ló ṣèlérí pé òun ó kọlu ilẹ̀ ti Iran lọ́nà tó lágbára. Ẹni tí ó jẹ́ atamátàsé fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbàọ̀jẹ̀ lóbìnrin tilẹ̀ Nàìjíríà ló ti padà sí ibùba ìgbaradì lẹ́yìn ìfarapa. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde
ẹlẹ́ kan sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. èyí ló pín ìròyìn tó ń dé sétí ìgbọ́ yín láti kànnì lágelú 96.7 FM. ẹlẹ́ tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtànà lágelú fm 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yín facebook lójú ewé lágelú fm 96.7. Túnde Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú ṣeun ààrí Bikọ́lá ń ló ti ń ròyìn. A kú Ọlá Ajímọ̀wò, ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa, a sì kú ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ òní ó sàn wá sí rẹ̀.

0: bá da yẹ tó wà yìí àwọn kan lórí sàmà bí bẹ.
1: Tó fi gbé iná lẹ̀ wá.
0: Odépò tán àti sàánú dógún. O lẹ̀ pósítà àwọn kan ló bọ́ ṣe pósítà. Ó dìbò ó wọlé àwọn kan ló ṣe jíngù náà ṣe advert náà ń sáré kiri. Odépò tán wọn lè kalẹ̀kùn yàrá rẹ̀ ó ti gbàgbé ó ń sábà bí àbí. Ó ń padà bọ̀. Ọdún mẹ́rin rẹ̀ fẹ́ pé. Ó lò kó tún lọ́dún mẹ́jọ kó lo mẹ́jọ kó tún lo méjìlá ò lè kú bẹ̀. Ó padà tún wá mọ́ ta draft láàrin wọn. Kí ló dé tá a máa ń dépò tí ìgbéraga máa ń dé? Wọ́n lẹ́nìkan nice ládùúgbò wa mo ní ò tí ì lówó ni o. Owó lásán ìgbéraga ni. Ní ṣe ṣàpárẹ̀ èyí tán bá ti wọ́sàn. Kò sí èèyàn tí ò ní ìgbéraga náà. Ò lè ní tiẹ̀ nínú ọ̀rọ̀ sísọ. O lè ní tiẹ̀ nínú ìrìn. O sóríire jọ. O lè ní tiẹ̀ nínú ìwà bẹ́ẹ̀ lómi bá rìn bá yóò máa wọ́. Yóò di gbàgbé pé ẹnìkan ló ṣe sábàbí tó ń fi débẹ̀. Táwa lo ní sábàbí tó jà jù. Ọba àwọn ọba. Ẹni tó dá ẹ̀mí ìrẹsì àti kírun dógún. Onísábàbí tó lágbára ju gbogbo èèyàn lọ. Ẹni tó dá ọ sí o wà láyé o wà láyé.

lowo ooku bo lowo ooku bo rija ooku bo rija ooku bo nipo ooku bo nipo ooku gbogbo eyan ti nbe laye si ko ni o kole bo wa ri ko bo ri ko iku na ni o ndi e ọjọ́ tó bá kú wọ́n ti máa discuss bí wọ́n ṣe ta property ẹ̀ oníṣàbàbí tó yẹ kó ń rántí jù nìyẹn ó ní ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ọba tí ń pa tẹ́nìkan ò lè pa ọba tí ń jí tẹ́nìkan ò lè jí arúgbó ọjọ́ ni ó ní àdàgbà mọ́tẹ̀pá ó ní ọba ànábì isa ànábì musa ànábì yaya ànábì muhammadu òun lọba tó ní jíjá ewé òun ló ní wíwà egbò ó bá jáwé tó ló ṣiṣẹ́ ẹnìkan ní bẹ́ǹdì ẹ̀ ọlọ́run ọba mi ni ìbá bá ló dá lọ́ba rẹ̀ ò bá jọra wọ́n kọ́ ẹ̀yà inú rùn yín ẹ lọ gbé ewé ìmú ẹ gbé mu ẹnìkan ló ṣe sábà bí àìmọye.

0: ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ẹ sọ wípé olúwa ẹ ṣe o
1: olúwa ẹ ṣe o
0: mami ẹ bá ń ká aleluya dádì ẹ ké aleluya ẹ pariwo pé olúwa ẹ ṣe o aláàánú
1: mi
0: olúwa ó ṣe o olùrànlọ́wọ́
1: mi
0: olúwa ó ṣe o.

Revelation 22 verse 13. Amen.

wàásù mi nìyẹn ìpilẹ̀sẹ̀ àti òpin kẹ́ni mo wá yọ níbẹ̀ ohun tí mo yọ níbẹ̀ o ní wípé ọjọ́ wo ni òpin ẹ̀sẹ̀ tó ń dá yín Matthew gbogbo ohun tó ní bẹ̀rẹ̀ òun ló lópin mò ń bí ọlẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye ìlú ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ mọ yín ní ìgbé ẹ̀yin tẹ mọ bíbélì jù wá lọ ẹ̀yin tẹ lóye ẹ̀yin tẹ jókòó tẹ ń gbọ́ wá ṣùgbọ́n tí ọlọ́run fún ní ọgbọ́n tó sì fún yín ní ìmọ̀ tó fún yín ní òye ẹ̀yin doctors ẹ̀yin lawyers ẹ̀yin journalists ẹ̀yin wòlíì àgbáyé ìbéèrè mi rèé ẹ̀yin ọmọléèwé ẹ̀yin ọ̀dọ́ ìbéèrè ńlá yìí lolúwa ní kí n béèrè lọ́wọ́ rẹ ọjọ́ wo ni òpin ẹ̀ṣẹ̀ tó ń dá yẹ gbogbo ohun tó bá ní bẹ̀rẹ̀ ló yẹ kó lọ pé Matthew gbogbo nǹkan pátá tó lọ ń dá ló ní ìpìlẹ̀ tó fẹ́ gbọ́ ayé ní bẹ̀rẹ̀ Genesis 1 ń láti dá ayé ṣùgbọ́n bíbélì sọ pé òpin ayé wa Matthew 24 verse 35 Matthew 24 verse 35 ó sọ wípé òpin ó dé bá ayé ìyẹn ni pé ayé ní ìpìlẹ̀ ọ̀run àtayé yóò ré kọjá lọ Matthew ìyẹn ni pé òpin ó dé bá ayé tá a wà ní ẹ̀yìn gbogbo ohun tó kọ gbogbo olóyè gbogbo ẹ̀ pátá ó ń lòpin ó dé bá mo gbàdúrà lórúkọ Jésù láyé tó wà yìí ó ní rí kú ọmọ rẹ ayé ò ní jí ọgbẹ́ ayé ò ní jí ọmọ rẹ dé ìdààmú ò ní bá ọ ìpinnu ọ̀tá kò ní sẹ lórí ẹ bí mo ṣe ń súre fún ọ yìí àtọmọdé àtàgbà ẹ ní rí kú ọmọ ẹ sà ìjọ wo ni òpin ẹsẹ tó ń dá yẹn.

0: lorukọ Jesu ẹsẹ ọwọ rẹ yẹ opin deba laaro yi Matthew o ma sọ pe ẹsẹ silẹ kẹsẹ o to se kini o ko to fi ọ silẹ oh my God orun atusupa o ni opin adehun laarin eyan meji opin a ma deba Matthew ọrọ ti mo n sọ yi opin a ma se kini o opin a ma deba ṣugbọn lọjọ wo lopin o deba ẹsẹ ti n bẹ lọwọ rẹ bọda amọ ọlọmọ ọlọrun pastor amọ niranse ọlọrun aunty amọ ni akọni ninu ijọ gbogbo ẹyin eyan amọ ọlọba amọ nijoye amọ olori ilu sebi wọ ni governor sebi wọ ni president sebi wọ ni senator gbogbo opo to di mu iwọ lọgọ ọlọpa ibeere mi ni ọjọ wo gangan ni ẹsẹ to n da yi ẹsẹ to mọ bọyọ pe bẹẹ mi o darukọ rẹ iwọ gan mọ pe ko dara ijọ wo lopin o de ba ẹsẹ ọwọ rẹ mami mo fẹ ko dahun daddy mo fẹ ko dahun ọjọ wo lopin o de ba ẹsẹ ti n bẹ lọwọ rẹ ọmọkùnrin kan bẹ sáàkè olórúkọ rẹ o dẹsẹ rẹ ọgá o o de yin àwọn tó ga jẹ inú òwe luke chapter 19 o wa pàdé jésù o wa gorí igi nípa orí jésù o wa pariwo o ní ẹjọ sá o ní gbogbo nǹkan ní mi o ní mo dá padà
1: fún wa
0: o súre síwájú o gorí igi o
1: kò
0: lè rí jésù
1: nítorí tí yóò kọjá ní ìhà ibẹ̀ nígbà tí jésù sì débẹ̀ o gbójú sókè
0: o gbójú sókè
1: o sì rí
0: o rí
1: o sì wípé
0: sákéwù
1: yára
0: kò sọ̀kalẹ̀
1: nítorí èmi kò lè ṣàìwọ̀nilẹ̀
0: rẹ lónìí mi lè ṣàìwọ̀nilẹ̀ rẹ lónìí
1: o sì yára
0: o sọ̀kalẹ̀
1: o sọ̀kalẹ̀
0: o fa yọ̀gbá nígbà tí wọ́n sì rí
1: gbogbo wọn kù wípé
0: o lọ wọ̀ lọ́dọ̀ ọkùnrin tí sẹlẹ́sẹ̀ sákéwù wa gbọ́ pé àpò lẹ́lẹ́sẹ̀ o wa dìde o wa wípé
1: o fi
0: fọlọ́wà pé
1: wo
0: olúwa
1: àbọ̀wìn
0: ní mi
1: mo
0: fòpin sí ẹsẹ̀ tí mo ń da àbọ̀wìn ní mi mo kò fún àtàlákà àtàlákà náà tẹ̀ tẹ̀lé jésù bí a ṣe bẹ̀rẹ̀ sí pín ẹrù sáfẹ́ òní ka bíbélì ẹnìkan kan pariwo ni pé ó fi ẹ̀sùn ẹ̀tàn gbowó lọ́wọ́ mi sáfẹ́ òní tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi ẹ̀sùn ẹ̀tàn gba owó lọ́wọ́ rẹ
1: má
0: sọ padà nílọ́pọ̀ mẹ́rin ẹni tó gba 1 million lọ́wọ́ rẹ ó lòun da 4 million padà ka bíbélì síwájú
1: jésù
0: wípé
1: lónìí
0: ìwọ pẹ̀lú
1: ìjọba
0: matthew
1: bàbá mi
0: matthew
1: yes,
0: àṣẹ ọ̀rọ̀ ò lápọ́nlé láìsí jésù àṣẹ owó ò níyì láìsí jésù àṣẹ ẹ̀ṣẹ̀ ó máa ń ba ògo
1: jẹ́
0: bọ̀dá mami ẹ̀yin mò ń bá wì ọjọ́ wo lẹ fẹ́ fòpin sí ẹ̀ṣẹ̀ ọwọ́ yẹn ariyin nílé ọkọ èwo lẹ tó ń ṣe káàkiri òtẹ́ẹ̀lì yìí dádì bọ̀dá ebo ti níyàwó èwo tó ń gbogbo kàtàkàtà yìí gbogbo owó tọ́lọ́ ti darí sí ọ ó ti tú ọ sí rere ibo ló ń kó sí ṣọ́ọ̀bù onírun kòtò onírun ibẹ̀ ló ń kó sí ìgbé onírun ń lòún fowó jẹ ọba wa dọjọ́ ọ̀la kí ló máa sọ ìjọ wo ọjà náà ẹran wo ló ti jẹrí kí ló tún wá kiri ìbéèrè mi rè o ẹran wo ló ti jò irú ijọ́ wo ló ti jò ijọ́ wo ló fẹ́ fòpin sí àwọn nǹkan tó ń ṣe ti ń pa ògo rẹ lára àwọn nǹkan tó ń ṣe ti ń fa ọ sẹ́yìn ọjọ́ wo ló fẹ́ fòpin sí olúwa ló ní bí ọ léèrè wọ́n ní ijọ́ wo lópin máa dé ẹ̀gbọ́n tí jóòbù sọ jóòbù náà dẹ́sẹ̀ ni ìbọn wa sọ pé job 31 ní verse 1 ó ní mo gbá ojú mi dámájẹ mu ó ní mi ní wọ yẹn obìnrin
1: èmi ti bọ ojú mi lábájẹ
0: mu mo dá ojú mi lábájẹ mu
1: mi
0: à ṣe tẹjúmọ wọn mọ matthew torí ọgbà pé tó máa ti tẹjú mọ ó máa pa ọkàn òun lára ó lòun ò wọ́n mọ ẹ sá mo gbàdúrà lórúkọ jésù ò ní dídàkudà tó bá ń gbọ́n mi níbikíbi bàbá àdúrà AK-47 prophet caleb ọ̀làdìrán olúwàdì olúwàdì ń bí ọ léèrè ọjọ́ wo ló fẹ́ fòpin sí ìrìn àjò ẹsẹ̀ tó ń gbé yẹn wọ́n gbàgbé o ayé ò dópin tí sáàkẹ́ wò bá yí padà àní rántí rẹ gbogbo nǹkan ní rẹ àrántí ẹ̀ mọ́ ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbé àrántí rẹ ó máa ń léètò ó ti léètì fún olè orí àgbélébù kó tó yí padà ìbágbájú ayé ṣùgbọ́n ó ti léètì má jẹ́ ó léètì fún ọ kó tó yí padà torí náà ó bá ń gbọ́ mi ìbéèrè mi ni o níjọ́ wo n ló wò nínú ẹsẹ̀ tó ń da yẹn expire ní ìdè tiẹ̀ mo ti rí amúrọ̀bà tó lòun ọ̀jà lè mi tó kórè sẹ́lẹ̀ tó lè ń ṣiṣẹ́ dáadáa mo ti rí alágbèrè tó lòun ṣàṣẹ́wó tó dẹ̀ dọ́mọ ọlọ́run mo ti rí àwọn olè tí wọn náà ò ṣe bẹ́ẹ̀ mọ́ bọ̀dá ọjọ́ wo ni tiẹ̀ máa expire má gbàgbé o tó o bá fẹ́ sẹ́lẹ̀ lọ́jọ́ kan ẹ̀sìn òfin ọ̀lẹ̀ dáfídì ó smart ẹnu obìnrin kò sí tí o lè bá sùn ṣùgbọ́n lọ́jọ́ kan wọ́n gbé obìnrin abisagi síwájú dáfídì matthew o lè fọwọ́ kan

0: 107. La Gelu FM, Jagaba Goboretio, Maharon Show.
1: Are you know?

0: kí gbogbo ẹ lọ mo ń sọ lẹ́ẹ̀kan láàrin ìṣẹ́jú díẹ̀ máa sáré lọ agboolé àbẹ́tẹ̀
1: báyìí.
0: ẹ̀yin tàbẹ́tẹ̀ mi mo ti ń kí yín bẹ́ẹ̀ o torí pé.
1: tó wá yẹ kí ẹ ò di ìjà àbòyẹ kó dẹjọ ga.
2: àyínú ọ̀la.
0: gbogbo nǹkan tá a bá ṣe yóò dìtàn. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré lókù tí mo ní. ṣùgbọ́n gbìyànjú àti kọ ìtàn rí. Belenja ni ma

Oya ka ma kira wa gudada wo gbogbo bi te tin lanfani lati ma gba ikani yo ikani lagelu re lagelu 96.7 FM oke gajo kele falafelele ni le ibadan oya je ka mo leto iroyin re daraya niti buto ro agba nla aye lo lede wa Nigeria ni pele oyo ati ni ese kukuni adupe fọlọrun oba anu o ele to so ala layu ati alavia iyen lana akede wa darapo adu ti de ori eto laro teni ope ni foruko re iyin ni foruko re alhamdulillah kazira baka na leni eni gaga lojo kejila o iyen ninu osu kefa odun 2026 gbogbo adawole kaluku wa lo ma yori sere gbogbo agbowoto la ma ranu olohun gba o ni lo bibo wa oni bi araye nu a o de ni baraye fowanti ije imu wa olohun oni fi sibi to nira ba gana gbogbo awon to wa ni dubu laisa patapata o le jenu le tabi ko jale iwosan ni olohun oba anu lo ba iwosan amoyin laada eza iba ilevi dide emi ni gako mo wa lori eto laro teni o aziza demola aka granny saka o gan ni mi fi da wa ti o ma je ke la fatima gba dada ni bi bi ka akiri agba nla aye to di omo lawo olotu eto ale swagosi niyan o lo le amza doruko temi di top striker ele to gallant gan mba ti wa ngba ti la bi omo igbalagba bi e ma fe ti ko gẹ́gẹ́ bí ọmọ èkó lágbàdo yín mẹ̀yẹn bó nígbàgbọ́ pé máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ ìbàdàn ni òye gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo God bless Nigeria olúwa kó bùkún lédè wa Naija o àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí bó kéde ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni òye pápá láti bẹ yín àsìdègò ẹ̀ẹ́dì a máa bẹ̀rẹ̀ láàárọ̀ yìí láti mú ìdíje federation cup torí pé lánàá ìdíje yìí ti débi tán lápẹrẹ báyìí o pẹ̀lú ìfigagbága tó wáyé lánàá ìpele kẹta sí àṣekágbá ìyẹn quarter finals ó láǹfààní láti wáyé lánàá o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé wọ́n ti bára wọn wí bí ẹ sì á bára wọn wí yẹn bí wọ́n tún ṣe máa kojú ara wọn wọ́n tún ti ṣètò yẹn náà o pé bí wọ́n tún ṣe máa kojú ara wọn náà wọ́n ti ṣètò yẹn náà bó wá ló ṣe wá jẹ́ lánàá yẹn.

ikọ̀ Sokoto United o ti bọ́lẹ̀lẹ̀ Ekanemi Warriors ló lè relé bákan náà Wiki Tories òun àti Flight FC àmì ayò kọ̀ọ̀kan Goliwomi gbà ó ní Wiki ti láǹfààní àti yẹ̀yọ góò mẹ́rin sí mẹ́ta Wiki ti Kọ́lívàì Nazarawa United wọ́n bá Plétúwí o góò méjì sẹ́yọ kan lámọ̀ gbọ́ Ìkòròdú Siri òun àti Bara FC wọ́n wọ́ mọ́ra wọn lọ góò méjì méjì wọ́n gbà wọlé ṣùgbọ́n ló ń kó Ìkòròdú yọ o nígbà tó di Goliwomi gbà góò márùn sí mẹ́rin ló fi bọ́ sí ìpele tó kẹ́gun sí àṣekágbá ìyẹn semi-finals wọ́n mọ̀ gbọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n wà ní semi-finals Ekanemi Warriors Wiki Tories Nazarawa United tó ń ti Ìkòròdú Siri ni wọ́n ṣe máa gbọ́ sí ara wọn wò nìyẹn o ó yá pápá láti bẹ̀rẹ̀ àṣìdègò New FIFA ranking ti jáde o ilé náà ni ó jáde gbẹ̀yìn ó tó wá di gbẹ́ngbọ̀n bá parí ìdíje fi ẹ̀yẹ àgbáyé ní ogúnjọ́ ẹ mọ̀ pé ọjọ́ kọkàndínlógún oṣù keje ìyẹn july 19th ó ní àṣekágbá ìdíje fi ẹ̀yẹ àgbáyé wọ́n bá ti wá ń di ogúnjọ́ july 28th òun náà ni FIFA ranking míì tún máa jáde ṣùgbọ́n síwájú kó tó dìgbà yẹn eléyìí tó jáde lánàá ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sì dúró lórí ọwọ́ wọn náà ni o ipò ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n ní tìbútòrò àgbà ńlá ayé number 26 òun náà ni kọ super eagles sí wa o tí wọ́n sì dúró sí ipò kẹta wọn nílẹ̀ adúláwọ̀ lẹ́yìn morocco senegal niger ló wà nípò kẹta nílẹ̀ adúláwọ̀ ẹ wá máa gbọ́ o ní ti káàkiri àgbà ńlá ayé argentina dipò àkọ́kọ́ rẹ̀ mú spain kò kúò nípò kejì ọ̀tàkú síbẹ̀ ikọ̀ ti orílẹ̀-èdè france wọ́n ti drop sí ipò ẹlẹ́ẹ̀kẹta ti ẹ báyìí o nígbà spain ti gba kò kejì ẹ wá máa gbọ́ orílẹ̀-èdè england wọ́n ranjú ka ipò ẹlẹ́ẹ̀kẹrin portugal wà ń pò karùn-ún brazil wọ́n ní ẹ̀sìn jáwọn ó di nọmba 6 múná gbẹ́ẹ̀rí fíìmù nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé bí wọ́n ṣe tò ó àwọn mẹ́wàá tó wà lákọ̀ọ́kọ́ ni mò ń kà yìí o argentina nọmba 1 spain nọmba 2 france nọmba 3 england nọmba 4 portugal nọmba 5 brazil dúró sí nọmba 6 orílẹ̀-èdè morocco ilẹ̀ adúláwọ̀ ó wà ní ipò ẹlẹ́ẹ̀keje nàìjíríà náà ti wà nọmba 5 rí ẹ̀rọ wò ó lọ́dún 1994 after FIFA World Cup nàìjíríà náà ti wà nọmba 5 rí ẹ má halẹ̀ má dàlọ́ mọ́ dẹ́gbẹ́ lédè gúgúrú morocco wà nọmba 7 netherlands wà ní nọmba 8 belgium nọmba 9 germany wọ́n jókòó sí nọmba 10 gbọ́mi dáadáa àgálì gbogbo amẹ́ríkà ẹ sáàkú àmójúbà díje fi ẹ̀yẹ àgbáyé ébàrìbà ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti bẹ̀rẹ̀ lánàánú bó ṣe jẹ́ nìyẹn ó ti bẹ̀rẹ̀ lánàánú mọ́jà gbọ́ òsì ń bẹ̀ ó yá pápápá káṣẹ́ we go again láàárọ̀ yìí half a million tó ti wà ńlẹ̀ 500,000 500k ó tún ti wà ńlẹ̀ fún jíjẹ o half a million láàárọ̀ yìí ṣé wọ́n ni oníwọ́n ni bọ́bá wá jẹ́wọ́ ò tí ìgbégbèsẹ̀ tó yí o gbé oní kí ìgbésẹ̀ tó gbé ọyá mú fóònù rẹ kọ́ sẹ́ndì kóòdù yìí *347 *1004 *2# *347 *1004 *2# tó bá ti sẹ́ndì ẹ̀bẹ́ yẹn wọ́n dá mẹ́sẹ̀jì padà fún ọ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ rà ó ti á rọrùn báyìí mẹ́ta ni ọ rà play 3 ticket get 30 ticket mo gbé ọ débẹ̀ tactics ni o strategy ni o torí tó bára tíkẹ́ẹ̀tì mẹ́ta olódidi aládìpọ̀ mọ́ra lẹ́yọ kọ̀ọ̀kan o mọ́ sọ pé mo ti run 500 tí n bá tún dé ṣọ́ọ̀pù into run 500 mi àbí run 1000 sí no kọ̀ lọ bẹ́ẹ̀ yẹn ọ̀ọ́rà aládìpọ̀ ni aládìpọ̀ oníbẹ̀ta tó bá ti sẹ́ndì kóòdù yìí *347 *1004 *2# tó bá ti sẹ́ndì ẹ̀bẹ́ yẹn wọ́n wàá dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó ló fẹ́ rà ìwọ kẹ̀tẹ́ 3
aladipo meta nu won wa so fun pe 15 lowo re o won a gbe bank won a tun to ba ti a send e be yen won wa ese bi elere yi pe se transfer lo fe se ni abi ussd code lo fe lo iwo sa ti so pe transfer ko le ro olorun ni o oba ti a te transfer won send the bank details to ti ra ticket re won send e si o to ba ni owo le account re ni a mobile app e ora te bank yen sibe ko ra nbe o ba wa ni sugba to ni cash lowo won lo ni bank details e laarin ogbon seju si asiko to send e yen between 30 to 40 minutes o le mu lo do pos oba ti mu de be so pe bank e ba nsan 15 ube o ti lo niyan ti o ni tabi sugba keke play 3 ticket get 30 ticket ni o gba mi dada temi loluwa lati olede canada ko hun olohun esun tori eto yi lohun e fi sun olohun ogun ba nife gbogbo yin olohun wa pelu gbogbo yin ero po loke okun papa jo lagban ti north america nbe yen ti won e ki sun nitori eto yi e se adupe o olohun wa pelu yin o se ga o bo se je niyan o play 3 ticket get 30 ticket ori 50k lati bere a bo sori 100,000 from 100,000 to 150,000 from 150,000 to 200,000 from 200,000 to 250,000 naira laaro ina ni from 250 half a million landlord 500,000 naira iwo loke laaro e o to je meji jo meta ti wo na ti ndajo mari lenti o wo la re ran wa ma gba o gbogbo wa to ni ticket nbe lati jo monday try lati activate e loni ma je ticket re o waste tori gbogbo e lo ma wa eligible fun o o ba lowo play 3 get 30 ticket bo je boye meji loni bo je yo activate ticket e to wa nbe o le wulo fun o ori yato sori bo ti se a je po kan laaro yi yen ma doubt are tori jo teyan ba ti je eyan ma doubt are eyan ni iru e ni sele si olowo lowo lowo lowo mo se soro yi ma go o o ti kan o ma ni mo wi temi o ago mewa laaro e la yi koto bo se je niyan Saint Cyprien Super League ele ti n lo lowo e bariba ni bo won gbe kini ohun de ni bo lo de nbo lo de duro e bariba zambari bobo ose le kokedilogun week 19 o waye lotula ademola ohun ati elite akiremi ati advance ni active ati ademide ombro koju fortune fc 99 fc ati ali fc adewoyin ohun ati omuyesi ewe nje ogun nje donti abiola fc gbogbo e papa sere Saint Cyprien to wa ni agbegbe oke ofa oluyoro oke ofa nle ibadan nibe ni o ti ma waye ago meje laaro otula ni eje loju oja ka lo pa akade ba ba de gbogbo eyi tori sun aje itesi waju orisun aje eku mura oni mo nbo lapa abeyan eje loju oja kade

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ń ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ni Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkòrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé, Prophet Sàmìyè, Pastor Ṣeun Oyewuse, Pastor Wálé Kókóọlá. Sunday June 14 ni ó gbìnàyá láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀. Inú gbọ̀ngàn Map 21 lórí Ring Road máa kàkún fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility, Pop Cola, SMG Logistics, Hexagon Rice, Gold Mender, Skylight Towers Homes and Properties, KEC Groups, Street Tavern, Able TV, Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀ ìpolongo.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
8: Great Grace Night Convention 2026. Ẹyin ọkùnrin tí agbára orí ń bẹ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ fẹ̀ kó bọ́ sọnù. Àtẹ̀yìn ọkùnrin tó rọ́bà tó tó nínú agbára láti ṣorí ó yárí nù pàgọ́ àwọn ọkùnrin. Tíjọ́ of Lord City Gospel Grace Ministry bẹ̀rẹ̀ látọjọ́ Friday Tuesday Sunday 14th June 2026. Àkùnrin tí Ọlọ́run fún Pastor Inefọ́ Lọ́nṣọ́ Dọ́ and Dominate ẹ lọ láti gba ìṣàkóso. Ó yẹ kó máa bá lọ́ba yú. Wá gba agbára tó kó sórí kí ìlérí Ọlọ́run kó lè ṣe fún ayé tí ẹ náà kó yé gbégbé ayé ìnira. Ọlọ́run fẹ́ lo Prophet Joshua Ọláìwọlá, Bàbá Alábíàmọ́, Pastor Gbéga, Fada Ìró, Pastor Ìláṣẹ́ Adéfẹ́sọ̀bí, Evangelist Taiwo Afare, Bikin Olúsanjí Ayẹni. Nígbà tí Pastor Inefọ́ Lọ́nṣọ́ wọ́n máa súre sọtẹ́lẹ̀ látọjọ́ Friday Tuesday láago mẹ́fà ìrọ̀lẹ́ ni Sunday láago méjìlá ọ̀sán láwọn sórí ọ̀fẹ́. Gbogbo ẹ̀ nínú ìjọ The Lord City Gospel Grace Ministry tó wà ní MA Àrílé A Meridian Bus Stop Àpáta Ìbàdàn. Gbogbo ọkùnrin tó wáyé wá ṣe rere ló yẹ kó wà nínú convention yìí. Orí mi àṣẹ máa bọ́ sọ́wọ́ rẹ padà lórúkọ Jésù.
9: Ìbàdàn Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ Àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọnu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọ wá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brewery. Ìgbà rẹ ti dé, wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́, ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè. se fun yin fun ibeere pe 08032803045 tabi 09057137367 e tun le tele wa lori ayelujara prophet odedoyin olawumi ezekiel ma se pada seyin olorun duro di o
2: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E celery
2: ah boda mi espelli celery no di celery oya lo pin gbiyanju espelli turmeric
0: T U R M E R I C turmeric
2: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
5: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo

0: La Guilou FM.
1: Eka babada latoju eja ikani lagelu na ni lagelu 96.7 FM oke gajoke ile bala velele ni le bada oya je kemo leto iroyin ere daraya ele to du ti gbogbo nkan se baba igba yin send darapo mo wele wo 1100 ni bi kiri gagre agbala ye lo kan ni bani dore Facebook ikani lagelu 96.7 FM abija kemo fan family lori Facebook kajo ma agbara kasida lori TikTok at top striker 100 oya gbagba pa lati be yen Adari ayo omo bibili adulawo papa julo omo bi olede Somalia Omar Abdulkadri Atan ele ti awon America da pada yi pe ko le sise tori pe eyin oruko re jo oruko awon to ni se pelu igbesomo mi lola kan ojo gan so eyin Olorun ti pada Olorun ti pada gbe ide igbiyanju re lade o Ajo UEFA labi akoso are won Alexander Severin won ti offer re ni ase kagba baba nso nipa UEFA Super Cup ile to ma waye to ba tin di ojo keji lanu osu kejo ilu Salzburg lo lede Austria ni o ti waye o UEFA Super Cup laarin ko Paris Saint-Germain to gba UEFA Champions League ati ko Aston Villa ele to gba UEFA Europa League won ti ni oni omo dari ifi gagbaga yi o won nitori pe awon wo akosile adari ayo yi an si ri pe adari ayo to ni imo ijile ninu se to yan layo ni o apart from bo n lo je best referee bayi nile adulawo won ni okan ojo ka won fi gagbaga to dari o na lo ti mu yanyan o fun di eyi ke se ru adari ayo bayi lo ye koju re omo rire derede won wa ni awon osele lati compensate e fun ti e ni dari ayo ninu dj fi eyi agbaye o bi ko se yi pe imu yanyan re o na la won wo ta won fi ni ka won o se be fun e gbo se be lori aku ojumo ogbeni tija ni oloko dana
2: akojumo atokun akojumo ogbeyan ara le
1: ogbeni atudi olateju
2: akojumo atokun akojumo ogbara le
1: ex honorable eda ko yin fun ra yin
3: oruko temi ni Abdulwasi Muhammad Yusuf akurede baba klapa mo keyin ti baka kan wole pa kubere sele ni ibo toje ni ko dani lopun kan
1: ti ti mo fi wi be ni wi pe beyin ko si beyan se da ko yin
3: olo ni jo baje
1: ko si beyan se da ko yin teyan ma da
3: atokun akun ran jin
1: kin ti e egbe bo lo se ko
3: ibajo ma lo
1: eh ki wa ni ba bi ba bi ba lo bi o ba fe lo loni nko
3: ibi o ba lo ni lo
1: mo le decide la mo ma lati ma kirun bi o ba ti fe
3: ibi o ba lo ni lo loni
1: ti ma ni mo fura si e ko
3: emi ga le fura si
1: eh eh ma ba ni mi rin na
3: e n berin
1: abi
4: eni o ba ti ba rin ma
1: ma fura si eni o ba ti fura si ma ba rin mo ti fura ara mo ti fura si
3: eni fura si o lo ye ka yera
1: eh eh mo si fura si o
3: emi na ti a fura si o
1: eh o ti da yera fun
3: mi mo fura si o
1: eh eh o si so pe o ma tele mi ka
3: kajo bara wa fa
2: a je je le ja a je le ja
3: olugo la amo gboro ye o
2: emi lo so pe ke mo gbo a je je le ja
4: mo to gba yen ojo na yen da
1: eh ke yo ni yo mu yo nibo won bi meta re da tu be nibo bo mo fast je je lo
2: muslim a gan o le mu
1: to je gbo ko re ke e ja wo igbese ti ajo UEFA gbe se ko se politics lele
3: eh ma ja gbo se o se lu pambele ni ta so pe eh ko ri be pe gbo ta so pe eh ko ri be hun eh la kokon na ijo wo ni won fe gba UEFA Super Cup te pe ile adula won ti wa pe yan
1: apart from ile ti an ti mu ni continent
3: mi wa so
1: laduru adari ayo ti an ni UEFA
3: ni UEFA koda ta ma so re to ile adari ayo to gbonje fe gbe to gba wo bo to poju agbon UEFA won po si ju so ta fi a lo di pe a lo mo ya so pe yan ke se tori n to sele so awon na ti n dogma campaign fun kan mi lojo waju ni won campaign fun kan mi lojo waju fun ile adula won so bi igba ti en ba ti n wa irepo latagbon ibi kan pe ai ba ma le nilo iranlowo yin jo mi o awa daju awon ti bi lo so lapodo temi o osinu
4: eh se di ta ba wo bi oro yin se lo emi le so wi pe eh won fi lati le emi ka kun pe
1: compensation
4: okay won se fun omokunrin yen latari wi pe awon na ri pe nkan to nsele ta ba so pe FIFA World Cup eh o ni se pelu gbogbo continent ni gbogbo wa loko papo bo iru nkan to nsele so mokunrin yen eh awon ajo UEFA ri gege bi ni pe embarrassment lo je fun orilede ati agbon bi to mokunrin yen ti wa yen gege bi ile adulawo to ti wa so lati la wo pe okay kikini yi ko ma da be ni pe boya gbogbo nkan yi ajo lowo nbe ajo lowo nbe but awon na won ni choice lati le gba igbese le ti o sele si omokunrin yen wa wo pe okay ona wo la le gbe gba e ka fe le ka fe compensate okay gege bi effort ti e o nkan yi a fun e lati le je ki oju enu she get me lati le je ko oju enu ko kuo
1: so ko ni se pelu politics
4: eh politics na ni but awon mo mo shift gbogbo kini yen kuo tori pe wa o pe to ba daruko world to ba so pe eh to ba daruko ajo FIFA CAF wa awa CAF wa ninu UEFA wa ninu CONCACAF o wa ninu won CONMEBOL won wa so gbogbo kini o ko won po bo won wa fe ro pe ah ka je ki oju yi
1: baba si so pe baba mu FIFA tan continent to tun lemi to tun lagbara UEFA na
4: so ka ma je pe ki gbogbo oju ko lo fi sibe so okay. One of the shift here cool
1: okay
2: ale so pe boya oselu sugbon to ba je pe oselu na ti adare ayin o ba ni quality ajo yen va o le mu despite the fact pe FIFA mu ki se gbo ref ti FIFA ba mu ki se gbo e na ni o ni akole asise kan ri abi nkan kan sugbon to ri pe quality na so yo fun na to ba ti e fe lo oselu pe boya pe FIFA ti
1: won
2: ti doju
1: e America joju e
2: ka won na kawon na ma joju e kawon na fi pon ile adulawo le eniye na ni quality ta ba so nipa to wa la daradari ayo ta ba ni ni agbonle europe awon na ni adari ayo to gbonje fe gbo to gba woboju ti won ba to omo isi arin won o ma wa ni first 10
1: okay
2: nipa isowo dari ayo ti e so iyen gan ti taja fun na o ti speak fun pe ta ba ti e fe wo
1: se merit
2: o se ise to gangan mo se
1: so gangan mo se sa
2: so gangan mo se sa
1: ko to ri pa so pe agbese to lagbara le lowo
2: adari ayo yi lati ri to ti gbe awon igbese kan to tako VAR ton de pada se atunwo pelu to ofe
1: ti VAR pe
2: tan pe to de duro lori
1: opinion
2: later later o nlo pada jare lori ipinu ti iyen gan laso gan o yato ni le europe gan adari ayo to ba so pe nkan bayi ti VAR ba ti pe o ngan ti lose confidence pe a ohun ti sasise n to fi le mu won pe ohun o n to ohun se ohun ti sasise gbon ohun duro lori e pe a se bi n tojo ko wa school ta jo lo ni te to ohun de gbofin ye nkan bayi ni so gbo yen gan laso gan o to n to ye ki o speak fun lati le mu pe ko wa dare
1: all right bo se je niyan gbogbo nto ba nse gbianju lati ma wa extraordinary aje ojoju kan na abi ntelomi na nse na ni wo na to nto abi o ma copy duro lori owo re ko stand gidigba ko si man to nse ko mo nise bo ba ti a mo nise yen gbianju lati ma go extraordinary lori ise to nse iyan gangan ni o ma speak fun ni bikibi ti an ba ti fe soro re o ya gbagbagba lati be eje aki olojo bi eni gbogbo eyin to gupa gbogbo eyin ti tesi waju orisun aje oke lara esco won re o baba nso nipa Mr. Gani you are Desola ele ti gbogbo eyan mo si legacy legacy oni electronics ni wo electronics ni gbogbo okupa eni lojo bi eni June 12 democracy day happy birthday to you long life and prosperity igbodun odun kan no wo lati alaafia to po repete o tun wa fori so carnival ti tesi waju carnival campus carnival ko baje o laafia ji carnival ko baje o olowo gbowo carnival ko baje je epete do carnival ko baje o amasa orisun aje tesi waju carnival ni ma lo ta lo ni nasa yen ta lo ni nasa yen eko oruko olorin to ni nasa yen jeun wo boye get here sugbe leni ìtẹ̀síwájú orísun ajé carnival every june 12 ni annual ni annual event ni ẹ̀kọ́ yèyí rọ́ kò tẹ̀kọ́ kẹ̀kẹ́ michael jackson ló ní ọ̀gẹ́tì ẹ̀ǹtì ẹ̀ o fi two packs akọ ọkún wàṣẹ àlàbí pàṣùbà yìí rọ ok lónìí ìtẹ̀síwájú orísun ajé carnival every june 12 ni every year ló máa ń wáyé yóò tún wáyé lónìí o ẹnìkan ti gbà k1 ks mandiba ks1 madiba túlé àlàó màláíkà lónìí òun lónìí nasa yẹn tó o lè rántí o ibi tó ti kọrin yẹn ń bo o ti pẹ gẹ torí báwa ajé yẹn màláíkà tipẹ́tipẹ́ la fi gẹ́ẹ̀tì nasa yẹn bó ṣe jẹ́ nìyẹn màláíkà gangan náà lọ́wọ́ wà ń bẹ̀ lẹ́ni o ìtẹ̀síwájú orísun ajé ks1 madiba màláíkà kibla fuji ló máa gbà sí wọn lára lẹ́nìí ní ìtẹ̀síwájú orísun ajé ẹ wò ó gbá mi dáadáa. Olóyè Taufik Favour Ebariba bàbá ọba nu o bàbá ọba bákẹ́dẹ́ ń gbọ́dọ̀ gbàgbé ẹ̀ń tó jẹ́ ààrẹ ìtẹ̀síwájú orísun ajé gangan high chief ọlá sewu ọlákúnlé azeez abananu o ẹkú ìnáwó ẹni àjọ wà ń bẹ̀ ní lágbára lọ́wọ́ ọlọ́run wọ́n pè mí ní ọ̀sàyọjúrà ọwẹ́ ti mọ̀ mí o gbọ́ mi dáadáa ìyá fábrígàsì gbogbo ogun pa àjọ wà ń bẹ̀ ni wọ́n pè mí ní o ọ̀sàyọjúrà ọwẹ́ ti mọ̀ pé bí wọ́n bá ti pè mí ní yọjú bẹ̀ o bó ṣe máa jẹ́ nìyẹn bákan náà wọ́n gbọ́dọ̀ gbàgbé ọ̀kẹ́ pàtàkì lára gbóhùnsáfẹ́fẹ́ ní kẹ́ni wa lápá bí comrade segun salam ẹ̀gbọ́n àgbàní wa kó epo èní lọ́jọ́ ọ̀bí rẹ̀ happy birthday to you long life and prosperity ìgbọ́dún ọdún kan nú owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ comrade segun salam oníwà pẹ̀lẹ́ oníwà tútù very humble ẹ̀gbọ́n àgbàní wa kó epo ṣùgbẹ́ kí àgbàní wa kó epo ọmọ bàbá bínú máa ń pè lọ́rẹ̀ rẹ̀ torí ìyẹn náà ìjà àgbàní máa ń jà kí yẹn àgbàní wa pípa àbí kí wọ́n ń pè yẹn tọ́ comrade segun salam happy birthday to you okon joseph èmi náà ni o bọ́sọ́ fún yín pé june ló dominate bí okon joseph òní lọ́jọ́ bí happy birthday to you my brother okon joseph ọ̀kẹ́ pàtàkì lára àwọn agbóhùnsáfẹ́fẹ́ lápá àbí náà ni o happy birthday to you long life and prosperity bákan náà ìkẹ́ pàtàkì lára olólùfẹ́ wa gẹ́gẹ́ gbogbo united kingdom solusa gbogbo uk mr oluwaseyi obasa mr oluwaseyi obasa solution gbogbo united kingdom happy birthday to you solution long life and prosperity ìgbọ́dún ọdún kan nú owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ bó ṣe máa jẹ́ nìyẹn ẹjẹ́ àrojú ọjà kádé ìfigagbága láàrin orílẹ̀-èdè ti south africa àti mexico kí ni tọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ ẹjẹ́ àrojú ọjà kádé ẹ̀kú kalẹ̀
0: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
5: Ni Reliance Future Football Academy, ṣiṣẹ́tọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú. Ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
0: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
5: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
0: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
5: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
6: Àkókò iṣẹ́ abáyé bó ti kò 72 hours of God June edition.
7: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
6: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ mú àánú. Lákọjọ́ Friday 12, Saturday 13, àti Sunday 14th June 2026. Àkórí ti rán fún olú ẹ̀mẹ́ta. Ìwé ojú bá ránṣẹ́ ní orí afẹ́fẹ́. I will rebuild the Devorah Fire Sea. Èmi yóò sì bá kòkòrò ajẹrúrú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní í ṣàṣẹ dànù mọ́. Ìmọ̀ sẹ̀
8: media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
9: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
10: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
11: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
8: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
12: Ooh. My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
13: Why you dey worry like that? Just use iRecharge.
12: iRecharge? How that one take work?
13: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
12: Sharp like that.
13: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
12: iRecharge. Convenience. Accessibility.
14: Arena, Juno Silemi. Alola, Juno Silemi.
15: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n.
16: Akábala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
15: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn lọ ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
17: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
18: SELARIE Salary.
17: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
19: TURMERIC turmeric.
17: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
20: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
21: Give me
19: Junior Press Concert Season 10. Iyin ipomele la ma da pada fun Olorun. Ekewa iru eleleyi agbekale lato we mi mimo nipase Kemi Robot. Date Friday 19th June 2026. Venue Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Loti ma waye o by 8 p.m. prompt. Ago mejo asale la o ti bere. Awon olori emi olokiki to ma minister, ministry evangelist Dr. Bola Are, BC Alawiye Aluko, Bukola Akinade Sewole Jesu, Bukola Bekes, Yetude Are, Apeke Ola, Remileku Amos, BBO, Oluwa Loni BC, Fafore Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadaso, Adamilola Alabi, the convener is Kemi Robot. Nibi akanse ipade yin pambele, season 10 yin ni ka jo gbe ope fun Olorun, Kemi Robot, l'Olorun fi ran yin ran. Ale Friday 19th June, odun 2026 yi, ni Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed. Eto abo to mu yeyo wa fun gbogbo eyan. A o gba ori ayo leyin yin pambele yi loruko Jesu. Be there. Be there.
1: E kaabo pada latoju oja. Ikani lagelu ni lagelu 96.7 FM oke gaju kele ma lavelele ni lebada je ka ma le toro yin ere idaraya to du ti gbegbe nkan si eyin ba se ndara gba lewo 1100 bi bi gagira gba laye lo kan ni bandore Facebook ikani ti splash 10 ti lagelu 96.7 FM je ka ma fan family ati TikTok at top striker 100 e ja wo ifi gagbaga to waye lale ana laarin olede Mexico ati olede ti South Africa bakan na o ti waye ni daji daji Korea, South Korea. Won ti gbo se Czech Republic, won ti gbo se won wo. Bi nkan se lapa be yen. Oluwa lo ni Swagger Life in Concert. Odun 2026 ojo Sunday ni o ni Mouth 21 Event Center. Ago chaos han. Gbogbo ori o du gbogbo kan si. Oluwa lo ni Swagger. Okay. E ja sare wo ifi gagbaga to waye lana. Awon wuye wuye wa nbe le lokun ojo kan. Bakan na ifi gagbaga yen gagagagagan na funra re. Lakoko Eja wo record mejeji eleti orilede South Africa gba akoko eleti sitole abi ki loruko ti e to gba ki la le so si papapa ko sakoko
21: lapo ro temi card pupa mejeji
1: card pupa ni mejeji
21: mejeji lapo ro temi red card ni
1: red card
21: ti ma keta gan red card ni keta na
1: keta yen gangan against Mexico
21: Mexico red card
1: ni yen ni opolopo nso nkankan nbe ti o ya won eyan Nigbe, forget about the last man. Anything dogzo, that's denying
21: ghost scoring opportunity.
1: Ghost scoring opportunity. Because of all of us, Nigbe, inya koni last man, inya koni last man, kankan. Hello, me, Nigbe, agbabalu nye, ko go to, ko, he's not heading to go post. Nah. But he gege, sakba, segbe, bi.
21: Omo se file kujulo.
1: Inya mo ve ka fute man, lesi.
21: Daba wu nye, ari pe, en to wa en to wa waju to fe gbe to ba gbe en tin be looking o sun ma bi to ti le barara
1: even player re mi
21: player re mi to ti free to to le fun ball ni so on lo ye ko ala ore to ba je po koja e ri pe VR na to ba ye wo won dey stand lori pe tin referee se in lo da so ko si nkan kan be record even en to so po awon fe ma mu loke pe boya jo handi sin like won tun jo sin di sin like na to fe mo
1: ka
21: to jo handi sin like on e to je si isaleye tori ngba tenin kan wa la pala sale bi tenin kan wa la balu ki lo so ko jora won
1: anything dog so ni so deny go
21: be ni o record offense ni ko siro ko soro kankan lori epupo
1: e ja wa wo lede South Africa bi se gba ball lana si ejo team to ti eye ko wa nu dj fe agbaye
4: taba wo dada won ma wa nbe tori pe won yan yan sibe ni ko se pe apo won lo pe won lati le mo ni royin pe taba nso wi pe Africa ise ta ni lati se o sepo iru lapo odo ti won ba yi nisin awon na ti ri pe awon o deserve lati wa sinu idije lati ri pe te ba wo isowo gba ball won gan be ba ti yan gba CAF Champions League yi
1: na mo ma gba ti mo gba na ma mo lebi sundown
4: so bo se ngba niyan so ta ba de won kan to sele ninu ball alabese gba o ti jinu si gbogbo mi ta won si wa yi so emi royin pe awon ile adulawo ile ituku we ka won na keko lara iru nkan to se
1: ni ayere card won gan ju short on target won gan lo
21: eh sha elu le meji meji na ni short on target won o ran short on target won ni wa se short on target gidi
4: on target na ni so meji meji na ni so lapodo temi emi royin pe won si ni se lati se eleyi to po so ni sori eleyi mi o ti ero pe won ni nkan to fe mu
1: o ti e won tete wa le won le wa moju to se won ka ma eyan o ma to gba se won wo to e mo pe orin won gba se wa ni
21: o mo gba se wa ka ma to gba se won
1: won to de ka ma lo pe nbe yen ju bo se
21: ma to le gba gbo se to ku lápapọ̀ tẹ̀lé tàbátẹ̀ kọ́kọ́ ohun tó ṣẹlẹ̀ lánàá àti rí pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lè yóò tí mọ̀ pé tíìmù ilé ò ní nǹkan kan ṣe ní ìfigagbága yìí nígbà tẹ́ bá kọ́ sọ pé ẹ̀ ń play 5-3-2 ẹ̀ kọ́ kó márùn sẹ́yìn ẹ̀ fẹ́ play against Mexico ẹ̀ play against Spain kì í sí pé ẹ̀ fẹ́ play against Argentina Brazil ẹ̀ kọ́ kó mẹ́rin márùn sẹ́yìn ẹ̀ kó mẹ́ta sáàrin ẹ̀ á fi méjì kú ẹ̀ méjì tẹ̀ ló wá fi wájú gan-an náà tó jẹ́ àárín ni wọ́n á jọ di mẹ́wàá láàrin gbogbo so lápọ̀dọ̀ tèmi tactics yẹn ti kọ́kọ́ wrong láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀ kejì tó wà ní pé wọ́n á nígbẹ̀kẹ̀lé inú pé agbára àrùn wọn ni ibi àrùn wọn ni náà ni nǹkan ti bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ikọ̀ yóò jọ mọ́ ikọ̀ nfa ojú tì ló jẹ́ pé irú wọn wà ní ìdíje fi àgbáyé torí pé ara nǹkan tí máa kó bá ẹ rí pé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o ó lè mọ́ ti yé wa pé àkóbá ló jẹ́ fún áfíríkà.
1: Wọ́n lè yọ̀
21: ẹbí sì ni pé slot wọ́n sìn àwọn tí ó kó bá ni ara àwọn tí ó kó bá rè torí pé ó jẹ́ àkọ́kọ́ rẹ̀ náà fi pin bá ṣe pin yìí àwọn kan bẹ tó ẹ̀ wọ́n ó pin fún wọn ju ń tán fún wọn lọ wọ́n á wò pé kọ́ mọ̀ lẹ́jọ́ nu ẹja ọkọ̀ pin dọ́gba nígbà pàfọ́mánsì ni àwọn sọ pé ó dìsáàfù iye tẹ́ ń wá yìí o
1: ẹ
21: ti pọ̀jù èrò ní ìsèyàn so àwọn èrò kọ́nà ó sànù áfíríkà ni ò torí ń tán ṣe àkóbá ló jẹ́ fún áfíríkà torí pọ́ ní jọ̀njọ́ àná tán kọ́ ní kẹ́yọ́ kan máa wá pàfọ́mánsì áfíríkà ló jẹ́ òdi méjì pàfọ́mánsì áfíríkà ló jẹ́ òdi mẹ́ta pàfọ́mánsì áfíríkà ló jẹ́ òdi márùn so tàbá wò dáadáa nígbà ìgbìmọ̀ tunisia morocco wọ́n ṣe pàfọ́mánsì wọn ló jẹ́ òdi méjì nígbà cameroon ṣe dáadáa wọ́n sọ di mẹ́ta nàìjíríà wa ó ṣe dáadáa ó jẹ́ òdi márùn so ó ń kálukú wọn ń ṣe dáadáa yẹn kúnra wọn
1: nífi
21: àwọn sáwọn afrika àwọn ilé ìfẹ́ dínkù ni o wọn fẹ́ fi kún o lápọ̀dọ̀ tèmi.
1: tí ẹ bá di ẹsẹ asọ́lé wọn gan yẹn wọn pa wọn lẹ.
21: bẹẹ ni o.
2: kò sí aburunu kí lójú tèmi fi wo kí team lo márùn mẹfà sẹyìn ṣùgbọn style yẹn jẹ intent fi n play friendly ṣáájú díje fi ẹyẹ àgbáyé ni àwọn friendly don play ṣáájú world cup mẹrin ni wọn lọ sọ wọnyìn.
1: 4-4-2
2: ni wọn lò àbí 4-3-3 ni wọn lò ó wá di pé ìdíje tẹ́ ẹ̀ fi friendly prepare fún gan ẹ wá dénú ìdíje yẹn ìgbà yẹn lè wá lọ
1: switch
2: lè wá lọ kì í ṣe kojú mẹ́ríkò ilé tán bá jọ dálẹ̀ rémi ṣe wo yẹn tán bá gbá ní tí wọ́n mọ̀ gbá the best way to defense is to attack lóòótọ́ kì í padà rí bẹ́ẹ̀ téèyàn bá pàdé ẹni tó
1: ju yẹn lọ. síkírù sọ̀rọ̀ kan lánàá ńgbà tá à ń sọ pa géèmù yẹn ó ní south africa o pé wọn àjọ tíìmù tó lọ́wọ́ kan torí pé preparation wọn gan wọ́.
2: Friendly matches wọn lò.
1: pé àwọn low quantity
2: wọn tí wọn gbá friendly matches
21: tó gbà kò ń ṣe high profile.
3: Èmi rò pé ṣáde gbogbo rù yẹn èmi rò pé wọn lu ọgbọ́n àti nílẹ̀ ẹ̀tọ́ yìí wọn.
1: ok
3: wọn fẹ́ kí alátakò wọn bí táwọn fi sí so ní tó dẹ̀jẹ̀ pé òun náà ló ń fi ìyà jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí torí láti lè sọ pé ẹ ń lọ fún ìdíje ìfẹ̀yìn àgbáyé níbi táwọn orílẹ̀-èdè tí ò tiẹ̀ kó páńbẹ̀ gan tí wọ́n ń gba bí big match láti lè fi ṣe ìgbáradì irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ nígbà tẹ́ ń kó mẹ́rin sẹ́yìn ní preparation tó wá dínú ìfigagbága tẹ́ wá lọ lu márùn tá náà ń tàn.
1: wọ́n ń tara wọn
3: south
1: africa ń tàn wọn.
3: sọ ara pé wọ́n ń tara wọn òun náà ló ti fojú wọn lánàá.
21: àbí world cup ń tàn wọn.
2: láti march 27 tó ti bẹ̀rẹ̀ friendly match mẹ́rin ni wọ́n play.
1: mẹ́rin.
2: láti march 27 kákà ti march 27 yẹn mẹ́rin ẹ̀yìn tẹ̀ ń bọ̀ world cup. ìdáhùn kan ti ń play bí abi mẹ́fà.
21: nàìjíríà gan ti gbá tó mẹ́rin.
1: nàìjíríà gan ti gbá tó márùn.
21: mẹ́rin àbí márùn tí nàìjíríà gan ti gbá
2: ẹtí ò lọ world cup. táwọn míì tún ń play behind closed door friendly pẹ̀lú àwọn club side tó wà ní country tí wọ́n base.
1: england sì gbá kan lánàá.
2: àwọn àti miami.
1: wọ́n gbá friendly match kan lánàá pẹ̀lú club side. so kò sí wàhálà tí a jẹ lóyò wọn sẹ́ẹ̀rí tó bá di aago méjìlá àwọn ìfigagbága tí ó wáyé lálẹ́ yìí àti lóru mọ́jú lọ́la gbogbo ẹ̀ láǹfààní àti jíròrò tó bá ti di láago méjìlá ọ̀sán èní ẹ má gbàgbé mo sọ fún yín pé sẹ́ẹ̀rí iran ni ó gbẹ̀mí fifa orílẹ̀-èdè iran ọ̀rọ̀ ìpín ni wọ́n rán sí fifa yìí pé àti amẹ́ríkà àti fifa àti amẹ́ríkà iran ni ó padà gbẹ̀mí wọn iran ti jó di mímọ̀ wípé lẹ́nìkan bá lọ ọkọrin kan tí ò nítumọ̀ àbọ̀ lọ mú fúlàgì kan tí ò nítumọ̀ wá fídì àwọn ò fi bọ́ọ̀lù lẹ̀ tá àwọn sẹ́mọ̀ pé ẹbẹ̀ wá náà ni ká tó wá à á fi bọ́ọ̀lù lẹ̀ à ń lọ lé ti anu àgbá bọ́ọ̀lù mọ́ ti aniyan o ẹ bára yín sọ̀rọ̀ kẹ́ ẹ jẹ́ kórí yín ó pé o bá ìfigagbága wa lẹ́nìkan bá lọ mú fúlàgì kan tí èsara rẹ̀ àbọ̀ lọ ń kọrin ọ̀tẹ̀ kan tí fi ń bù wá ń pápá ṣeré bo ba je seju meji lati gba ball tan be na a ko field ni afọ ebe wa na ka to wa ni o bawo wa ko se nkan kan ko tirun kan lara wa o ke le jori yin o pe o Iran ti ja ajo FIFA ba won o ati orilede America ti won du tan lefuru koko awo send awo ran yin o sin ta ye ball se nti awo eyin le be wa o je bo se lohun o je o bo se je niyan lagba be yen o e mo pe leni cash jackpot nbe leni half a million leje o star 347 star 107 star 2 as play 3 ticket get 30 ticket tactics ni oba play on 15000 naira to ni bi 300 ticket wa so fun mi bo se ni je o le je wo lo pada je 500000 naira yen ile se kan be nwaju mi odun ni won won esaimo foloko e da ko yin ni kikun ati ile se ten soju oruko yin ni kikun ni kikun ni o
0: e ka ro gbogbo ile o oruko mi ni olodede kende christiana ni kikun mo de soju sidiki e fun ipinle oyo
1: okay ni kikun
0: olodede kende christiana ni kikun
1: okay o ti lo be yen we yan na ti gbo e da ba so ni pa ile ise sidiki e ile ise ti gbogbo aye mo ni meji agbo osi nbe odun ni won en ta kan fi ma nsoro won lowo se ni pe a le re lomi to je oju totun to sese n gbo fun igba koko tori nri bo se fe open phone e loju mo kan to ba ni data o to ni foju ka awon ilu mo ka awon influencers e loloko ojo kan ti won so nipa ile ise CDK e mo si po pe nikan nbe ti o fe koko won ba je pelu ile ise kan ti o ni di ti o ri di wale ti o re se mule eleyin to tumo si pe awon eleyin sapejuwe pe iduro sisin ile ise CDK sugba kini CDK se fanfa ni awon ti n gbo fun gba koko
0: fanfa na awon to se n gbo ni fun gba koko CDK mu ko rorun fun awon eyan lati ni awon ko tan lo ninu ile efera home appliance efera gadgets electronics ni CDK o rorun fun yin lati ni awon kan yi kede ma sanwo die die lai si ile kokan lori e iye to de ti wa n ta ni oja na tun ni CDK ati wa ta fun yin eyin fera TV ni o microwave ni o washing machine abefe change phone yin fera laptop mattress gas burner cylinder nkan ta sa n lo ni ile yato si ounje bata aso nikan ni CDK o ta efera moto ni o keke marua ni o okada ni o gbogbo e pata ni e ma ri ni CDK so eyin ekan lati download app CDK nitori ata oja kankan ni office wa won kan ma bere pe okay o se ka mu 50000 wa kan wa gba phone office yin rara e ma download app CDK CD CARE lati download app ni boya yin o ti wa ni phone e fe je awon afani yi e kan wa ore yin tabara le yin kan to ni phone kan ba yin sign out kan won sign out fun yin kan yin de login lati lati ni account ni ori app CDK so te ba ti download app ba yin ma lanfa lati ri awon kan tan ta te ina de fera e le sanwo yin ni osose e de le sanwo ni osoosu so boya yin fara kan bi 600000 ba te wa mu 6 months lati fi sanwo e te ba ti san osu akoko osu keji osu keta after the third month e lanfa lati gba oja yin kede ma san ile to ku lo ko ki se pe e kan ma ko owo osu meteta yen wa at once abi pe ma san at once ke ma wa gba oja rara te ba ti san de ilaji plan te ba mu obo

0: àwọn ọmọ wa ń gbà láìsí ọ̀símẹ̀ àti lukman láìsí lórí
1: fídì ebí ronaldo náà ní ń dà lulẹ̀ kí
0: ní dàwẹ̀ lórí fídì ìjọ náà tí wọ́n kevin bassey mo ti ẹ̀ jẹ́ rírẹ̀ ìmọ̀tì rẹ̀ báyìí tí òní bá àlọ́ òní dúó bí òní dúó bí pé ní bọ́ṣẹ́ tí wàá bí àní òní jẹ́ gbogbo orí tó lò kò rí mú
1: gbogbo àwọn alábòsí onílara nàìjíríà tí wọ́n sì ń jẹ tí wọ́n ń jà
0: tó ń jà tó ń jẹpo nàìjíríà sára
1: tí wọ́n sì tún dúó bí kí nàìjíríà ọ̀ bàjẹ́
0: ẹyin nu
1: ọlọrun
0: afẹfẹ afiilẹ fọlọ ẹ wá wo n ti south africa àti mexico ti wọn gbà.
2: Wọ́n mọ̀ jìyà kí bí ẹran sóyè omi wọ́n mọ̀ jìyà ká ni o.
0: Bóyá ọ̀tọ́ ni bírọ̀ ni o kípa àwọn wa sọ pé àwọn gbogbo africa wọn sọpọ́ọ̀tì abá ti sọpọ́ọ̀tì yìí
2: abá
1: nígbà bá sọpọ́ọ̀tì yìí tẹ lọ pẹ́ tẹ ní pẹ́ bá lọ pẹ́
2: ìgbàfẹ́ yìí tẹ́ gbogbo
1: ọ̀sẹ̀ yìí tẹ́
0: gbogbo ọ̀sẹ̀
1: yìí
0: tẹ́ gbogbo ọ̀sẹ̀ yìí tẹ́ gbogbo ọ̀sẹ̀ yìí
1: ẹrẹ mójútó sí ẹyin
0: iṣẹ ẹyin tí nàìjíríà fẹ gbà ẹ wá lọ mójútó wọn nà ìlànà ànàpani.
2: sọmọ kí ó yẹ kí ọmọ ọmọ tán kéèyàn sì kọmọ dáadáa torí àwọn tí wọn jẹ baba ńlá wọn founding fathers wọn wọn mọ ìlàkàkà orílẹ̀-èdè nàìjíríà
0: láti jẹ́ kí àwọn dúó
2: adúláwọ̀ láti jẹ́ kí ọ̀rọ̀ wọn gbọ́ kán tó lè jẹ́ èèyàn níbi èbó bá ti ń jẹun ilé ìjẹun tí èbó bá ti ń jẹun wọn àtẹrù tí wọbẹ̀ ọkọ̀ tí èbó bá ń wọ̀ wọn àtẹrù tí wọ́n sọ ibi tí èbó bá ti ń wọ fíìmù
1: almost $63 billion
0: nàìjíríà
2: náà lórí wọn lórí ìpàtí nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì nílẹ̀ adúláwọ̀ kó kọ́rọ̀ wọn tó gbọ́ ọ̀rọ̀ yín wá gbọ́ tán.
1: àwa ni abídèmí àkàdé ọ̀rọ̀ àgbà south africa wọn ni wọn máa nà yín kí ni ẹkú gàlẹ̀.
3: Lajiliw FM 96.7.

ẹtẹ́ tí sì kéde pàtàkì yìí alleluia ìjọ cns jáàjì yóva jire ń fàsìkò yìí pé gbogbo ènìyàn síbi àjọyọ̀ àpótí ẹ̀rí tí yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àìsùn àjọ̀dún lọ́jọ́ sunday ọjọ́ kẹrìnlá oṣù yìí látago mọ́kànlá alẹ́ ìsìn àjọyọ̀ àpótí ẹ̀rí yóò wáyé lọ́jọ́ monday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí lágo kan ọ̀sán nínú ìjọ wa cns jjj headquarters tó wà ní ọwọ́adé street mọ̀lété ìbàdàn jésù lolúwa olùkéde ìyá àdúrà adéyẹrí

0: gbẹ́tò
1: ẹ̀rọ. Ọ̀dà wúdò bí láyé mìíràn ṣe ìtọ́ni ìrọ̀jì ń bí ṣmílá yorùbá hàn ìrọ̀hìm.
0: Lọ́jọ́jímọ̀ ètò ìrànwọ́ ìsìlámù ló ń wà fẹ́fẹ́.
1: Àmọ́ sọ́la Isa ń dà láyé ká mọ̀dálẹ̀ Ádámù alákọ̀ omi ìtúrọ̀ bí súnmọ̀ kọ́ lọ lọ́wọ́ kò ń fa ẹ̀kún.
0: Ìjẹ́
1: lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀rẹ́. Àṣẹ ọba ètò. Ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ alágbára tó ga. Ìwé mímọ́ ròyìn Elédùmarè.
0: Ó
1: ṣàlàyé nípa ọba tó dáwà gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́.
0: Pírísẹ́ńtà ní
1: kankan ò gba wájú rẹ̀.
0: Ọlọ́run tá náà bí iná fún wa gbọ́.
1: Bẹ́ẹ̀ síwájú pé òun ni ọba ìkẹyìn.
0: Ọ̀yin ìsìlámù.
1: Tí nkankan ò ní gbẹ̀yìn rẹ̀ mọ́.
0: Èmi aláyọ̀mọ náà tẹ̀sí
1: fún. Ọba aláwùrà bí nìkan lọba tó hàn. Tí nkankan ò hàn tó.
0: Báwo
1: ni mo fi
0: ní kẹ́
1: máa gbé
0: tó
1: ń kọ́ ni lọ. Ọba tó pamọ́ sí nkankan ò pamọ́ torí. Bí èsì Elédùmarè ọba tí ò ṣe fi wé yẹn. Kò láfi wé kò láfi jọ. Kò lẹ́nì kejì kò lẹ́gbẹ̀ra. Èyí jọ yìí ò sí fún Elédùmarè. Ọlọ́wọ́ Akọbárò Kẹbíra. Atọ́rọ ìké àti gẹ̀ fún aṣíwájú ẹ̀dá òpin àwọn òjíṣẹ́ akẹ́yìndé gbẹ̀gbọ́n ìyá Nábìwá Mahama sallallahu alayhi wa sallam. Àwọn ará aléèrè àwọn sàábèrè àti gbogbo mùsùlùmí tí ó fi dọjọ́ ẹ̀sán. Gbogbo ọmọ ìyá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé. Jumat Mufida. Àpò ìwọ̀jọ́ ńlá. Ìlú òní jópin nínú ayé lágbára Ọlọ́run. Bákan náà mo kí bàbá wa ìmáàmù tilẹ̀ Ìbàdàn. Sheikh Abdulgani Abubakar gbọ́tọ̀mọ kékeré. Sheikh Abdulbari Adetunji. Akéwúkéwé. Sheikh Abdulrahman Salaudin Ọ̀pá Musa Wali Ọlọ́run tó farasin. Sheikh Abdulwahid Olatẹju Ọlánẹsẹ. Ìdí tó bàbá àgbà. Àfa àgbà fún gbogbo ìjọba ìbílẹ̀ Ìgbẹ́dẹ àtẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀. Sheikh Abdulkadir Olunladi àgbàlagbà nú àwọn àfa. Sheikh Abdulkabir Jalaru. Grandchief Imam tìlú Ọ̀yọ́. Imam ìlú Ògbómọ̀ṣọ́. Grandchief Imam tìlú Èrúwà. Sheikh Dr. Bilal Yusuf Shitu. Àyájọ́ ọjọ́ òní ọjọ́ kàtún ní wáyé. Ọjọ́ kejìlá nínú oṣù kẹfà. Orílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ máa ni

0: Situ abi Mbola layo layo. Fa agba fun gbogbo ilu Eru ata gbegbe re. Baba mi. A Sheik Daud ati Lola. Fasiru agba. Eru ata gbegbe e. Awon eni Olorun, eni Olorun, eni Olorun. Fèdèrè àwọn ọ̀dọ́ ẹ̀sìn.
1: Àsọ̀rọ̀ má dà ṣe, má lọ lọ́hùn.
0: Kò ní rẹ̀ wá, kò ní rẹ̀ kádàrá àti wà.
1: Ohun ilẹ̀ jẹ́ méje, mọ̀ lọ lọ́hùn.
0: Ààyè tó ga ladani wa yóò mẹ́ni kọ̀ọ̀kan wà dé.
1: Tàwa fún méje là ń ṣe fún ọlọ́hun, méje ń ṣàfàmọ́ ìwà.
0: Òun ò ṣe o.
1: Mo dọ̀mọ Ádámọ̀ ohun kù wá lọ́hùn.
0: Ẹjọ́ jimá mi tó bọ́ sí ọjọ́ kejìlá ní oṣù kẹfà.
1: Ádámọ̀
0: ọdún 2026.
1: Ṣùgbọ́n kì í tó bébé.
0: Ṣé ìdìtánú ayé ti wa náà torílẹ̀ yẹn ti mọ́ bá wa nú ayé. Mari jẹ ko suba wa layo ata lafia todun eleyi o ma wa je asemo
1: gba
0: idiwo ye mi ti kaluku ni lemi yen na.

0: kẹra fi kí àwọn ọlọ́jọ́ òbí ká tó bọ́ sáàrin ètò ní sàn-án-sàn.
1: Ọlọ́run ẹni mo ní tó wà níbẹ̀ tọ́lọ́run.
0: Ṣíwájú.
1: Bẹ́ẹ̀ èmi máa mọ́.
0: Shidin.
1: Mo bẹ́ bẹ́ẹ̀ mi máa.
0: Ogun Salam.
1: Mi ò jẹ́ sọ pé kò sọ́lọ́run.
0: Sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ní kànìyé. Tí ìrìn àjò ayé rẹ̀ ń ṣe àpèjúwe tó lágbára pọ̀ fún ọmọ àdá rẹ̀.
1: Ẹ̀rù ẹ̀mẹ́jì ó dọ́gbẹ̀tàn.
0: Àwọn tó bá mọ̀ nípa bàbá ìyá àti ìrìn àjò ayé wọn.

0: kọ àwọn òṣìṣẹ́
1: olóṣìkejì ó dá kan kábí
0: amọ kan ní ya àtàwọn afẹ́nifẹ́re
1: kábí amọ lè rìn ní kejì
0: mọ́nà mọ́ tìjáni à ń kín lórí ètò láàárọ̀ yìí
1: ó tutù bá mú àforù sí
0: ṣẹ́gun sàlámù ò ní fi tọdún ìdágbére fáyé
1: mi ò jẹ́ bá ọlọ́run wẹ́ ní ke
0: òkè òkè báyìí lòṣùpá wà wàrà fáánẹ́ wúmọ kánẹ́ àlìyà máa gà lọ́nu ayé
1: láyé ọlọ́run ò pé mi
0: kára ó dẹ̀yìn kára ó tù yín má jẹ mọ̀ nira lókè èèpẹ̀ òye ọdún tó ń bọ̀ ojú àdìsọ́kàn yẹn pátá tó wù yí lẹ́mí ọba tó ní kún fàyẹ̀kún lọ́dọ̀ ti dá yín ló kẹ́ ẹ̀ máa fìyẹn dúpẹ́ wájú elédùmarè amọ̀ràn tí ọjọ́ ìní àyájọ́ ọjọ́ òní lọ́dún tó ń bọ̀ ká má bú sẹ́kù bẹ́ẹ̀ ni ó rí lágbára elédùmarè wà lá haúlá wà lá ẹ̀kú wa tà ìlà abilá aliyu là dé
1: èyí
0: náà ni mo fi kí olólùfẹ́ wa níkàn nìyé
1: ìmùlẹ̀
0: lúpọ̀n ọmọ tìjà ni alájà rọ̀ṣídà ṣógbé ní alábí àyájọ́ ọjọ́ òní náà tún lọ́jọ́ bíi ti màmá
1: náà
0: gbogbo nǹkan abẹ̀mí pátá tọ́dún eléyìí ka mọ̀ yín lọ́wọ́ adáni wáyé má jẹ́ kó dòkú lẹ́ẹ̀mí rọ̀ṣídà ṣógbé ní má jẹ́ àfi ṣàwátì láàrin wa gbogbo mo fẹ́ pátá ọlọ́run kó bá yín fẹ́ gbogbo mo kọ̀ lókè èèpẹ̀ elédùmarè ọba yín kọ́ wọ́n láyé àjọjọ́ tèmi pé lórílẹ̀‐èdè nàìjíríà ọjọ́ kejìlá ní oṣù kẹfà lọ́dọọdún ọjọ́ àmì ni oh my god.

0: bákan náà ní dákẹ́ láàárọ̀ yìí
1: ni kọ́sẹ̀rì ẹ pé mo ní
0: ọlá ẹ̀kọ́ tí islam fi kọ́ wa rèé
1: pé mo ní tọ́ bá bí mi máa fèsì pé wọ́n ní
0: bẹ́ẹ̀dà bá ń kàn kún níwọ̀n ọgbà tí ò bá dáwọ́ dúró pé bóyá àwọn tó wà nílé ó padà sílẹ̀ kankan bẹ́ẹ̀ ni ti elédùmarè ẹ̀kọ́ islam rèé lórí àwọn ọmọ tá ń bẹ lọ́hun lé lórí kọ́lọ́hun kó dá wọn padà fáwọn ẹbí wọn tó èdórí àwọn olùkọ́ èyí tí àwọn ajínigbé kó ìjọba ìbílẹ̀ oríire nílùú ògbómọ̀ṣọ́ níwọ̀n ọgbà tí ò ti sí àfiwé fún ọlá tiẹ̀ a ṣiyèméjì pé wà á dá wa lóhun ó dá wọn padà fáwọn tó ni wọn àtàwa àtàwọn ọmọ tiwa náà ò sì ní kó sọ wa ajínigbé ọlọ́run máa ń dá ara bẹ́ẹ̀ kódà àwọn ànẹ́bí ọlọ́run
1: tó
0: tilẹ̀ jẹ́ pé òun ló pilẹ̀ rán wọn àwọn gan máa fara gbolẹ̀ fẹ́lẹ́dùmarè ń gbà míì kó tó dá wọn lóhun nǹkan tí wọ́n fẹ́ ká ní gbogbo ohun táwọn náà fẹ́ tẹ́nu ayé lọ́lọ́run bá fi lé wọn lọ́wọ́ ni kò yẹ kárí ànábì tí ò rọ́mọ bí tàbí kó pẹ́ kó tiẹ̀ tó bímọ nígbà tí ẹlẹ́ṣẹ̀ ń bí léra wọn àwọn ẹni mímọ́ wá pẹ́ kó tó rí tiwọn kò yẹ kárí ànábì tí ò ní jẹ́ ọlọ́rọ̀ láti jẹ́ ọlọ́run bá ti gbé dìde tí ó fi kú kódà àwọn ọ̀rọ̀mọdọ́mọ wọn yẹ kọ́ máa jọ́lọ́rọ̀ lọ ni ọlọ́run yìí ṣílẹ̀ fi yàtọ̀ sọ́mọ ìyẹn ni ó ní ìgbà àti àkókò gèsè ti ilé ayé ọwọ́ ọlọ́run ló wà bẹ́ẹ̀ bá ń bẹ̀ lórí ọ̀rọ̀ kan tí ò bá tí ì dáwọ̀ àgbọ̀dọ̀ torí bẹ́ẹ̀ ká dákẹ́ á tún máa bẹ̀ náà ni ẹlẹ́ṣẹ̀ làwa ti ka lára wa tẹ́lẹ̀ àwọn èèyàn ń pe ọlọ́run tààrà lórí àlámọ̀rí ẹ má jẹ́ àkàárẹ̀ má jẹ́ òórẹ̀ wá àwa tá à ń pe ẹlẹ́ṣẹ̀ ni wá èyí tó ń fi lé wa lọ́wọ́ ń gbà tá a pé yẹn gan sámọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá kó tó máa ṣe é fún wa ìbẹ́ ẹlẹ́ṣẹ̀ ni wá kó tó ní kílẹ̀ ó mọ́ láàárọ̀ ìka tó jí sáyé àdẹ̀jí sílé ìwòsàn mo sì gbé wa káàkiri ó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni wá aláforíjì lọ́lọ́ wá wọlá bí wọ́n ti tó
1: dákẹ́ wọn tó bèrè síwájú pé àṣẹdá ayé àṣẹdá wa àṣẹdá ayé àṣẹdá.
0: kan náà lọ prayer point wa láàárọ̀ kí àwọn alálàájẹ má jẹun gbàgbé ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe báyìí ní pápá torí ìjọba àkókò abala kí lọ́lọ́run wí kí lànàbì sọ bá a bá ti padà dé ká wá kí àwọn alálàájì ká wá kọjá lọ sí prayer point wa àjọ lọ bẹ lọ́hùn tèmi ò wí láàárọ̀ yìí ẹ̀yin náà ní tìyìn ìyá abilẹ̀tíì fún mi abilẹ̀tíì ọlọ́run kó bá mi dúró tìyìn àyè ó jẹ́ ìnìkan nú ayé
1: kò
0: mú bùkátà ọmọ fúyẹ́ ẹrù ojú mẹ́rin tó padà di tojú méjì ìwà kó má dẹ́rù bà yín báyìí pé bùkátà yín àtàwọn tó wà nírúpọ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlà haúlà wàlà kùwátà ìlà abìlàlì
1: lọ
0: ani lágelú la wà yé 96.7 FM òkè gájòkè lórí ètò ta pè ní ìràwọ̀ islam pẹ̀lú pọ̀n ọmọ tìjáde bẹ́ẹ̀ ẹ já lọ abala kìlọ̀ lọ́hùn wí kí lànà ẹbí sọ ya sheik bisimilahi.
2: assalamu alaikum wa rahmatulahi wa barakatu.
0: wa alaikum salam wa rahmatulahi wa barakatu.
2: àmọ́ kí wá jákè jádò gbogbo àgbáńlá yé adẹ̀ǹkiwa nílé lóko lódò lẹ́yìn odi wípé ọlọ́run ọba mi aláwò rabi kò ní jẹ́ ká fi jùmọ̀ àti tèmi o kò ní jẹ́ ká fi dágbére fáyé o.
0: àmì ìlédùmarè.
2: wọlá agbára ọlọ́run wọlá ìní pín méjì ọlọ́run wọlá ya ayò ya kọyọ nbẹrẹ akumatika astegif ọlọ́mọsá abani síbẹ̀ alájí wa tọkùn ìgbà tí mò ń bọ̀ ọlọ́kadà ti ń gbé mi bọ̀ ó wá ní ọmọ aláàní mo ní naam ó ní síbi tí àwọn ọmọ tí wọ́n wà ní ìgbèkùn àwọn ajínigbé yìí síbi tí wọ́n mọ̀ wànú mo ní bẹ̀ẹ̀kọ́ wọ́n mọ̀ wà.
0: kẹ́lẹ́ ògùn ọlọ́run.
2: àbá wa tọkùn. gbólóhùn tá a fẹ́ wí ẹ dákun tó rọlẹ ẹ kàn bá wí káwọn èèyàn náà fi wí nílé.
0: naam kọ́ máa wí tẹ̀lé wa
2: káwọn ọkàn wí ẹ̀kan náà láti wí. àdúrà tọ́lọ́run fi dá ànábì wa musa padà fún ìyá rẹ̀
0: aleyhisalatu wasalam
2: tí kò dẹ̀yin gé. àbá wa tọkùn
0: kò yin gé.
2: bẹ́ẹ̀ni bákan náà kọ̀dá láàbọ̀ ara
0: aláhàpá
2: wọn a sì dá ànábì wa musa padà fún ìyá rẹ̀ lókù
0: aláà
2: oba to si be ni jokini anan ni olon na ni bedu ni bakan na oba to da nabi wa yusufa pada fun baba re olon oba jokini anan ona olon na ni be ni oni
3: wallahi
2: iroyin ti a pada mu wa ni ore eto yi ni jo mejo
3: to olon
2: olon jo je royin ayo
3: pelu ogo olon tori gbagbo la fi nso lori
2: e ani gbagbo ta fi nso lori re
3: wallahi
2: asi mo pe be l'Olorun o se
3: Allah
2: asi fe ki awon omo won o jade pelu abo ara Olorun je ki won jade pe Olorun mo je ki won jade loku
3: amen
2: ati teachers awon tutors ati awon omo akeko ti won gbe ata won bebe
3: ti nbe la hama
2: awon ni ahama Olorun o oba to se dekun fun ilu Kaaba ati ilu Madina Olorun mo sa ba ni fun awon omo yi ni ominira
3: amen
2: ati awon teachers ti nbe nbe
3: amen
2: wala agbara Olorun baba wa tokun eja wigbolohun ye
3: aya
2: ya man roda musa
3: ya man roda musa
2: ila ummihi
3: ila ummi
2: wa ya man roda yusufa
3: wala
2: wa ya
3: man roda yusufa
2: ila abihi
3: ila abihi
2: bismillah aya tali kursiyi eja ma sinli
3: bismillah
2: rahman rahim
3: Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhu dhinnatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dha alladhi yashfa'u 'indahu illa bi
2: iznihi
3: ya'lamu ma bayna aydihi wa ma khalfihi wa la yu'tuna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a
2: kursiyyuhu samawati wa al-ardi wa la ya'udu ibsuma
3: wa la aliyyu
2: al-'azim Allahumma amin baba wa tokun
3: to
2: ta bamba alayoyo a je pe won ka wa na ku ayo na ni
3: pelu ogun Olorun
2: Irole Oluwa e kaabo
3: Irole Oluwa e kaabo
2: Awa ta kiyin podabo
3: Irole Oluwa e kaabo
2: Awa la kiyin kaabo

0: ẹ̀dá kó mú ẹ débẹ̀. Wo yi odun to bo ninu ogo titun ara oni ni e ile re oni daru ona re oni daru awon adawole re o yori si rere joseph okoni a ni sukun lori re oni pe dinu awon osise west milan wo yi odun to nbo o da ko je po si laaye yi mo aye to tun ga to tun ga aye to tun ga to tun ga oni si laaye banuje a ni sukun lori ti e a to bi eni kokan ti wa na wala haula wala quwwata illa billah oni ni bede mi to won ati egun salam won fara won lowo njo won bo waye won kan bi kaluku si loyato aso yo ile yibo lo na bi joseph kan se njo na adupe lowo ile dumare lori ti jani fatima modupe o ade umi aramide won be lojo abu kosime yan mi dada ayo ade ade wa adeleke kọlọgbà tó wà lójú òpó yìí ta fèjì sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ salami ọmọláàni ọmọláàni ya sọ gbóló nǹkan sí ká wá dúpẹ́ ká bọ́lọ̀ dúpẹ́ ká bá wọn tó lé yẹ ká dárúkọ àwọn bíi méjì mẹ́ta ní wọn ká bá wọn yọ tẹ́yìn ìgbà náà ká wá mú prayer point wá ká máa dágbé lórí ètò ọ̀yá.
1: A tún wá tún sọ fún gbogbo àwọn alálàájìn ni ẹ dákun torí tọlọ́run ìrun kíkí
0: wákàtí
1: márùn-ún ẹ dákun ẹjọ́ máa lọ dédé. Ẹjọ́ máa lọ dídí.
0: Kì í ṣe pé torí pa ti mẹ́kàdé ń sìn káwọ pé ájì ti gbérun.
1: Ntẹ́yìn ò tí ní èmi ti ní mo ti fojú kan kàábà nábì.
0: Aláàpàrọ̀.
1: Mo ti fojú kan kàábà rí ànábì.
0: Aláàlẹ́ wa sálà.
1: Mo ti dẹ́ra ọ́lá.
0: Òtọ́ ni.
1: Ẹni tí ọ̀wá lọ tó ṣe pé òun ń kọmi inú Ọlọ́run fẹ́ ń tọ́ lọ lọ.
0: Aláàpàrọ̀.
1: Bí ìgbà tó lọ ni o.
0: Bí ìgbà tí ò lọ ni.
1: Theory.
0: Gbogbo file let it delete.
1: O tun ti lo se practical. Ati theory ati practical ile ni o ti se bayin. In ti o wa ma se ni pe teyan ba ran owo nse. Iyen wa ma sise to owo to ran se ni. And you abawa inu awon akiyesi ta tun pe awon alaji si. O ni sahara sise ku won kudo ku won ma se. Bakan na awon oro kun gba kun gbe to le fe ki won so si o won so so ma la keje o bakan na iwa le lo ko ni lu maka ile lo ko ni lu madina e meje ki won so pe se bislamu ti e bu se ko ona e je kan ni wa si o ma la keje wa ati fun ra wa na bakan na ka ma rere bu si yan won de po po oro si ara re bi o se ma lojo ti tinini ti a tun fi mu tutun mi wa ni ojo mejo abdul salami omo teni olala wale omo lani loruko mi o ètò ìràwọ̀ islam ń tẹ̀síwájú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: káàbọ̀ látàbàlà kílọ̀ lọ́n wí kílà nàbẹ̀. àárọ̀ ya màmá. kíkéètì ẹ̀fọ́ àwọn alálàájì àti àwọn alálàájì àwọn òjáàjì tuntun. Tadani wáyé gbé kọ́ọ̀lù wọn lọ́dún 2026. ọgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀dá ló ń bẹ ọlọ́run lọ́sàn-án àti lóru. àwọn àgbà kan bẹ láti gbà ọ̀dọ́ ni wọ́n ti ń bẹ elédùmarè tí wọ́n fi wọlé òkú. tadani wáyé ò gbé kọ́ọ̀lù wọn lórí ọ̀rọ̀ alálàájì yìí. ọgbẹ̀ ni ọlọ́run gbé kọ́ọ̀lù rẹ̀. wàláyé àǹfààní olówó iyebíye lè rí gbà o. àánú kan tó tayọ ni. wàláì kìí ṣe gbogbo mùsùlùmí ni ó ṣe dárafa tí wọn ó fi kú ṣùgbọ́n gbogbo wa ní máa ń wù. ọlọ́run kó dákun kó kàn jọ kó má ṣerú ọlá bẹ́ẹ̀ fún wa. ó kà wá náà kúnú àwọn tí ó láǹfààní àti gan ní ṣèdá. ìjọsìn tiwa náà ò fi pé. ọlárẹ̀wájú mi kí ọmọ ìbílẹ̀.
1: àbádáadáa
0: pátápátá gàǹgà ńlẹ̀ ìbàdàn. àjọ ṣe ni lágbára ọlọ́run. àlàyé abídèmí àyíké. ìsàjíbọlá àkéré. àkókò yìí pẹ̀lú àsàlátù tó lágbára tó ń lọ lọ́wọ́ yìí kí n máa fi kọ̀ngàtúlẹ̀tì àwọn alálàájì tó ti lọ tó gúnlẹ̀ láyọ̀.
2: ẹ fún iṣẹ́ làmú àmà tọ́ a.
0: alájà wa titun.
2: mo tún ti dé ọmọ alájì.
0: alájà ṣàkírọ̀ ṣadari.
2: àwọn ẹwà gbọ́n tí mo fẹ́ wí.
0: ìyàwó alahaji abdulwasi.
2: mùsùlùmí.
0: ọlọ́wálé ṣadari. kadara lodun yi alaja o gan ni ko se
2: da leyin christi
0: ohun ti won tin ka fun won nu iwe mimo oro
2: ti won pari won ma laji la
0: pari ola pari ise le won lori won gan ni won se da ka ba olohun aye te yen ti be lohun ti si gbo lese kese
2: ibele ni o ma
0: bi si ledumare alaja congratulations o ti do hunu aye yin nu
2: olohun
0: o se alaja fake mo
1: abi
0: da ki si honorary abi Olorun ko wola inu ta dun si ti.
2: Ati
0: ife. Iba wa to wun ni woye odun to bo. Lo mo ara yo ma ki awa na ku rire pe e ka bo pada ni. Be ni o si ri lagbara Olorun. Alaja congratulations ma. Abo lore ise haji. E lo sise ni. Gbogbo en to ba lo ngba won ba pada de.
2: Iba
0: yen ni won ku orire. Tori nkan ni won ma dara si.
2: Eyin
0: ki n to si mo leyin gba to ba ti haji de. Papa julo ti se haji e ba pe pere pere. O se ntori t'Olorun ta nabi. O tun ba won to si mo nu aye. Ara o si ni ni won. Ara ni ni. E ni to si. E ni mo sari o ma. E ni mo toko. Eh ni firun dudu soko eh de ni firun dudu wole so albaraka ne muhammad sallallahu ni ori lagbara olohun ti na ni mo fi toro fun alhaji moru fade yemi o gaji
2: atati wa sai
0: bi se ledu mari
2: ti orun iburo
0: mi ololufe mi na gunle layo
2: aloju ra won lo
0: olohun gbe ko lu ti won na lodun
2: ni moru oma
0: ti pada de sorilede nigeria
2: ni mo fi
0: leyin gba ti kaluku yin pada de yi
2: olohun
0: ni ba se haji je
1: o
0: ba ti o je ke gbe ipe tesu e gbe tasara le de bi pe ni sare lo e ti fi yen pe ta na bi ibrahim le gbe niyan
2: ala muhammad
0: olo nko wa wola be na gugu nkan ni kaluku yin ko ma dara
2: lo awon elese amba
0: kan yin o bale kara o tu yin kara o ma niyin e ma mo nira ke si ma fo lapi
2: da awon kan mi
0: kan ayo tu si se fe ni ko wala haula wala quwwata illa billah ati gbogbo awon tuku be to lo to ti
1: kunle
0: laye ateni amo ateni ta ati e mo ateni aranti ateni ta ran gbogbo nta to re ko je tede ko wa se le wo ti wa na bismillah ina ateni
2: gbogbo ta ke ma gbo eni ti o ta di
0: to ba ri be ja lo so le prayer point
2: ta di le
0: ma fi yen ka se re nle were de were
2: awon ti won ate ko won ate po le lori
0: won ate wo si waju eledumare
2: awon ni won fo lowo ba won ni
0: eledumare wi pe
2: awon
0: ti won pe ni ran nira ninu aye nira o da ni araba ni atoro ku fura re olohun jo
2: awon
0: ti won pe ni ran nira lori tarisi ki to si ba muyan
2: tan
0: o si ma gbin eju ati be sodo
2: ko lenu ko tunle
0: awon ti won pe ni ran nira latara alafia se o fi deru aruka
2: mo
0: le wosan to kere ateyi to tobi ti o ni le jeun ko wonu
2: mo
0: gbogbo ti won pe ni ran nira patapata nu aye ma dekun ese ni kokan wa ata won ebi wa ma wa wi fọlọrun pe to ara o gbọdọ ni mi
1: o gbọdọ ni mi
0: emi na o gbọdọ ri ni
1: ra

0: ọlọ́wọ́ ni riri torí mi mo se rọrun fún ni ojú kan orí mi kò sì ní rí mi láyé láyé àmọ́ kí wa nabi o lè ma jẹ́lẹ́rí wúpẹ́ nìkan ń bẹ tọ́ da yín ni mo fi jí orí mi
1: Allah
0: ti mo fẹ́ lò níbẹ̀ o ni wípé in tọ́lọ́run torí ẹ̀ gbé ànábì kalẹ̀ sallallahu alaihi wasallam ọ yàtọ̀ gidi ń gbé o gbé kalẹ̀ wá pé wa paná adẹ́bọrẹ́ ni torí pé lẹ́yìn tànàbí ibrahim lọ tán àwọn èèyàn tó ti ń se nǹkan mi kọ́lọ́run tó gbà nábì dé débi wípé kàábà tá à ń sọ yìí gan wọn ti ń kó ẹbọ ọdà àbẹ ẹbọ bíi 366 ni àtọ̀ ti ń sẹ̀ ń bẹ tí a ti ń sẹ̀ ń bẹ ẹlòmíì ń sẹ ń gí ẹlòmíì ń sẹ òkúta ẹlòmíì ń sẹ rin ànábì lọ́wọ́ adé ló ní ànábì ló dé lọ́wọ́ sọ pé èyí tẹ̀ ń sẹ yìí sọ ọlọ́run ẹ jẹ́ ajúwe ọlọ́run fún yín kànábì náà sì tó ṣe bẹ́ẹ̀ ó ní iye ọdún tó fi ṣe islam náà yàrá nínú ìgbà tí ó bọ́ ta tí ó gbé islam sí taba inú àtọ́kọ́ gbà fún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí wà inú àníṣẹ́ nàánsà náà wà tó pé inú àti ó lè jà jù tó lágbára nígbà náà ntí ànábì torí rẹ̀ ànábì wa ń sọ fún gbogbo ayé ńgbà náà wípé èyí è ṣe títí tọ́lọ́run fi fún ànábì láǹfààní tó fi rí iná adẹ́bọ parẹ́ àtàtọ́jásí pé ńgbà tó dé stage kan tí ẹ ń rí pépà àwọn ọ̀ka wọ́n tó lọ fẹjọ́ rẹ̀ sun olórí tọ́ọ̀gì ló mọ́kàngbà náà wọ́n lọ fẹjọ́ ànábì sùn ngba dodo eleyin o so fun pe ta le nso wala nabi ni awon fe ko ba mo tori pe gugu ogbon la ti ta ese re sa gbogbo si ni ese re sa lo ke si ni amo bo ti je amo ru agbara to lo nfun amo ru bi to ti ragbare ko si fe ese sin okuta ati kinta baba re nsin yi esin re ti si ojojumo ni npo si ngba ti en mu anabi de be esin mo bi gba ti en ba lori togi sin ko mu yan wa ngba ma nabi ẹ̀rù ń ba sẹ́nà ọ̀bákàrẹ̀ jọ́nà àti mọ̀wá khadija táyà yẹn fi wá sọ̀kalẹ̀ òpin látàfà ìnàlá àmàna ẹ̀ mọ́ bẹ̀rù ẹ̀yìn méjèèjì ọlọ́ọ̀bẹ pẹ̀lú wa nígbà àwọn déwájú tọ́ọ̀gì ó ní ìwọ́n ń pè ọ lójú sí ọlọ́run ó ní sójú sí ọlọ́run ni ànábì ní bẹ́ẹ̀ ṣe ń wí náà mọ̀ ń gbọ́ ó ní ti bẹ́ẹ̀ ni pé kí n ká tó lè gbọ́ lójú sí ọlọ́run ẹ̀ ń dánwò ní ìsẹ̀ tọ́ bá rí ìdánwò ń ṣe tí ìdánwò tọ́ bá ti lè páàsì rẹ̀ ajá sí pé
2: ojúṣe ọlọ́run ni olóòótọ́
0: tọ́ bá ti páàsì àgbọ̀ lójú sí ọlọ́run ó ní nǹkan náà ni pé sọ fún òṣùpá tí ń bẹ lókè pé kó sùjádà fún ọ kó sọ̀ka tọ́ bá sùjádà fún ọ tán kó pín sí méjì kọ́ wa mú ìkánú òṣùpá kó fi ba abíyá ń bí kó fi kejì náà bọ abíyá kejì bí kó tún wá dá méjèèjì padà kó tún do dídí kó tún wá sùjádà fún ọ kó padà sókè. Ànábì ni
2: Ìmáfojì Peter ṣe ń gbọ́ Alhaji Luke Abbas ṣe ń gbọ́ Makinde Ibrahim thank you so much for being there.
0: Atuminu bi badada alika ti n ba se leyi tan so ne gbagbọ si mi pelu ododo lọlọrun mi se o ni bisarti pẹlu majemu ni o mo le nigba o ni tọ ọba to le so nkan ti n bẹ lẹmi emi ti n sọ fun ma anabi adamu kankan ri tọ jẹ irọ to pe emi emi nikan lọ wa anabi ni sallallahu alaihi wasallam anabi ni loju ẹsẹ ni tọ anabi ba yan lọ fila fọlọrun loju ẹsẹ ni tọ sọ yii lanabi ba se bẹẹ banabi ti se bẹẹ tan lójú bánàbí ti ń ṣe bẹ́ẹ̀ tán ànábì wa ni ti ń bẹlẹ́mì rẹ ònà ó pé ànábì ni ti ń bẹlẹ́mì rẹ.
2: ẹni sùúrù ní ti bẹlẹ́mì rẹ tẹ fẹ́ sọ ẹjẹ ń polówó ká padà dé ẹdákun torí ọlọrun ẹ kú dúró ẹ kú jókòó ẹ kú bẹ̀rẹ̀ ẹ kú nara yín tẹ wà ń lé àtúnpadà bọ̀ lórí ètò ẹ kú kalẹ̀.
3: Lajilu FM 96.7
4: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E salary
4: ah boda mi espesso espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
4: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
6: ohun se be Maggi chicken flavor pelu eroja alu Bosa, celery ati atale pupa oluyipada ayo
7: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú ojú o reading glasses lọfẹ fún gbogbo ẹmọ nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹ tó bá fẹ máa bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ charity pl eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite unity bank charity consult building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọba ara òní dín dúró mọ́ wọn lágbárí.
1: Pure Press Concert Season 10. Iye pambele la ma da pada fun Olorun. Eke wa iru e lele yi. Agbekale lati owo emi mimo. Nipase Kemi Robo. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Loti ma waye o by 8 p.m. prompt. Aago mejo asale la o ti bere. Awon olori emi olokiki to ma minister, ministry, evangelist Dr. Bola Are, BC Alawiye Aluko, Bukola Akinade, Sewole Jesu, Bukola Bekes, Yetude Are, Apeke Ola, Remileku Amos, BBO, Oluwa Lo ni BC 448 Taiwo Dare POP Fumi VOP Kemi Amadasu Adamilola Alabi The convener is Kemi Riobo Nibi Akanshe Pade Yen Bambile Season 10 Yen Kajo Gwe Okpe For Lorun Kemi Riobo Lorun Fi Yeron Yeron Ale Friday 19th June Odu 2026 Ni Hall of Grace Jogo Event Center Liberty Road Ibadan Maximum Security Guaranteed Eto Abotomu Yeyo Afumu Bwenyo Aung Baoria Yon Legi Yen Bambile Yen Lorun Kon Jesu Be There Be There
8: Bàbá ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
10: Lagilu FM 96.7.
2: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Àní dára wa ní àní dára wa dúró bàbá ẹja tẹ̀síwájú níbi tá a bá dé.
0: Bákan náà ni ànábì wa Muhammad
2: sallallahu alayhi wa sallam
0: Ọlọ́run fi gbogbo tí ẹrú ibi ànábì Ọlọ́run fi rọ ànábì lọ́rùn
2: láti fi hàn
0: ẹrú tan wi anabi so fun osupa yen osupa sokale osujada fa anabi
2: sallallahu alaihi wasallam
0: osujada fa anabi tan sallallahu alaihi wasallam osupa ipe si meji
2: anabi
0: ikan be o fi sapo otan o fi keji be sapo osi anabi to wa ko meji jade o to papo o tu sujada fa anabi to pada soke
2: jalla mala ya
0: wa pada soke tan anabi wa ni olodun ni kin so fun o pe nti nbe lemi re ni ko bi omo orokan omo to an so yi ko lori ko lese ko lapa ko loju ko lenu ko lowo
2: kilode
0: in wa je banu je fun oto omo bo se le so jade
2: Allah
0: wa ni so fun lato ni lo pe omo nre omo nti lori bayi o ti loju o ti nemu o ti lenu o ti lowo o ti lapa o ti di omo o ti di omo gidi
2: o ti domo gidi
0: loju ese be ini eru ibare pe gbogun ta na bi wi lo dododo bo na se gba islam nu
2: Allahu akbar
0: nti
2: àwọn tán wá ránṣẹ́ ńkọ́
0: apá
2: wọn bá jábọ́
0: kò sọ̀rọ̀ mọ́ nígbà tó ìpín ọ̀gá tí wọ́n ti gbà pé yóò pin ànábì lẹ́nu ata ló bí ẹ̀rí pé lẹ́yìn ìgbà yẹn làwọn nǹkan kan mìíràn tó ṣẹlẹ̀ ń gbòde stéèjì kan wọ́n ti ẹ̀fẹ́ dòdò pé iná sọ́nà tó kàfírò fi sọ̀kalẹ̀ wọ́n fẹ́ kọjá pé kànábì ọmọ ẹ̀sìn ẹ̀sìn táwọn ń sẹ́hun ọmọ báwọn bogi bọ̀ pẹ́ tó bá ṣe tán káwọn náà wá kírun
2: káwọn jọ máa ṣe méjèèjì papọ̀
0: gbogbo tí a kú ṣe ọlọ́run ọgbà fún wa láyà yẹn fi súra yẹn fi aṣọ kalẹ̀ fẹ́kúlẹ̀ ayọ̀ kàfírún
2: láhàbùdù mọ́ta àbùdùn
0: ìwà ànábì máa sọ fún àwọn kẹfìrí yìí o ẹ̀sìn tí wọ́n ń sẹ̀ kọ́ ni wọ́n ń sìn o ẹ̀sìn tí wọ́n ń sẹ̀ kọ́ ni wọ́n ń sẹ̀
2: kọ́ ni kálukú gbé tiẹ̀ lọ́wọ́ ẹ̀sìn tí
0: wọ́n
2: ń sẹ̀ komi aje ti wa
0: oje bi arin yen se
2: alakbar ojo ni tin baba e se epu igbeyanju ologun ni da yin lopoloru e wa je ka se bayi e fi number yin le nitori awon oni bere awon e mo pe ko possible kiri e o ma si baba wa ni bere kan bi meji to nje olokan latari bi pa fanfa yin le mo lori afefe fun ti taro yi pe number baba wa si ori ero ibani soro won yi
0: 080 580 58 03 03 41 63 63
2: e pe le kan si
0: 080 58 58 03 03 41 63
2: to ba de je pe mi lo ni ti o fe bere lowo temi na to ni se pelu oro esin 08055 47 1669 08055 47 1669 titi jo mejo ta ton fi ayo pade lakotun nigba ta ma bo sori itanabi adam alayhi salatu wa salam o pelu ogun olohun oba to ni emi kaluku yo file latari dada eyin oni ku emi oni ku idunu atayo latun fi pade titi jo mejo ohun mo ki amuju ero taro ye dj spider oni gamana lagbara lowo olohun rashida asogbeni alabi happy birthday to you once again titi jo mejo ohun subhana rabbika rabbil izati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin

0: orí lọ́yà mi.
1: Ti dé bá ṣe mọ́ ń dé lókàn ní gangan lórí ètò yìí gangan lágelo náà lélẹ̀ tí ń ṣe bàbá àbàdàn gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa lọ́tún lọ́sì lọ́mọdé àtàgbà ń kí yín gan o. Lórúkọ olóòótọ́ ètò yìí alàgbà kenneth ugoeje.

fún ìdí èyí ẹ̀yin èèyàn mi mo promise yín mo ṣe ìlérí fún ẹ̀yin olólùfẹ́ mi láti jẹ́ olótìtọ́ àti olódodo lónìí báyìí láti fún yín ní àlùjọ láti ìbẹ̀rẹ̀ dópin kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́ mo fẹ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú DJ Spider àtọmọ ìyáàfẹ́ olúwa tó bi lọ́ba ọmọ ìyáàfẹ́ tí ń ṣáná lọ́wọ́ ní ìsìn ògo rẹ̀ tó ń tàn báyìí kò ní

àmì ọlọ́run ọba ayayaya mo fẹ́ jójó yìí ohun tí jìtá ń sọ mo fẹ́ fi mórò jo tẹmọ tán pè mórò

0: pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa dada dada ni ṣugbọn ni bata daye ona kata bi ona mi ta n gba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo charity year foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lowo lowo ni charity year eye care foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo kaadi ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si ni pa oro oju rorun gbogbo olukopa to ni penija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo tin fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni din do mo wa lagbari
1: ní West Midlands Open University àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fanilápò ya ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama direct entry àbí o fẹ́ ṣàyípadà HNDC degree university ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú esipẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
5: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
6: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Lagilu FM 96.7

ẹjẹ mú ròyìn ayọ̀ yìí wá. Nípa ti òṣèrébìnrin ni tó yọ̀ sí Adésanya. Ó yẹ máa pè ní tó yọ̀ sí Adésanya Adéjọbí. Torí ọ̀kan pàtàkì lára àwọn ọmọ bàbá àwòyìn Adéjọbí. Òun náà ni ọkọ wọn. Wọ́n ti bọ́ sórí ayélujára o. Wọ́n sì ń dúpẹ́ pé ẹ̀bùn ọjọ́ òbí ọkọ wọn ti rà fún wọn. Fẹ́ńsà mò ń wò yìí tí a lẹ̀ dání. Ẹ ṣeun ojú òní tì yín. Ọ̀kan pàtàkì lára àwọn òṣèrébìnrin tó tún rẹwà dáadáa ni òní Sotayo Gaga. Òun náà ti darapọ̀ mọ́ àwọn CEO tí ń talẹ̀ tí ń ralẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmbásádọ̀ ilé iṣẹ́ tí ń talẹ̀ kan ni. Ṣùgbọ́n ní ìsìn náà kọ́ àwọn náà ti mọ̀ náà wọ́n ti mọ̀ bó ṣe ń lọ. Congratulations bákan náà. Ròyìn dáadáa ní mọ́ hùwà ká mọ́ sọ ń pa àwọn òṣèré. Bẹ́ẹ̀ ni wọ́n lè fira wọn wé wọn lè dàbí lágelù. Ìtàkùn tí ó ta bí ànàmọ́ ó lè so bẹ́ẹ̀ ṣùgbọ́n kò lè dùn bẹ́ẹ̀. Kán wà takọ òkúta wọn jọra wọn gan. Ṣùgbọ́n ọjọ́ ìwúlò lẹ́ẹ̀tọ́ mọ̀ wúlò tí ń bẹ ńbẹ̀. Yàtọ̀ ń bẹ láàrin mẹ́fà àti ìdajì dọ́sìn. Ẹ bá bu yẹpẹ̀ lọ́wọ́. Ẹ bá bu tíì náà lọ́wọ́ wọ́n jọra wọn gan. Ṣùgbọ́n lẹ́nu gan lẹ́ ti mọ̀. Ìkan ń bẹ tẹ́ bá fi sẹ́nu ẹ mọ̀ pẹ́nu láni. Ìkan wà ẹ tú dànù ní tùfù. Ẹ ṣeun tẹ́ ń kó wa jẹ. Ẹ ṣeun tẹ́ ń lá wa. Àmọ̀ rírì yín o. Òṣèrébìnrin ni. Liz Da Silva. Òun náà ṣe ayẹyẹ ọdún 42 48 years. Àwọn èèyàn ti dàgbà o. Ẹ̀yin èèyàn tẹ́ ń béèrè pé kí ni Bíọ́lá fowó ṣeré kí ló sọ. Èlé kò pẹ́ níbẹ̀ lájò fi mo ìdílé. Ṣé ẹ gbàgbé pé Wàsíù kọrin kan. Olúwa mi ò já mọ̀. Ṣé fowó ṣeré sọ pẹpà dowó. Bẹ́lájò fi mo ìdílé. Wọ́n ti bèrè lọ́wọ́ ẹ̀ pé bó o ní tiẹ̀. Kò dàbí àwọn. Ṣé fowó ṣeré tiẹ̀ ni ó nira ra o. Bàbá ọkọ òun ni o. Ṣùgbọ́n òun náà ni. Olóòrùn nífẹ̀ẹ́ pàṣúmà gan ma ní. Pẹ́pẹ́ tó ń bá ń rọbí lọ́wọ́ báyìí tó máa lè play pàṣúmà báyìí ọwọ́ ẹ̀rọ ni. Yóò kàn balẹ́gbẹ̀ẹ́ òun ni. Yóò kàn gbin ni pé. Olóòrùn láìkí pàṣúmà gan òun kó jẹ gan tó pọ̀.

0: òun náà ti join league àwọn èèyàn tí wọ́n ń kó ẹrù lọ sinimá tán sì ń kó ẹrù tán kẹrù padà bọ̀ wálé.
1: Lẹ́yìn tó fúrú gbè sílẹ̀ tán ó là wá ń kéré
0: ògùn yẹn. Sinimá rẹ̀ ẹ̀fúnróyè.
1: Lẹ́yìn tó fúrú gbè sílẹ̀ tán ó là wá ń kéré ògùn yẹn.
0: Àṣà àtìgbà tán ń kó ròyìn jọ. Ó ti rí 86.3 million. Bọ̀ tán bá wá ń ka owó pé 86.1 million 102 million ní sinimá.
1: Àìmọye àròdá òjò.
0: Ǹjẹ́ ìmọ̀ kí gbogbo ẹ̀kọ́ àpò owó kan gbogbo ẹ̀ ń lọ.

0: ọpọlọpọ àwọn èèyàn náà dúpẹ lọwọ Davido pé ó ṣe ohun tó sọrọ sókè lẹnu ọjọ mẹta ya appearance kan ti David Adeleke tó ṣe ó wá wọ jacket kan gbogbo àwọn ọmọ tí ń bẹ nínú igbó táwọn agbéni gbowó tí wọ́n gbà tí ń bẹ lọ́dọ̀ wọn gbogbo orúkọ àwọn ọmọ yìí ló kọ sára jacket tó wọ̀ yìí èyí túmọ̀ sí pé ó ń fele hàn hàn fún gbogbo àgbáyé pé tó ó kan òun àwọn èèyàn sì ti ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀yin èèyàn mi nípa ti pẹ́lá àti jarvis ǹjẹ́ ẹ mọ ìgbà tán fẹ́ ṣe ìgbéyàwó ẹ mọ àbí ẹ mọ oṣù náà àbí ẹ mọ̀ pé ẹnu pẹ́lá ìdúró ẹ gbọ́
1: Congratulations, Jarvis. But you are not invited to the wedding. You are doing wedding. You don't go full come. She has not given birth. My people go marry. And now we have

0: oúnjẹ rẹ ta kò sọkọ ìyàwó prince jide kò sọkọ àwọn bejire ọkùnrin méjèèjì àti ọmọ rẹ obìnrin ilé tó bí fún bàbá wa ọmọọba jide kò sọkọ wọn ti já rántí pé ọdún mẹwàá mọ ti kọjá ọdún mẹwàá ti kọjá ilé tí ìyá ẹ tó ti fi ilé ṣaṣọbúra wọn sì kó wọn mú pẹẹni wọn fi gègé wọn fi kọ gbogbo ẹ.
1: bí mọ́tò bá rẹ kó ṣe mọ̀ pé kò lè dákẹ́.
0: ṣèyí ẹ̀dùn ọjọ́òbí rẹ̀ lè tó ṣe ṣe ló lọ sáwọn agbègbè kagbo lẹ́ẹ̀kan ibẹ̀ ló lọ ó sì kó àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kó wọn lẹ́nu jọ eléyìí lòun sì fẹ́ẹ́ fi ṣe ayẹyẹ ọjọ́òbí òun. ṣé ẹ rántí bàbá wa kan ọ̀kan pàtàkì lára àwọn adẹ́rìn-pọ̀ṣónú ìyẹn ni ajambadan wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọn ní ta bá ń sọ̀rọ̀ nípa ọdúnladé adékọ́lá pé ó ṣe ohun tó ya òun lẹ́nu o lọ́dún kan bẹ tóun fẹ́ ya sinimá òun ti pè é pòun fẹ́ ya sinimá yìí ọ̀rẹ́bìnrin wọn kan wá láwọn fẹ́ kówó fún wọn owó tán fẹ́ kó fún wọn yìí ó wá ku gẹ́gẹ́rẹ́ àwọn ti sọ fún gbogbo àwọn artist táwọn ó lò pé ẹmú déètì lẹ o nígbà tí déètì ó fi súnmọ́ àwọn ò rí ojú ọbẹ̀ ńlá ṣá àwọn ò mọ bí kò síbi tó wọ ẹni tó fẹ́ fáwọn lówó ó ti change orin àwọn àwò pé àwọn ò lè tẹ́ ó dáa kò sí location mọ́ ẹ kánṣu ẹ̀. ó ní kò tó ọjọ́ kejì táwọn sọ fún director pé a ṣe location yìí mọ́ o ọdúnladé bá pe òun pé alpha bóò ní location báyìí bóò ní ṣáà sì ń lọbẹ̀ bóò bá ní nǹkan kan ṣẹlẹ̀ àwọn ṣàwárọ̀ kan pa pé nǹkan kan ṣẹlẹ̀ so à nílé lọ kíní kan wọn ní irọ́ ló pájáre àwọn ti mọ̀ ní tó fi lè sọ wọn ti sọ fáwọn ìdí tá a fi ṣe mọ́ nítorí owó tó fẹ́ fún mi àbí wọn wọ̀ọ́rì a ṣe location mo ti wà lójú ọ̀nà mo ti ń bọ̀ gan tó a ṣe location ìgbà ló fún mi lówó ló bá promise ẹ pé láàrin ọ̀sẹ̀ bíi mélòó kan ń sanwó yìí ní ọdúnladé sì wọ ó sì ṣe iṣẹ́ yìí ó padà lóhun ò fọdúnladé lówó láti gbà yẹn pé àwọn sì àwọn ń wọ aláǹtí àwọn mọ̀ pé àwọn jẹ gbèsè ó dáa kéèyàn mọ lẹ́rìí ọkàn aláwọn wá ń dọ̀jẹ̀ ọdúnladé láti gbà yẹn wọn nígbà tó yẹ àwọn pé ìgbà wo làwọn fẹ́ dọ̀jẹ̀ ẹ̀dà àwọn aláwọn wá pọdúnladé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn báyìí pé wò ó sọ̀rọ̀ pé mo jẹ́ lówó kan send account number rẹ ẹ̀jẹ̀ mi lówó ṣá mi ò tiẹ̀ rántí mi ò mọ̀ pé ẹ̀jẹ̀ mi lówó kankan bẹ́ẹ̀ sì rèé bó bá rọdúnladé yóò mọ rò pé bóyá wọ́n mọ̀ pọ́n jẹ àwọn lówó bó ṣe yẹ kájọ mọ́ ṣe fúnra wa nù ká mọ̀ gbéra wa ká máa so nígbọ̀wọ́ ara wa. ẹ jẹ́ ń ṣe báyìí mo fẹ́ lọ mú káàṣe ẹ̀yìn èèyàn tẹ́ ń bẹ ń bẹ̀ ǹjẹ́ ẹ rántí àwọn òṣèré bí mo ṣe rántí ẹrẹ ta kò sọ́kọ̀ yìí ó jẹ́ mọ́ rántí àwọn òṣèré tí wọ́n ti lọ ẹ̀yìn èèyàn mi 09123708675 ẹ̀yìn tẹ́ bá pè mí wọlé ẹ dákun ẹ kàn rán mi létí àwọn òṣèré bíi mẹ́ta tẹ́ ẹ mọ̀ tán ti lọ ẹ sáré dá mi lóhùn 09123708675 ó pọ̀ òṣèré mẹ́ta tẹ́ ẹ mọ̀ tán ti lọ ẹ dá mi lóhùn ẹ sọ fún mi hello.
2: Fúnmi Martins
0: ó yá mò ń gbọ́ yín àkọ́kọ́.
2: Ìrètí
0: ẹ rántí orúkọ ẹ gangan ó yá omi ẹ̀kọ́ ni mo ti gbọ́ yín mò ń gbọ́ yín I got you.
2: Bàbá Sùwé
0: mẹ́ta ẹ ṣeun.

0: ṣe wa awọn akori ti iroyin gudugbe to gberu
1: kini
0: a gbọdọ mo lo pelu eje riru oni gbogbo le ti a mo wole nti
1: wa yen wa ma wo film
0: ti bele gan lasan lasan
1: because
0: o gboro ko se fe wepo
1: fara sade I told torani iya royin pe you know that I'm the if you are not the first record I will top person that send money
0: ben
1: but this time and
0: the o se ba kan
1: I wo money well I'm I shame of myself.
0: Olorun o se iwo wa je dada
1: no no no said I should do like this
0: fuck abale
1: I should not kill myself
0: iwo o le kill yourself
1: I can't kill myself
0: Benny.
1: I can't kill myself because I don't want anybody to put this thing up
0: ante madam
1: madam kire ro
0: kilo sele
1: laye iko
0: laye iko laye laye
1: he said it won won e sele si mi he won be report e ni
0: benni to bi pe won nkan kan ni o wa nu aye
1: emi ko ni kokko mo wa le aye
0: ni aye
1: if I see fish so ri e to bi ni say put it in the pot
0: and then let
1: now we eat it
0: laye
1: I will not say machine pam
0: gbogbo o fi abajo
1: I was just sleep like this
0: ni len
1: well wake up again I was say
0: close
1: sele close wa le o
0: okay o ye je ka ma mu awon akori akori o iroyin
1: wa so okay yourself
0: se ti gbo be ni oni kaluku mo han ara le mo iroyin eleyi to wa niwaju mi tori opopolopo iwe iroyin o na lo ba wa jade ani iwe iroyin daily post nbi koda gan iwe iroyin punch o tun jade ton ti ajo akoroyin jo nile wa Nigeria awon na won ko we ranse iroyin eyi to wa niwaju temi mo mu lati nu iwe iroyin punch pelu akori to wa nbe o akori ohun o ja ko di mimo fun ni wipe ile ise olopa iyen ni ipinle Imo ni owo re lo ti ti awon eyan kan merin ti won duro gege bi afurasi won ni awon eyan yi lasiko ti awon olopa ti won pararo ti won se ise ti won gege bi ise eleto abo eleyi ti won ti yan laayo won ni bi ti won ti n pararo ati awon ise won ti won se lawon gbokijikiji ni owo mo pote awon eyan merin ototo yi won ni awon eyan merin won furasi han pe ah abi awon run nitori pe awon bi ton ti ri won awon alaye wo wa ni ile ise olopa lo se pelu iroyin na ta pe ni gudugbe losan toni agboye ba shock inu eti gboyin ni o
1: ma wa owo ni wa ku wa
0: oro yen de tun ni yen
1: bi agbara e ba se mo na ni ko se roro
0: oro yen de tun ni yen
1: farabale ko le lo le aye pe won ni ile ejo giga eleyi to wa ni edo nilu Benin lohun o na lo ti ni ki won lo re yegi fun awon marun ototo kan o latari pe won ji agbejoro kan gbe won se pa
0: tai ta de damo
1: olorun ke si se isin lo sele
0: won
1: tin gbe idajo ohun bo gbejo ohun bo ti pe ti pe won to wa gbe idajo kale lanu de sora re mo je keni kokan ton pe pe ba ba gba bayi a tete ona la ni yo tete ya kankan ko le ya kankan o
0: to
1: ehun to ba nbe to ba pade nbe to lagbara e je ase je e da ko wa nbe yin ni ke le pe ninu aye o
0: tori pe nti o ba ti ku oloni
1: gboke yi to ni to mu gan na
0: nbe ni yo sha
1: ni to ba ti ku ni reti e ti
0: baba wa fi suru se o le yin o to wa jogun opopolopo awon kan
1: abi o fi suru
0: se pe lona irorun oni o ba de ani damu o sari iroyin to wa nbi iroyin yen iroyin gudugbe ni ṣugbọn nko ki gbogbo obi ki won lo anfani na lati ma toju awon nkan kan to ba se toju pamọ fun awon omo kekeke ti o ti da kan mo be na lo si tun to wi pe ki awon obi ki won ma kesi awon omo won ile ti won ko kiri o kọlọrun ba kodakun ko jọ ko mo je ki esu ko lu omo fun ni iroyin yi to wa niwaju temi mo ri woroyin na lati nu woroyin ti daily post kini iroyin yen si so gege bi alaye won ni eremode eleyi ti awon omode kan ti an se iyen ni ipinle Kwara ti an fi mu ohun elo kan to je isana oni gas eyin o mo isana oni gas yen lighter ni won pe para eleyi ti omo toro gan to sa kini ohun bayi won ni ewo o pada di gudugbe ni o mu ina jade ina yen de re o koja lo sinu legbe kan aladani oni yara meta ta mo si 3 bedroom flat won ni ni ilu lorin ti oje olulu ipinle Kwara oni isele yen lo ti sele gbogbo e gbogbo e losan toni o ti di royin to je gudugbe o afike tele mi wonu royin yen ke to le mo nkan to sele nbe gangan
1: ninu iwe iroyin daily post na ni akuri eleyi to ti jade o
0: okay now
1: won ni nise ni awon agbebon awon afaso dudu boju sise laabi won lo re ko lu awon eyan kan ti won gbe oku won jeje won ni won gbe lo si bi igboku pamo si le mortuary no ba tun lo re ko lu won eyan kan na tun se ku pa nbe o won ni awon to ku won fara pa ni gbo doro di takutaku yo di bo lo ko yago fun mi lona bo la sese se e tun gba ransom lori oku ni bo lati wa soro isi o olorun gba wa iroyin ohun ekun rere re nbo ni ipinle plateau
0: se ri iroyin mi to tun wa ni waju temi won ni ipinle sokoto ni se o na ni ikokan eleyi ti amo si isba won ni se ri won ni awon onitohun ni won ti mu awon eyan kan eleyi ti won lo bi 36 okunrin won ni se ri awon eyan yi won pe awon wa won eleyi ti an wu won pe ko ba ofin mu won ni ko lo pelu iwo omo lu abi lasiko eleyi ti won fi n gbe ofin ro lapa be na lona do ti an pe rara lapa abi o ni ba se fe se eyan gbodo jo omo lu abi lawujo ati awon iwa kan eleyi ti o ba ti da eyan gbodo mo wu lawujo ni won ni igbese eleyi ti won gbe lori oro yi lo fa o ti owo fi te eyan 36 ni ogbon yen ti owo te won ni okunrin ni won lásìkò eléyìí táwọn ṣiṣẹ́ ti ń lọ ní sokoto oní ìṣẹ̀lẹ̀ òun ló ti ṣẹlẹ̀ o báwo ló tún ṣe wá lọ sí gbogbo rẹ̀ tó fi ro papọ̀ tó fi dìròyìn táwọn á pè ní gudugbẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ lọ́sàn-án tòní ṣọ́kí ni ìròyìn yẹn máa bọ́ sínú ìtì gbọ̀nyìn o.
1: daily post náà tún gbé àkórí eléyìí jáde o níbi tí wọ́n ti ń ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí o lójú ọ̀nà àti bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ òfin mú àwọn tó bá ń wa ọkọ̀ àti ọkọ̀ èyí tó jẹ́ pé nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ ọ̀hún wọ́n fi aṣọ dúdú wọn ìbò lójú tàbí wọ́n fi funfun wọn ìbò lójú ká má bàa mọrú nọ́mbà tí ọkọ̀ ọ̀hún jẹ́ wọ́n ní gbogbo àwọn tó bá ti ń lorúfẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ nípínlẹ̀ Ògùn àjẹ́ wípé wọ́n ti rógò lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ àwọn tó sọ fún wọn tó pa wọ́n láṣẹ wípé kí wọ́n máa da ọ̀rá bò lójú ni ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ nínú ìròyìn fún ti ọ̀sán tó
0: ìròyìn gudugbẹ̀ kan ó mà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ sokoto pẹ̀lú ìròyìn eléyìí tó wà níwájú tèmi ń bí wọ́n pe iná ọmọ rárá ó ṣọṣẹ́ o ní agbègbè kan tí wọ́n ń pè ní Bakingodogo wọn ni ní ìpínlẹ̀ kaduna òun náà sì ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ṣe wá rí ìṣẹ̀lẹ̀ yẹn eléyìí tó ṣẹlẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn yàrá èyí tí wọ́n ti máa ń tajà tá a mọ̀ sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù òun náà ni iná ọ̀hún ni ló náwó dé kódà gan àwọn tí wọ́n jẹ́ òǹtajà lágbègbè ibẹ̀ yẹn tí iná yẹn tó ṣọṣẹ́ lórí ilé ìtajà ìṣọ́ tiwọn wọ́n ní oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní ka àwọn àdánù eléyìí tí ó ṣẹlẹ̀ sí nínú ìṣẹ̀lẹ̀ náà o hàn ọlọ́run ọba dákun jọ̀ọ́ kó o ṣàánú ẹni mọ̀jẹ̀ á rí òfò ó ní àdúà eléyìí tí ròyìn yẹn tó gbé hanu lọ́sàn-án tòní ẹ̀yìn ó sì gbọ́ nígbà tá a bá dáàrin gbogbo ròyìn gangan.
1: tó ẹ jẹ́ lọ tààràtà sínú ìwé ìròyìn punch wọn ní ilé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ àwọn afurasí tí wọ́n lọ bíi 100 wọ́n sì dóòlà àwọn 17 kúrò lọ́wọ́ ikọ̀ àwọn ajínigbé nípínlẹ̀ katsina níbi tí wọ́n kó àwọn èèyàn ọ̀hún sí bó lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan bó ló bí gan ní pàtó nípínlẹ̀ ọ̀hún ẹkúnrẹ́rẹ́ rẹ̀ lẹ́mọ láǹfààní àti gbọ́ nínú gudugbẹ̀ ìròyìn fún tọ̀sán tòní o.
0: gudugbẹ̀ ìròyìn ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n pé ìyàwó ilé kan eléyìí tí ó náwó gan ọkọ rẹ̀ wọ́n pé lu ọkọ rẹ̀ yẹn ní tojú ní tẹ̀yìn wọ́n pé kódà gan gbogbo ara ọkọ òun ni ojú ọgbẹ́ ló ti wà ńbẹ̀
1: ó nà bàjẹ́ ẹbí mo sọ ń dùn ní pé irú ẹ̀yìn
0: eléyìí
1: kó wá lọ wá fẹ́ ìyá ọ̀fìlì
0: ẹlòmíì mọ́
1: kíjà wá dé
0: tó jẹ́ pé
1: kò lè mú yan wọ́n náà kí ni sórí tó jẹ́ pé apá kọ̀ọ̀kan apá ẹni yẹn kọ̀ọ̀kan ó fẹ̀ẹ́ tó apá àtẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀.
0: ṣé ló wá sọ ni pé ṣáìsì oníkálukú ni kò oníkálukú
1: ká sí oníkálukú irú ọjọ́ wẹ́dì ní sí pé ọyà gbéyàwó ẹ̀ gbé tó bá ti ń sọ fún yín pé ìní gbé o.
0: ẹ má ṣe oní gbígbé o ẹ wò ẹ wá
1: tí wọ́n sọ fún yín pé alága ìní gbé o.
0: ajáde alága ẹ wá ẹ má ṣe oní gbígbé
1: sámọ lọ má sọ pé ẹ kéwé kúrò ayé sọhún jáde ẹ bẹrẹ nìyẹn ok ẹ má bínú mọ mi kó o jáde ni.
0: ìwọ wa ni.
1: tùgbọ́n tó o bá fi lè jáde tí wọ́n bá fi lè mú ọwọ́ wọn sókè báyìí tó o fẹ́ hangi ẹ̀ ó jìyà yà sára. o na ti o fe mo re pe mo mo mori nu wa ri mori ni tiktok o na ko re ti o na ti
0: gbogbo ru yu lo si mo wa kanti e o mo ni data tan
1: ah
0: ko si kan to ka wa gbo mo fi data e mo fi se to won
1: o na ti
0: gbogbo ru awon so fo wa
1: ni ti agbara re ba gbe ni o gbe mo lo gbe
0: o ga ni pele ondo won pe le ose olopa gan da si pe ah
1: o se wa na o se wa na e se wa na won to bayi ni daddy no mo pe ba nbe mo mi
0: ah ko da mi o ka ri o ka mo mo ti mu to bayi
1: e ba nbe mo mi e ba mi
0: re wuni gan bo be
1: ngba daddy awon eyan a to tele mo daddy leyin to ba fe wole mommy e jaje kan wole to ba bi iwoda iwo wole iwa se ti gbo n ton wi e

0: Praise Concert Season 10. Iye pambele la ma da pada fun Olorun. Eke wa iru e leleyi. Agbekale lati owo emi mimo. Nipase Kemi Robot. Date: Friday 19th June 2026. Venue: All of Grace. Jogos Center, Liberty Road, Ibadan. Luti ma waye o by 8 p.m. prompt. Ago mejo asale la o ti bere. Awon olori emi olokiki to ma minister. Ministry: Evangelist Dr. Bola Are, BC Alawiye Aluko, Bukola Akinade Sewole Jesu, Bukola Bekes, Jitude Are, Apeke Ola, Remileku Amos, BBO, Oluwa Loni BC, Fafore Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadasu, Adamilola Alabi, the convener is Kemi Robot. Nibi akanse ipade yin pambele, season 10 yin ni ka jo gbe ope fun Olorun Kemi Robot. Olorun fi ran yoro. Ale Friday 19th June odun 2026 yi ni All of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed. Eto abo to mu yeye wa fun gbogbo eyan. A o gba ori ayo leyin yin pambele yi loruko Jesu. Be there. Be there.
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Javis PR I Care Foundation lo nlo gun tatata wi pe ti yin me lo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada daada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara o oju lo bara idi pataki re ti ajo Charity PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofese la yewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e ani se ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju fun rorun gbogbo olukopa to nipe nija oju lati sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Council Building yana agbala bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo re ibadan lojo oju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 0905444 8444 oju lo bara oni din do mo wa lagbari
6: akoko ise agbaye butiko 72 hours of dungeon edition
7: o maye ni ena wale lo
6: gbogbo eya ti ede o ya ni mesika the csc covenant of mercy maje mo anu akojo friday 12 saturday 30 ati sunday 14th june 2026 akori ti ran fun ole beta iwo oju mara sanju ori afefe I will rebuild the fire fire. Emi yo se ba kokoro ajaruru we ni tori re. Osu me fa to kun ni 2020
7: jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge gbójú ẹsẹ̀ ni o.
8: Báwo la ṣe lè máa lo iRecharge?
7: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gba IBEDC token yín.
8: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
9: iRecharge, sanwó iná ní rọrùn.
10: Olúwa ló ní fún àga o.
11: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ń ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ni Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkòrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán. Kùndùsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ́bọ̀. Inú gbọ̀ngàn Map 21 lórí Ring Road máa kákòó fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Mender Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀ ìpolongo.
12: Local Progressive Workers and Traders Association ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà fún ìdàgbàsókè oníṣòwò àtòníṣòwò.
13: Ìṣẹ̀yà ìṣẹ̀yà
12: ìfikùnlukùn ọlọ́jọ́ kan pẹ̀lú ọ̀gá wa àgbà honorable engineer Adéremi Abbas Hussein step by step pẹ̀lú àwọn aṣojú ẹgbẹ́ oníṣòwò àtolókoòwò níjọba ìbílẹ̀ Ìbàdàn North Ìbàdàn North East Ìbàdàn North West Ìbàdàn South East Ìbàdàn South West Ìbàràpá Central Ìbàràpá East Ìbàràpá North and Edo local government. It is a day of meaningful stakeholders engagement meetings for the progress of all artisan traders in all the aforementioned local government area or for your South Senatorial District. Date Saturday 13th June 2026 venue Tafo Arena Event Hall Ijokodo Junction Sango Eleyele Road Ibadan. Time 10 a.m. prompt under the umbrella of Rockoff Progressive Workers and Traders Association. Gbogbo asoju egbe oniṣowo atoniṣowo nla npe e ma bo Rockoff Imalede.
14: Lagelu FM 96.7
15: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
16: Ẹ káàbọ̀ padà.
17: Akinyin o.
16: Gúdúgbẹ̀ ìròyìn náà ti bẹ̀rẹ̀ báyìí o. Lágelu 96.7 FM.
17: Bàbá okay, bàbá nìyẹn
16: náà ni wọ́n ń pe bíi táwa yìí o. Ẹja bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún nìkan kọ̀ọ̀kan. Wọ́n ní ilé ẹjọ́ gíga eléyìí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Edo nílùú Bìíní lọ́hùn-ún lọ́jọ́rùú Wednesday ọ̀sẹ̀ tí a fẹ́ lò tán yìí. Òun náà ni wọ́n ti pàṣẹ wípé kí wọ́n lọ rèé yẹgi fún àwọn èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kan látàrí pé wọ́n jí ẹnìkan ti ṣe agbẹjọ́rò gbé wọ́n sì ṣekú pa á. Ń tọ̀ ní orúkọ rẹ̀ ń jẹ́ Ìhóhà Òzóbezè. Ilé ẹjọ́ òun náà ló fi ẹ̀sùn kan àwọn èèyàn ọ̀hún o lábẹ́ Solomon Ezueke pẹ̀lú ẹ̀rí eléyìí tí ó gbé wá síwájú ilé ẹjọ́ ọ̀hún wípé Valentine Deby àti àwọn márùn-ún wọn ní ẹjọ́ jẹ́ níwájú ilé ẹjọ́. Àmọ́ ilé ẹjọ́ náà ló pàṣẹ pé Solomon Ezueke yìí òun ò ní ẹ̀sùn kankan jẹ́ níwájú ilé ẹjọ́ ọ̀hún o torí pé wọ́n wo gbogbo fáìlì tí wọ́n fi ṣe ìwádìí wọ́n rí pé kò sí ẹ̀rí kankan tó fìdí rẹ̀ múlẹ̀ pé ó wà lára àwọn èèyàn márùn-ún ọ̀hún. Nígbà tí wọ́n ka ẹ̀sùn sí wọn létí ẹ̀sùn ń lọ bí ọ̀nà márùn-ún. Ó ní òun ṣe pẹ̀lú pípàdé àpò pọ̀ ó ní òun ṣe pẹ̀lú jíjí ìyàn gbé ó ní òun ṣe pẹ̀lú pípààyàn ó tún ní òun ṣe pẹ̀lú fífi èèyàn níná yàn títí dojú ikú àti àwọn míì. Àwọn sì ní lábẹ́ òfin ilé wa Nàìjíríà gbogbo àwọn tí wọ́n kàálẹ̀ rẹ́rẹ́rẹ́ yìí nígbà tó ń bá ti ṣẹ̀wọ̀n tí wọ́n sọ pé kó mọ́ lọ ṣẹ̀wọ̀n lẹ́yìn ẹ̀wọ̀n tó bá ti dé tó padà síwájú ilé ẹjọ́ tí ìdájọ́ tí wọ́n gbé ilé lórí gbòsà ikú ni onídàájọ́ ọ̀hún ló ṣàlàyé níwájú ilé ẹjọ́ ọ̀hún fún àwọn èèyàn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé kán farabalẹ̀ láti gbọ́ wọn ni wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ṣekú pa ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Iyoha Ozobeze àti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè rẹ̀ eléyìí tí wọ́n jẹ́rìí tako àwọn èèyàn ọ̀hún wọ́n nígbà wọn gbà mú lọ́dún náà lọ́hùn-ún ní ọjọ́ kẹsàn oṣù karùn ọdún 2020 wọ́n ní wọ́n nà án títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ nígbà wọ́n wá nà tẹ̀mí bọ́ lára rẹ̀ tán wọ́n wá gbé òkú rẹ̀ wọ́n lọ sìn ín wọ́n nígbà wọn sìn ín wọ́n ní wọ́n ròyìn pé àwọn ti mú gbogbo ohun tí àwọn fẹ́ mú tó jẹ́ pé ohun tó wà ní kọ̀kọ́ àwọn ti mú dópin láì mọ̀ pé òkú tí wọ́n sìn ẹsẹ̀ rẹ̀ ti yọ ọ̀tá wọ́n ní wàhálà bá dé ni àṣírí bá bẹ̀rẹ̀ sí ní tú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kara wọn ní kọ̀ọ̀kan wọ́n ní gbogbo àwọn agbẹjọ́rò tán láǹfààní láti wá lójú ọ̀nà àti rí i pé àní ẹni tí wọ́n ṣekú pa yìí ó gba ìdájọ́ òdodo wọ́n ní gbogbo wọn òun náà ni wọ́n ń sọ̀rọ̀ níwájú ilé-ẹjọ́ lórí àwọn tí òfin là kalẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n fi ọwọ́ òfin mú torí pé èèyàn mẹ́fà ni gbogbo wọn jẹ́ ṣùgbọ́n Solomon Ezueke nìkan ṣoṣo ni wọn ò rí ẹ̀rí kankan gbá mú pó wà lára àwọn márààrún nígbà tí yóò wọn a máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ẹjọ́ onídàájọ́ ṣàlàyé pẹ̀lú àwọn ẹ̀rí tí ń bẹ ní iwájú rẹ̀ wípé kò sí méjì o lábẹ́ òfin wípé ìdájọ́ ẹkú òun náà ni ó tọ́ sí wọn àti pé wọn ò lọ rèé yẹgi fún wọn ni títí tí ẹ̀mí yóò fi bẹ lára wọn court arise ìlú tẹ̀lé.
18: ìròyìn eléyìí tó wà níwájú tẹ̀mí tó jẹ́ ìròyìn gudugbẹ̀ tí n ó kọ̀ọ̀kan máa mú tí n ó sì máa ṣàlàyé ẹ̀ òun náà ló jẹ́ ìròyìn tó wá láti ìpínlẹ̀ Kwara o wọn ni ọmọdé kan èyí tí ó ń fi ohun èlò tí wọ́n fi máa ń taná ìyẹn ò ní tá a mọ̀ sí láìtà wọn ni tó fi ń ṣeré ní ìpínlẹ̀ Kwara wọn ni ohun èlò ọ̀hún ó mọ̀ ti gbúgbàmùmọ́ lọ́wọ́ o tó sì ti di ti ó ń jó léyìí tó jẹ́ wípé yàrá aládàgbé oníyàrá mẹ́ta wọn pe iná ó padà sọ́ńbẹ̀ o nígbàtí ẹnìkan tí ó ń gbẹnu sọ fún iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Kwara ìyẹn Azan Adékunlé tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí jáde ìyẹn lọ́jọ́bọ̀ Thursday ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ló mọ̀ ṣẹlẹ̀ o ní nǹkan bíi aago márùn-ún ó kọjá ìṣẹ́jú mẹ́jọ nírọ̀lẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́kọ̀rọ̀ kó di mọ̀ ó ní ojúlé kejìdín ní ogójì ní agbègbè kan tí wọ́n ń pè ní òpópónà Adúágbèmí ibẹ̀ gan ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o lẹ́yìn ilé iṣẹ́ kan tí wọ́n ń pè ní Uniform Company eléyìí tí ó ń bẹ ní Asadam ní Ìlọrin gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síwájú sí i ó ní ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ nígbàtí ọmọ kan eléyìí tí wọ́n pe ó ń bẹ nínú ilé náà tó jẹ́ ilé aládàgbé oníyàrá mẹ́ta tá a mọ̀ sí 3-bedroom flat wọ́n pe ọmọ ọ̀hún náà ló mọ̀ mú kinní láìtà náà o tó sì bẹ̀rẹ̀ sí ní tàn án wọn ni nígbà tó bẹ̀rẹ̀ sí ní tan kinní ọ̀hún bí iná bó ṣe gbìnú gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí alágbára eléyìí tí wọ́n ṣe ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́yin òní Azan Adékunlé ó jẹ́ kọ̀rọ̀ kó di mímọ̀ wípé lásìkò tí ọmọ ọ̀hún tó ń fi ohun èlò ìtanná ohun èlò ìmúná wá tá a mọ̀ sí láìtà yìí ṣeré wọn ni bó ti ṣe tàn padà báyìí ó kọ́kọ́ mú ó fi jó pépà kan eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ni nígbà tó fi jó pépà ọ̀hún pépà bá bẹ̀rẹ̀ sí ní jó òun ló wá jẹ́ wípé àwọn ohun èlò eléyìí tí ó le tètè gbiná ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní ràn mọ́ kátó wí kátó fọ̀ báyìí iná ó ti sọra rẹ̀ dorin ìyẹn nínú yàrá aládàgbé oníyàrá mẹ́ta ọ̀hún iná ti bẹ̀rẹ̀ sí ní kọrin hìhìhì ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé kó tó di wípé àwọn tí wọ́n jọ ń jẹ́ àjọgbélépọ̀ alájọgbélépọ̀ kí wọ́n tó mọ tó ń ṣẹlẹ̀ wọ́n pe iná ọ̀hún ó ti ranjú gan èyí gan ni àwọn tí wọ́n jẹ́ alábàágbélépọ̀ ọmọ ìyá àtàwọn òbí rẹ̀ ni wọ́n fi pariwo síta pé ẹ dákun kí ló ń ṣẹlẹ̀ nínú ilé bí o fúláàtì bí èéfín rú jáde ń bẹ̀ o wọ́n ní pápápá eléyìí tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ panápaná tí wọ́n sì rí ìròyìn ọ̀hún gbọ́ pé tọ̀ iná ó ti sọra rẹ̀ dorin o lágbègbè kan níbi báyìí báyìí ó sì ti ń kọ́ ọ lọ wọ́n ní pápápá o náà ni àwọn tí wọ́n jẹ́ panápaná ọ̀hún lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ láti fi lè dóòlà rẹ̀ pé kó mọ̀ kọjá ibi tí ó ń jóná dé torí pé iná ọ̀hún wọn ni ó sọ̀rọ̀ rẹ̀ dorin tí ń kọ́ lọ ni o wọn ni ìdí tí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ panápaná fi tètè lọ síbi tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ ni wípé wọn ò fẹ́ kí àwọn dúkìá olówó iyebíye míì kó tún ṣòfò kọjá randandan ẹni tó tiẹ̀ jẹ́ adarí ní ẹ̀ka iléeṣẹ́ panápaná níbẹ̀ hun ìyẹn alábí muhammed òun gba àwọn tí wọ́n jẹ́ òbí nímọ̀ràn wípé bẹ́ẹ̀ bá ń jáde tàbí tẹ́ ẹ bá wà nínú ilé ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìṣáná tàbí ohun tó ní ṣe pẹ̀lú èròjà tí máa ń múná wáìtà mọ̀ sí láìtà àtàwọn nǹkan míì náà tó lè jẹ́ kí iná sọra rẹ̀ dorin kó mọ̀ kọ́ yìí wọ́n pé ẹ̀kọ́ kúrò láwùjọ àwọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké torí kò sí tọ́mọdé dámọ̀ wọ́n ní lẹ́yìn èyí tó ń kọ́ ẹ wá ààyè láti máa kó àwọn ọmọ yín láti máa jẹ́ kí wọ́n mọ̀ wípé bá a bá mú nǹkan báyìí tá a mú eléyìí papọ̀ ó léwu ó sì lè múná wá wọ́n ní kí gbogbo òbí kí wọ́n jẹ́ ojú lalákan fi ń ṣọrí nígbà yòówù tí wọ́n bá wà ńlé láti máa wo àwọn ọmọ wọn máa kíyèsí wọn àwọn bógan ni wọ́n yà sí torí wípé gbogbo orú àwọn eré gélé báyìí eléyìí tí àwọn ọmọdé míì máa ń ṣe wọ́n ní ó léwu púpọ̀ tó sì jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí gan òun ló máa mú wá.
16: tó wọ́n ní àwọn agbébọn tí wọ́n jẹ́ afurasí fúlàní òun náà ni lọ́jọ́bọ Thursday ni wọ́n lọ rèé kọlu àwọn èèyàn kan o èyí tí wọ́n ní wọ́n ti ṣekú pa àwọn fúlàní náà ló sì ṣekú pa wọ́n wọ́n ní wọ́n jẹ́ méjì níbi tí wọ́n ti ń gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́ sí níjọba ìbílẹ̀ Riyam nípínlẹ̀ Plateau wọ́n ní nínú ìpayín kékeré ni wọ́n wà pẹ̀lú ẹkún ni wọ́n ń gbé àwọn méjèèjì lọ láti lọ rèé gbé wọn sílé ìgbókùpamọ́ sí ṣàdédé ló tún di takòtakò ìbọn wọ́n ní nígbà tí àwọn èèyàn yìí dìbò lọ kó yà fún mi lọ́nà èyí tí wọ́n dun òkú mọ́lẹ̀ tí wọ́n tún họ ni wọ́n ṣekú pa ẹnìkan ní fọ̀nàfọ̀sùn púpọ̀ nínú àwọn èèyàn èyí tí wọ́n ń dárò lọ pẹ̀lú òkú yìí ni wọ́n ní wọ́n tún fara pa o. ààrẹ fún àwọn ọ̀dọ́ ní agbègbè yìí barrister Delob Solomon Nwantiri tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ṣe lálàyé ní òró kùtù àìní pé láṣálẹ́ ọjọ́rùú Wednesday òun náà ni àwọn fúlàní darandaran agbébọn ọ̀hún ni wọ́n kọlu abúlé zoli eléyìí tí ó wà níjọba ìbílẹ̀ Riyam èèyàn méjì ni wọ́n ṣekú pa làwọn sì wá wò pé àwọn ò lè gbé òkú wọn sílẹ̀ nígbàtí iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ kí wọ́n lọ rèé gbé wọn pamọ́ sí ilé ìgbókùpamọ́ sí wọ́n ní gbogbo àwọn aráàlú bá tó dìde wọ́n tẹ̀lé òkú lẹ́yìn láti gbé lọ sí ilé ìgbókùpamọ́ sí ṣàdédé ni àwọn tún gbọ́ o tí ìró ìbọn tún bẹ̀rẹ̀ sí ní dún lákọlákọ lọ̀rọ̀ bá di bó lọ kó yàgò fún mi lọ́nà wọn ni kálukú bá bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí rẹ̀ ni wọ́n bá tún pe àwọn òṣìṣẹ́ elétò ààbò wípé wọ́n tún ti dé o ẹ máa bọ̀ o iyún àwọn agbébọn o wọ́n ní bí kó tó di pé àwọn òṣìṣẹ́ elétò ààbò dé àwọn èèyàn ti ní ìfarapa gidi tí ẹnìkan hàn ìbọn sì ti mú un tó fi dágbére fún ayé pé ó dìgbò ṣe wọ́n ní òun tọ̀hún náà lóṣì kẹta tí wọ́n tún gbé lọ sínú ilé ìgbókùpamọ́ sí ọ̀hún kó tó di pé kálukú tún padà sínú ilé wọn wọ́n sì ń ṣe lálàyé wípé gbọmọgbọmọ àwọn ajínigbé gbọmọgbọmọ àwọn agbébọn wọn ló ti ṣẹ̀ ń pọ̀ jù lágbègbè tọ̀dọ̀ tàwọn tó sì jẹ́ pé gbogbo ibẹ̀ ló fẹ́ jẹ́ pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń gbé bẹ̀ o tó jẹ́ pé inú igbó ni àwọn èèyàn yìí ti ń jáde yọ láti máa ṣe wọ́n lọ́ṣẹ́ wọ́n ṣàti kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sí ilé ìgbókùpamọ́ sí tó jẹ́ tìjọba nípínlẹ̀ ọ̀hún àwọn tí wọ́n sì fara pa nídi ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ti gbé wọn lọ sílé ìwòsàn fún ìtọ́jú tó péye.
18: ìròyìn èyí tó tún wà níwájú tèmi láti ìpínlẹ̀ ondo onígudugbẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ o wọ́n ní ọwọ́ ti tẹ obìnrin kan eléyìí tí ó jẹ́ ìyàwó ilé fún pé ó ṣe ṣùtá pẹ̀lú ọkọ rẹ̀ o níbi tí wọ́n pe nígbà tí ọ̀rọ̀ kan tó jọ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jà wọ́n ní ó kọlu ọkọ rẹ̀ yìtìyìtì léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ojú ọgbẹ́ òun náà ní ń bẹ lára ọkọ rẹ̀ onítọ̀hún tó jẹ́ ìyàwó ilé eléyìí tí wọ́n ní ó kó ìbòǹbòbò ọkọ rẹ̀ ni wọ́n porúkọ rẹ̀ ní Mary Ọlátúndé wọ́n ní lásìkò eléyìí tí gbọ́nmi sí omi òtó kan tó fi ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ tí wọ́n porúkọ sí ẹ̀ ní Julius Ọlátúndé ìyẹn ní ilé ìgbé wọn lágbègbè kan tí wọ́n ń pè ní agbègbè Ìlàdó ní ojú ọ̀nà Ìgbàtòrò ní Àkúrẹ́ wọ́n ní lásìkò yìí tí gbọ́nmi sí omi òtó yìí tó fẹjú kẹ̀kẹ́ wọ́n ní bí obìnrin náà bó ṣe wònú ni o tó sì lọ mú àdá àdá paná wọn ló lọ mú jáde ni ó yọ àdá ọ̀hún sí ọkọ rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní ṣá ìròyìn jẹ́ kó di mímọ̀ fún ni wípé ọwọ́ padà tẹ ọmọbìnrin ọ̀hún tí wọ́n porúkọ rẹ̀ ní mary o wọn ni kódà gan àjọ kan eléyìí tí ó máa ń sọ̀rọ̀ lórí gbogbo ìjọmọnìyàn bóyá ọjọ́ akọni tàbí abo tí wọ́n sì máa ń mú gbogbo àwọn ẹ̀sùn àti àwọn gbọ́nmísí omi òto tó máa ń lọ láàrin atako àtabo tí wọ́n máa ń yẹ̀ ẹ́ kúrò lójú ọ̀nà wọ́n ní àwọn àjọ yìí gan òun ló mú obìnrin tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá ní ẹnu wò wípé kí ni tó ṣẹlẹ̀ gan lásìkò eléyìí tí wọ́n àwọn àjọ yìí tí wọ́n sì mú obìnrin yìí tán wọ́n ní kódà gan iléeṣẹ́ ọlọ́pàá láti pàṣẹ ẹni tó jẹ́ alūkkóró wọn ń bẹ̀ yẹn yẹn Àbáyọ̀mí Jimoh òun náà ṣàlàyé oníṣẹ́ rí tẹ́ ẹ bá rí ọkọ̀ títí ìwọ́kọ̀ ẹ̀ wọ́n ní tẹ́ ẹ bá rí ọkọ̀ wọ́n ní gbogbo ara rẹ̀ náà ló ti bàjẹ́ léyìí tí ìyàwó rẹ̀ tó ti dá ojú ọgbẹ́ sí là wọ́n nítorí kò mú kinní ọ̀hún ní kékeré àdá paná ló lọ yọ ikoba ìjàjàjà ló bẹ̀rẹ̀ sí ní ṣe kinní ọ̀hún fún ọkọ rẹ̀ ìròyìn tẹ̀síwájú láti ẹnu ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ yìí ni Àbáyọ̀mí Jimoh oníṣẹ́ rí ọ̀rọ̀ yẹn ó ti kọjá randaranda o torí pé nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá gan tóun náà ti ara bọ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwọn iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ náà nígbà tí àwọn bá iṣẹ́ ìwádìí ọ̀hún débì kan àwọn ò pé tọ́ ibi tá a bá dé yìí ilé ẹjọ́ tààràtà òun ló kàn torí pé ẹjọ́ lábẹ́ òfin òun náà ni yóò tẹ̀lé ọ̀rọ̀ obìnrin yìí tí ó sì mọ nǹkan tí yóò kàn lọ́rọ̀ rẹ̀ o wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin ọ̀hún náà ni ó ti ń bá òfin fà á ní ilé ẹjọ́ o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ó tẹ̀síwájú wípé ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí wọ́n pe àwọn ò lè faramọ́rú ẹ̀ téèyàn kan bá dúró láti dènà àlàáfíà àti dènà pé ìgbáyé gbádùn èèyàn pé ó dáa ó yá kóníkálukú mọ́ lọ ní jẹ́jẹ́ ìjẹ́jẹ́ rẹ̀ kóníkálukú sì máa ṣe dáadáa wọ́n ní ẹnikẹ́ni tó bá ti sọ pé rárá òun ò ní fààyè gba àlàáfíà bóyá nínú ilé ni o láwùjọ ni òun ò sì tún ní fi ààyè gba ìfọ̀kànbalẹ̀ àwọ ẹ̀dá sí ẹ̀dá iléeṣẹ́ ọlọ́pàá ní láyéláyé àwọn ò ní faramọ́rú onítọ̀hún nítorí wípé ẹnikẹ́ni tó bá ṣerú ẹ̀ ńkọ́ wọn ni yóò fojú winá òfin ni o kò sí irú ẹni tó wù kó jẹ́ ó jẹ́ ọkùnrin ni àbó jẹ́ obìnrin ni tó bá ti jẹ́ pé wọ́n lo dúó láti mọ́ lè fààyè gba àlàáfíà nínú àjọṣepọ̀ yín tẹ́ ẹ jọ ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹni àbí lọ́kọ láyà àbí ní ẹbí sí ẹbí wọ́n ní onítọ̀hún àwọn ò tiẹ̀ ní bá mú kékeré gidi nítorí pé òfin ń bẹ eléyìí tí ó dúró lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí yóò sì yanjú bọ́rọ̀ ṣe rí iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aráàlú oníkálukú kó mọ́ fààyè gba ìhà kóníkálukú mọ́ fààyè gba gbọ́nmi sí omi òtó eléyìí tí ó lè wá a máa mú kí a máa han ra wa lẹ́mọ̀ kí a máa dá ojú ọgbẹ́ síra wa tàbí ká sọ pé torí pé mi jọ́kùnrin ni kí n dá ojú ọgbẹ́ sí ara obìnrin àbí torí pé obìnrin kan wà ni ó pé òun lè lo àdá kó wá tó dá ojú ọgbẹ́ sí ara ọkọ rẹ̀ wọ́n ní gbogbo ohun tẹ́ ń ṣe yìí òfin ó ń bẹ ńlẹ̀ eléyìí tí ó yanjú ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pé wọ́n ti gbóbìnrin ọ̀hún lọ sílẹ̀-ẹjọ́.
14: Lagilu FM 96.7.
19: Àṣà bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala àfihàn ọba sí kọ̀ dáa àbí sọ́wá dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kó máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò kátẹlẹsẹ̀ wọn máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kó má dede ara ma gbẹgbẹgbẹ ara ma legun igbese kamankia ni pataki kata de gbegbese ni kiakia keda wa laparapa ni gbadun aye oseni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa masi kan si tonitoni aba etkia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele mbadan eka le ise mojo inola complete iworo ori badan telephone 08033715988 08033715988 enter tajwa re lama tonitoni
20: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFA, RFFA comes in.
0: Ni Reliance Future Football Academy. Sise toju idagbasoke ebun awon agbabolu ni se wa. Ko mo lori papa nikan o. A nko awon keko wa ba se nje akinkanju omo luabi to ntepa mo se pelu afujusun.
20: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child aged between 14 and 16 years becomes a complete athlete.
0: Ba se mudagbasoke ba awon odomode

0: ìkòyè nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi ń ṣàlàyé ó ní ilé iṣẹ́ ọlọ́pàá níbẹ̀ nínú ètò eléyìí tí ilé iṣẹ́ ọlọ́pàá ń ṣe láti gbéra tán yányán gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò láti má jẹ́ kí àwọn kan tí wọ́n bá fẹ́ sọra wọn di kanran jọ́gbọ́n kí wọ́n rọwọ́ mú ibẹ̀ gan ló jẹ́ pé nínú ètò ọ̀hún ó ní ilé iṣẹ́ ọlọ́pàá ń lò ti ṣe àṣeyọrí ọ̀hún o gẹ́gẹ́ bó tún ti fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá yẹn ní ilé iṣẹ́ ọlọ́pàá lè ti ń bẹ ní ọ̀hájì ní olúlu ilé iṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ hùn léyìí tí wọ́n pe ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá yún ní csp matthias abba tó léwájú wọn pẹ̀lú iṣẹ́ aláṣepọ̀ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ wọ́n ní lọ́fà tí wọ́n fi rí àṣeyọrí hùn gẹ́gẹ́ bọ́rọ̀ ti ṣe wí tí ó sì ń ṣàlàyé ọ̀rọ̀ ó ní ṣe ni àwọn òṣìṣẹ́ agbófinró ni wọ́n lọ sí inú igbó kan eléyìí tí wọ́n ń pe inú igbó ọ̀hún ní inú igbó àṣà wọ́n ní ní òhùbà léyìí tó jẹ́ wípé níṣe ni wọ́n pe bẹ̀ ní ibi tí wọ́n ti máa ń gbin nǹkan ọ̀gbìn tí wọ́n pè ní ada palm gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú wọ́n ní bí wọ́n ti ṣe wọ inú aginjù yìí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wo gbogbo kọ̀rọ̀kọ́ndù ibẹ̀ láti rí dájú wípé àwọn ò ní fààyè gba àwọn kan tí wọ́n gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń fi igbó tí fi ń ṣe adé oríire àti ibi ìsápamọ́ sí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá kò ní fààyè gbárù èyí o níṣẹ́ náà ló kó gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ sí àwọn igbó tá ń wí yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wo bẹ̀ gan kó tó di pé ọwọ́ padà àti àwọn èèyàn mẹ́rin ọ̀hún nínú àlàyé rẹ̀ eléyìí tó ṣe síwájú sí i ó jẹ́ kó ọ̀rọ̀ kó di mímọ̀ wípé àṣẹ eléyìí tí ẹni tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ tó pa fún àwọn ni wípé kí àwọn bẹ̀rẹ̀ sí ní máa wá gbogbo kọ̀rọ̀ pàápàá jùlọ àwọn igbó igbó eléyìí tí ó dẹ́rù bá ni léyìí tó jẹ́ wípé tí àwọn kan bá sọra wọn di kanranjọ́gbọ́n tí wọ́n bá sá síbẹ̀ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá yóò lè tó wọn wọ́n ní àṣẹ eléyìí tí ẹni tí ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá pa síta yìí òun gan náà ni àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n gùn lé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe láti rí dájú pé gbogbo ibi tó sókùnkùn òun náà ni ó mọ̀ kan gá nígbà tí àwọn òṣìṣẹ́ elétò ààbò bá wọ ibẹ̀ lọ nítorí pé ààbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá lógún o nínú ọ̀rọ̀ tí òkòyè tó fi ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ rí iléeṣẹ́ ọlọ́pàá lè ti ń bẹ ní ọ̀hájì òun náà ni wọ́n gbéra tán yányán tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ tiwọn ní agbègbè ibi tí wọ́n ti rí àwọn èèyàn mẹ́rin ọ̀hún tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí wọ́n ní lọ́jọ́ kẹwàá nínú oṣù karùn-ún ọdún 2026 òun náà ni wọ́n gbé ìgbésí alágbára yìí o níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ya gbogbo inú igbó gbogbo kọ̀rọ̀ àti gbogbo gbangba wọ́n ṣàní sá wọ́n padà rí èèyàn mẹ́rin mú tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí yẹn ní ìpínlẹ̀ Imo.
1: tó ẹ ní bínú sí wa pé bá ṣe dìde rèé
0: ọjọ́ ń lọ
1: lórí ọ̀fẹ́ láti dá sí a rò pé yóò rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lẹ́nu lọ́lọ́ yìí mọ̀gánà tó ti yípo
0: àdúpẹ́
1: ò wọ́n sì ní àdìde torí ètò ó tún ti wọnú ètò
0: bẹ́ẹ̀ni
1: àwa náà sì dìde torí àárín nǹkan ṣe sí
0: bẹ́ẹ̀ni
1: báyìí ẹ má gbàgbé pé tó bá di lóòrọ̀ ọ̀la lórí ẹ̀dọ̀kírò yìí aago mẹ́jọ sí mẹ́sàn-án ni bákan náà lọ̀rọ̀ ṣe rí lọ́jọ́ ìsinmi ọjọ́ sunday títí láyọ̀ akínṣọlá òun náà ni orúkọ tèmi o ẹ kú ìpalẹ̀mọ́ fópin ọ̀sẹ̀ ọ̀pọ̀ rẹ̀ náà gbogbo ó láǹfààní láti ṣe àṣìbáríkà jímọ̀ fún tòní o.
0: nínú gbogbo tá a bá ń ṣe má gbàgbé pé ọlọ́run ọba sọ̀rọ̀ jáde oníkasọ fọlọ́dọ̀dọ̀ pé yóò ṣe rere ọlọ́kọ̀ òkú kò sí rètí fún àfi kó mú tọwọ́ rẹ̀ tí ò dá yẹn kó dànù ni ẹjẹ́ já ṣe rere kálíbà ṣe rere Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mo jẹ́ mo kí yín pé àbáríkà jímọ̀ o.
2: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹyìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹlú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ kíní yìí ẹ bá ń darúkọ yín àti ilé iṣẹ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo làwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: Eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣètògúndógójì rárá.
0: bó wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that show selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. and we are launching in the city of Ibadan, that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this with heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004. ẹ ṣeun o.

0: Lagelu 96.7 FM. Oke, gajoke.
1: Imolede oku

0: ẹ jẹ́ tí máa kí ra wà káàsọ́ káàbọ̀ sórí ètò yìí ó yẹ kó ti yé yín bẹ́ẹ̀ yẹn pé ètò yìí ètò wa ó wà ń bẹ̀ ti gorí àtẹ ọlọ́run ọba mi òkè òní pàkàrà mèmí àti yín àkú ọjọ́ méjì àkú ọjọ́ mẹ́ta mo tún kì í káàbọ̀ sórí àkọ́tún ètò yìí èmi ẹ máa sọ pé kò sẹ́ni tọ́lọ́run ọba mi òkè òṣòre fún o àfẹ̀yìn ó bá ní tòun òtò ọba tó ṣe fún wa tá a fi ń ṣẹ̀mí.
1: àtún
0: ti gbé tuntun dé lórí ètò yín ètò wa ó wà ń bẹ̀ pàtí ti yín lórí rédíò rè níbi àti mò ń gàzọ́ta àti mò ń gbádùn ara wa bíi kà sí nǹkan ó máa dùn gbogbo máa kọ́ sí lápá bí kì í ṣeré kì í ṣàwàdà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kẹtẹkẹtẹ lórí rédíò tí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlẹ́lẹ́ wò wá lójú òpó

0: ẹ̀ka ẹ̀bọ̀ padà látọjú ọjà aṣíwájú délé taiwo ló fún yín ní jírí jùjú àsìkò jẹ funky juju apá bí àwọn náà sì fún yín létò wà ń bẹ̀jẹ́ gbogbo ẹ̀ wá kó wọnú ara wọn ó wá dùn gbọ́n. Eléyìí tá à ń bọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ alhaji ọlọ́run lọ́gbọ̀n ò yé wa o ṣìkẹ́ kò yé wa pàápà o torí ẹ jókòó ṣé ti ẹ̀ rí èmi ti ẹ̀ rò pé ká pọn yín lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pẹ̀lú góòbù kútẹ kàn mójú ń bẹ̀ yẹn ẹ jókòó ẹ sọ pé ẹ̀yin o ẹ máa ń fẹ́ kẹ́ ẹ pé èèyàn síbi nǹkan yín kérò pọ̀ ń bẹ́ ẹ sì tún gbẹ́nu yẹn dúró síbẹ̀ yẹn rẹ̀ tún sọ.
1: Níbi mo bá dé ní pẹ̀lú ọjọ́ orí mi torí ọmọdé ìṣẹ́ ọlọ́run fi dágbà yà mo wà pẹ̀lú rẹ̀ ń bí ó ti yé mi pé kò tọrọ mọ lè létí láti gbọ́ báyìí ní ìsinsìnyí nǹkan mi kò yí padà tó bá dá nǹkan lẹ̀ pa àwọn tí ó lọ wọn lọ mọ́ pè mí tó bá pè mí wọn tán ní wá.
0: Ó ti da ojú òpó tẹ́ pè sí rèé torí ọ̀rọ̀ alhaji ọlọ́run lọ́gbọ̀n òye mi o 09123708675 láti ilẹ̀ òkèrè +234 8142419 06 lójú òpó tẹ́ pè sí láti dá sétò yìí ọ̀rọ̀ alhaji ọlọ́run lọ́gbọ̀n ó ti sorú ẹrù kò yé àwa lápá bí.

0: Hello.
1: Orúkọ mi ni Abdullah láti Yana Adé Ọ̀yọ́.
0: Láti Yana Adé Ọ̀yọ́, ṣáyé náà nírú èèyàn báyìí tó yẹ pé wọn ò fẹ́ wá patí. Ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ kí tẹ́ bá ti pe àwọn báyìí wọn ò ní wá patí ìtọ́dọ́ ti yín o, ṣùgbọ́n táwọn bá ṣe kẹ́ gbọ́dọ̀ lọ.
1: Iṣẹ́ ṣe yẹn ò dá o. Ẹ̀rọ.
0: A wà pẹ̀lú yín.
1: Àwọn iṣẹ́ ṣe yẹn ò dá o, báwo ni ẹni ẹlẹ́lẹ́ ti máa lọ patí wọn?
0: Ẹ bá wa jẹ́ kan gbọ́, ẹ ṣàlàyé ẹ̀ fún wọn, ẹ jẹ́ kan gbọ́.
2: Style oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ ń gbọ́ mi.
0: Style bukunu o. Style bukunu o, nínú ọjà yìí.
3: Èmi wulẹ̀ tiẹ̀ tí lèmi ò ní wá, bóun yẹn borí sọ.
0: Style bukunu yẹn o. Lójú òpó Facebook mo rí Prophet Adekunle Akinyemi, wọ́n ní well done, great presenter. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ Princess Tower Khalid Adanla, àwọn náà ń kíwa, ó wà ń bẹ́ẹ̀ ní ètò ìránṣẹ́ Ọlọ́run alàyè Prophet Isaiah Bọ́lájí bá a sọ̀rọ̀, wòlíì bá a sọ̀rọ̀, wọ́n ní you are blessed. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ Bọ́sẹ̀ Bọ́lá, ẹ máa kíwa káàbọ̀ sórí ètò yìí. Hello, ọjà tintin, ọjà tintin. Ẹ wá lágẹ̀lú FM 96.7 lọ. Ẹ wá jókòó bẹ́ẹ̀, ẹ wá pé style ti yín ní ìyẹn, style oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀.
3: Àbọ̀n pápọ̀ ẹ dákun sí ilé mọ́ ọ lọ́n tèmi.
0: Iye léṣo, ẹni sùúrù. Hello, ẹ kásán.
4: Ẹ kásán.
0: Yes, orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè yí.
4: Èmi ìyá àfin Àyànlọ́lá, látọ̀ ní àdè.
0: À ń gbọ́ yín.
4: Ẹ rí ẹni tọkọ tí ò lóde yìí. Ó náà ní lérò ń bí tiẹ̀ mọ́ ni. Gbà fún rájú ni gbà fún gbàdá. Ọmọ kò tí ó jẹ búrẹ́dì ń jẹ́ fọ̀gẹ̀dẹ̀ ránṣẹ́ lé. Bẹ́ẹ̀ sí báyìí, ọkọ̀ kọ̀ wá sí ní. Èmi náà ò ní lọ sí ẹ ní. Àwọn ẹbí bá ń pa ní rẹ̀ kó bu gàárì mu.
2: Màá fi owó òde ránṣẹ́ sí yín, kò pọ́ dandan kí
4: n wá. Ọ̀rọ̀ owó òde kọ̀, owó òde lọ fẹ́ jókòó lórí àga.
3: Bóyá owó òde
0: làwọn fi ránṣẹ́. Yáwa, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
3: Bàbá ń pa kó

0: Hello? Hello, Ekason?
1: Ekason, ṣọ́rọ́ ló kúrò àti ilé yọ̀ǹtọ́.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìmọ̀.
1: Àmì àdá ṣe tò ní
2: ọ. Ẹ̀dá ṣe ìjà rẹ̀, ẹ̀dá
1: ṣe. Àwọn olóògbé má bá wọn já. Ó ti láwọn ò mọ́ sáìdá fún oyè ń ṣe tò wọ́n. Sọ́dún gbà tí wọ́n náà, àní mọ́ sáìdá ni.
2: Ẹ máa wá ẹ̀ ní wò wà mí ni. Ẹ máa wò wà tèmi.
1: Bàbá Màtẹ́ sọ̀rọ̀ àkọ́tì ni, ẹ máa kọ́tì wọn.
2: Ọyẹ sọ̀rọ̀.
1: Ẹyí bá ti ń tajà nígbà táwọn ṣe nǹkan. Tó bá dìgbà tí nínú àwọn náà dìkò sí sọ, ọ̀pá kó dẹ̀ ń tà yẹn, àdìkò sí ìṣẹ́ àpò ìṣẹ́ sẹ́gbà. Ẹ̀gbọ́n bí ní Nàìjíríà ni kọ́ gbogbo sọ.
2: Inú yín ṣe wá le báyìí, inú wọn le.
1: Àbáyé
2: ọ̀rọ̀ tí ò tó nǹkan. Àwọn tó kúkú máa wá máa wá.
1: Àwọn náà mo sọ àjẹsẹ̀ tó oníkálukú ló mọ tí ẹ gbọ́ láti rí ẹ mọ̀. A ti mọ̀ pé tí ẹ ṣe tiwa, àdúrà ti wàrà mọ̀, inú ẹ̀dá àwọn òfin mọ̀.
2: Ẹ ṣe gan jàre.

0: Hello.
1: Hello.
0: Ipe yin la mu gbeyin la balaye.
1: E ka se ku eto.
0: Yes, I will call me la tin pe yi.
1: Ki ka wa wa lo so lati olomi olokeni.
0: Lati olomi.
1: Olomi olokeni. E ka na ore ni awa so di re. Ta mo pe ari ba kan na.
0: Mhm.
1: E lo mi. O gba mo la mi je ha ni ji gbe lo.
0: Mhm.
1: O ari ba kan na o re ti o wa so di re. Àrùwà tí bàbá yẹn wà bá àwọn òkúju ẹ̀ka àfi gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ̀kọ́jọ́ pé tí wọ́n bá ń ṣèrànwó wọ́n máa rí wọn ládùúgbò wọ́n máa rí wọn lọ́kùnrin sí ibi iṣẹ́ táwọn ọ́fíìsì bá ṣèrànwó wọ́n máa jẹ́ bàbá gbẹgbẹ́ gbogbo àwọn mẹjọ́rìtì tó fẹ́ kí bàbá wọn máa wùwà lọ kí àwọn ìsọ méje ọlọ́run yìí wọn lọ́kàn padà.
0: Lórí ọwọ́ yẹn jájọ máa lọ sí abala kejì lórí ètò yìí abala pépé dem ṣìkẹ́ òkè tó lọ́dọ̀ọ́ rẹ̀.
2: Oya mo ni eyin temi ba wo ni o se wa oya lelelelelelelelele se wa eyin ti pépé dem gang mo kí yín kaabo sabala yìí níbi tí a ti mọ ń kọra wa ní àwọn fashion sense eléyìí tó gbòde tó jẹ pé tá a bá dé patí wọn ò ní fojú yẹpẹrẹ wa àbí kán ti ẹ̀ fọwọ́rọ́wadà sẹ́yìn pé ta làwọn ẹ ti gẹ́ ẹtì ẹ lábala ilé ní ó kọ́ mi òye padà ṣìkẹ́ mi òkè tọ́lá ni mò ń jẹ́ ibi alẹ́ mi lọ́mọ bàbá lókè ogun yẹrú ọ̀kín ni mí ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisujo kọ ìjà kátàkìtì báyìí olóró tọ̀fà ṣe rí lábala yìí lénìí mo ti dá sí ọ̀rọ̀ àwọn obìnrin bí ẹ̀mẹta bí ẹ̀mẹrin kan tí mi ò tí ìdọ́dọ̀ àwọn ọkùnrin rárá ṣùgbọ́n lénìí ọ̀dọ̀ àwọn ọkùnrin o ni mo fẹ ya si gbogbo eyin daddy wanle eyan ku eyan eyin brothers wa mo kiyin gan ni mo kiyin kaabo sabala itori wi pe eyin na e je wa logun e de se pataki ni abala pepe dem ohun lo je pe ta ba se to birin a se to okunrin a wa mo se ni alafibo ti gbogbo a fi se kini ta fi jora won se ri nkan ti mo mu wale ni it's just a casual dress bo se ri casual dress yen ko ma ya yin lenu pe ko si bi te wo casual dress yen wo even kan ma se party wedding kan ma se party ko je meeting lasan ko je seminar le wo lo e ma se kini e ma gba yibo nbe ni nitori wi pe ki se nkan ti o common ni arin awon okunrin because eyan okunrin iro buba ohun sokoto o na ni intemo saba wo awon ti ka si pe okunrin ja ti ran up and down o ti tan sugbon se style yi two piece ni se wa ri two piece yi awon obirin wa na ma nwo daada to de je pe aso okunrin ni sugbon a copy e awon obirin gan si wa gbe larugeje yin te ni nkan lo eleyi kan dabi reminder fun yin ni pe eyin na e gbe nte ni laruge to ba ti di gbe kemi gbe igba yen lo ma dun sugbon ta awon obirin ba tin gbe larugeju eyin te ni nkan gan lo o ma fe ri bakan aṣọ yẹn o ni up o dàbí shirt bo sẹ́rí shirt yẹn button down ni wọ́n button yẹn dé sàlẹ̀ ni kò wá kọjá waist o dẹ̀ lè kọjá waist yín níwọ̀n ọba déédé náà ni ṣe wá rí ọrùn ẹ̀ polo ni wọ́n ṣe polo sí lọ́rùn ṣùgbọ́n tẹ̀yìn bá fẹ́ wọ aṣọ yìí ẹ má dé polo yín bí ẹ ń pẹ́ dé shirt bí ara báńkì ẹ ní dé dọ́rùn ẹ kàn rọra lose bí abi méjì àbí mẹ́ta tó jẹ́ pé ṣé ń tẹ́ bá lò sísàlẹ̀ a lè jáde níbẹ̀ ṣe wá ríru aṣọ yìí bold chain lèèyàn máa ń lò èèyàn kí n lo tiny chain sí because ó ṣeé ṣe kó mọ̀ yọ bẹ́ẹ̀ bá lo tiny chain sí àbí kó ti sá sínú ṣùgbọ́n tẹ́ bá lo bold chain tí chain yẹn wá jẹ́ turtle neck chain eléyìí tó dúró síbi ọrùn yín gangan ìyẹn ló máa jẹ́ kí aṣọ yìí ṣe kí ni kó fine dáadáa ṣe wá rí ṣòkòtò ẹ̀ wọ́n máa ran ní boot cut ni nítorí wípé o ma fi le yàtọ̀ sí normal length tẹ fi ran ṣòkòtò àti bùbá bẹ́ẹ̀ bá fẹ́ ran ankara tẹ fẹ́ ran léèsì ìyàtọ̀ wà nù length ṣòkòtò àwọn aṣọ yẹn síra wọn material eléyìí tó bá dẹ̀ ran ní boot cut a lè cover ibi orí new yin sorry a lè cover ibi orí ẹsẹ̀ yin nígbà tẹ bá wọ bàtà sí ṣe wá wọn bèrè pé irú bàtà wo lẹ lè wọ sí irú aṣọ yìí ẹ lè wọ sneakers tó dáa pàápàá jùlọ tó bá ti ẹwà jẹ́ white torí kò sí irú aṣọ kọ́lọ̀ tẹ ẹwọ̀ tẹ bá wọ sneakers white sí déédé ara ni yóò yọ dáadáa tó jẹ́ pé ẹ wá rí aṣọ yìí ẹ ń bẹ̀rẹ̀ pẹ̀lú material wo lẹ lè fi ran ẹ lè fi crepe material ẹ lè fi ran ẹ lè fi silk material ẹ lè fi ran ẹ lè fi kampala material ẹ lè fi ran ṣe wá rí wọ́n ṣe àwọn material kan nísìn to je pe koda aso yi gan mo ti ri awon ton fi senator material ton fi ran sugbon o ni se pelu tailor yin to da awon tailor kan gbe dilere ni won won se ba gba so fun won gan nte be se pada ri outcome aso yin ko ni munu yin dun fun die yi awon material to da ju ti model recommend fun yin awon ni mo ti menu ba yen se wa ri aso yi ti eyin ba ni oko to je pe won e ranju bi kan ran kara kan ran lesi lo e le ra ke fi se birthday gift fun won e de ma ri pe won ma like e gan e de le ra ke fi anniversary boya oko ati yawo ni e wa fe jo combine eyin na fe jo wo bi daddy se ran ti won yi obirin na le ran be ige sokoto won nikan lo ma nyato tori oni bo se nge sokoto obirin o de ni bo se nge sokoto okunrin sugba eyin mejeje le le jo wo sneakers le le jo wo si to de ma se kini to ma jade dada obirin na le lo bold chain to je turtleneck abi ki obirin lo chain ti ogun die to je pe pendant e o ma wa bold kin se small pendant ohun le ma lo e de ma ri pe outcome e o ma se kini o ma se dada ni teyin na ba ma try style yi e je kin mo lojo opo facebook be se nwo yen awon to ma lojo opo facebook wa won ri style yen live and direct teyin na ba fe wo bi style yen se ri lara eni to wo ta gbe sibe e le lo wo lojo opo facebook wa at lagelu fm 96.7 e ma ri pe aso to se dada ni te ba ti wa fe wo aso yi eyin te je dadi wa e dakun e gerun yin ki oju yin ba le se kini ko ba le gun rege a ni riju bayi lo labala yi ni ose yi titi ose ti nbo ti ma tun ni anfani lati mu style to tun re wa pupo mi wa fun yin sawon style ti oni je ka ma fowo ro yin seyin lawujo nigba te ba lo si ode ariya titi ose ti nbo hun e ma gbo lagelu eto yi o wa ti ipari o wa nbe n tesi waju tori pe weekend sese bere

0: friend of me.
1: Oi!
2: Hello?
3: Kedu mare lo mo sababi.
1: Hello bi ti bu wa ti pe ho ye pe hola. Oi!
2: Hola.
1: O ko mi le tin pe.
2: O gba bi gba ni ra do do.
1: Lati Osogbo. Ki le fe?
2: Àwọn jẹ tí gbẹgbẹ tí sílẹ̀ yẹn ọgbọ̀n ìjọ sí ọ̀gbìn tó ní.
1: Bóyá ẹ
4: kí lẹ fẹ́ jẹ
1: ìyẹn kọ́kọ́ sọ tẹ fẹ́ náà.
2: Bẹ́ẹ̀dì àpàpà kéńgbé.
4: Àti àpàpà kéńgbé.
1: Ó tún bẹ.
4: Ó tún wà.
1: Ó tún bẹ.
4: Irú oúnjẹ bá ń kílẹ̀ àmúlé lórí bá ń. Ẹlẹ́rìn dòdò àbí ẹlẹ́rìn fú ẹlẹ́rìn dòdò ẹyin o.
1: Ẹlẹ́rìn dòdò
4: ilé ẹ̀rọ múlé
1: ilé ti ẹ̀ múlé lórí ilé wa
4: ń kára mọ́.
0: Johnson ọjọ́ mélòó la ò lò.
1: Ẹ ṣá mú ìpè gbẹ̀yìn. Oi!
5: Hola!
1: Owó kan ìbílẹ̀ tí ń pè é. Ẹ bá wa pa rédíò yìí.
5: Mo bọ̀ mi jíjẹ́ wa ní láti ẹ̀lẹ́ bí.
1: Ẹ jẹ́ pa rédíò yín tàbí kẹrin jìnà sí.
5: Mo ti pé fò ń bẹ́.
0: Ohun tẹ́ yẹ́jẹ́ lẹ́yẹ́ máa gbè fún mo já ẹ. Ohun tẹ́ yẹ́jẹ́ lẹ́yẹ́ máa gbè fún jára ẹ. Mega 99.
1: Oi!
6: Hola!
1: Owó kan ìbílẹ̀ sí ń pè.
6: Ya máa wà látà.
1: Ó yá pápápá.
6: Ohun tó wù mí jẹ́ ẹ̀mí ń dẹ̀ yẹn.
4: Kí ló wù yín jẹ?
6: Black soup.
4: Black soup.

Best concert season 10. Ìyípọ̀nbélé la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Rehoboth. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o by 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister, ministry, evangelist Dr. Bola Ààrẹ, BC Aláwíyé Àlùkò, Bukola Akinade Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù, Bukola Beckers, Yetude Ààrẹ, Àpèkẹ́ Ọlá, Rẹ̀mílẹ́kún Amos, BBO, Olúwa Lónìí BC, Fáfọ́rẹ́ Taiwo, Dáre POP, Fúnmi VOP, Kẹ́mi Amadasun, Adámilọ́lá Alábí, The Convener is Kẹ́mi Rehoboth. Níbi àkànṣe ìpàdé ìyípọ̀nbélé, season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kẹ́mi Rehoboth, lọ́lọ́run fi ìrọ̀ yìí rán. Alẹ́ Friday 19th June, ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyípọ̀nbélé yìí.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyí nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lágbára.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya Esipeli Celery.
3: S-E-L-E-R-R-I-E. Salary.
2: Ah, bọ̀dá mi, ẹsìn fẹ́ sọ Esipeli náà di salary. Oya, lópin ìgbìyànjú, Esipeli Turmeric.
4: T-U-R-M-E-R-I-C Turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Bàbá Ìbàrù bá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: Lágẹ̀lú

0: irọ́lẹ̀gbọ́n. Owó ni àbúrò. Irọ́ ni kálukú ń pa tí fi ń rówó jẹun láyé. Wọ́n bá sì fẹ́ já mi nígbà jẹ̀ta dé yìí. Bóde. Bóyá wọn tó fi ń jẹun òdodo wà nú ẹ̀. Ìwọ̀n tó rí tọ̀ náà tó ń lóhun tẹnu rẹ̀ bá máa dùn jọ̀bọ̀jọ̀bọ̀ ló kù sẹ́ irọ́ ò sí mẹ́. Òkú òkú rọra dáadáa.
1: Ọmọ Nàìjíríà.
0: Má lọ bẹ̀, má ti lọ bẹ̀. Má lọ bẹ̀. Padà ń bẹ̀, padà ń bẹ̀. Bí o ti ń bọ̀ tẹ́lẹ̀ ni ó yà sí.

0: ajé àti rọ.
1: Èyí ló kó bá gbogbo.
0: Àwọn rọ bàǹtù bàǹtù bí ògúlùtú.
1: Ajé wa.
2: Torí kò máa le.
0: Láti rí owó bàǹtù bàǹtù.
2: Ìjàmbá ti dé.
0: Bí ìsù ẹ̀lú.
1: Torí àwọn ọmọ wa tí.
0: Ó mà ṣe o.
1: Kí la fẹ́ sọ pé àgbélé ayé ṣe gbé kájọ gbé.
0: Ẹ tẹ wà lórí ẹ̀rọ Facebook ẹ máa try ẹni o. Àwọn onímọ̀ ẹ̀rọ wa tó dájú dáadáa wọ́n ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀. Gbàgbé tí ní ètò ọ̀rẹ́ tó bá ti padà text messages ọ̀ wà lórí ẹ̀jẹ̀ ń lọ sójú ìgbà.

àrùn ńlá ńlá ká fi wá owó. Ìkà ká se ìkà gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ ká fi wá ọlá. Nítorí owó. Ẹ̀mí èèyàn kò ju àwọn èèyàn lójúmọ́. Lónìí àyájọ́ ọjọ́ democracy. Ẹ̀wọ́ farabalẹ̀ dáadáa. Kó gbọ́n tí ẹlẹ́mìí ó tún bá wa sọ.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí cash léraléra lóní bá tún bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé workers day cashport yẹn gan lọ fáfá ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀ káàṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí káàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: Press Concert Season 10. Ìyípo mélé la máa dá padà fún Ọlọ́run. Ẹ̀kẹwà irú ẹ̀ leléyìí. Àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́. Nípasẹ̀ Kẹ́mi Robot. Date: Friday 19th June 2026. Venue: Hall of Grace, Jogos Center, Liberty Road, Ibadan. Ló ti máa wáyé o. By 8 p.m. prompt. Aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀. Àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister. Ministry: Evangelist Dr. Bola Aare, Bisi Alawiye Aluko, Bukola Akinade, Sewole Jesu, Bukola Bekes, Yetude Aare, Apike Ola, Remilekun Amos, BBO, Oluwaloni Bisi, 448 Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadasun, Adamilola Alabi, the convener is Kemi Robot. Níbi àkànṣe ìpàdé ìyípanbélé, season 10 yìí ni ká jọ gbé ọpẹ́ fún Ọlọ́run. Kemi Robot, lọ́lọ́run fi ìrọ̀yìn rán. Alẹ́ Friday 19th June, ọdún 2026 yìí ní Hall of Grace, Jogo Event Center, Liberty Road, Ìbàdàn. Maximum security guaranteed. Ètò ààbò tó mú yẹyẹ wà fún gbogbo èèyàn. A ó gba orí ayọ̀ lẹ́yìn ìyípanbélé yìí lórúkọ Jésù.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Lagilu FM 96.7. Come on, I-

0: Hello, talo ambe. Talo ambe. E soro soke, ki lo ruko yin. Kalemu. Emelomi, emelomi, won ti so npe ni. E ru po nle. Emu, emu, emu eso.
1: Sagari, sagari.
0: Eh, mi te be mu ni.
1: I'm not sure what you're doing. Ọmọ mi gò ní kàyé tẹ́gbọ́n rẹ̀ bá tà gbogbo ẹ̀ náà wọ́n tó gbogbo ẹ̀ bí bálabàlabàlabàla wọ́n ti dojú gbogbo ẹ̀ kò yí àwọn gan náà mọ̀ kọ́rọ̀ wọ́n bọ́ sàánú wa níbi ajá sí o.
0: Ẹ ṣeun a dì tàǹjọ kan. èyí tẹ́nìkan bá ti mú mọ́ mu torí ẹrù pọ̀ nílẹ̀. Hello.
2: Hello sir.
0: Ẹ ǹlẹ́ mẹ́rin tánu.
2: Ẹ mọ̀ pé sọ̀rọ̀ àdì. Awolowo Idowu Ogun Eke Tọrun won so latari to kologo Ewule Ibadan.
0: Okay.
2: Fela Lemimu.
0: Fela Anikulapokuti. E soro. E soro jade.
2: Jeri nkan ti mo fi gbe la ni pe baba yen ja gan wi pe o ja fitafita gan. Amo mo nkan to de ja fun na. Mo joye giri yen se. O de ta gan fun gbugbo awon mekonulu. Awon sibe sibe na won di joba lori e na ni. Lórí ẹ̀ ìtọ́nà làákọ àdẹ̀wò iṣẹ́.
0: Ẹ kàn sọ bá ní ẹ̀sọ́ntòsí ni ẹ̀ ń tọ́ ma kíní délẹ̀ lánìkú sọ̀rọ̀.
2: Nǹkan tó ṣe bàbá mi ẹ̀jẹ̀ fẹ́ lórí bá ní máa sọ lè má ti sọ orí afẹ́fẹ́.
0: Ẹ sọ àyè wà sọ bọ bá máa sọ máa fi ọ̀rọ̀ pamọ́. Ẹ sọ.
3: Níta ọ̀bẹ̀lẹ̀ ti ń bẹ nílùú Àkúrẹ́ ẹni ẹ bá rí ẹbí.
0: Ẹ mọ̀ ọ̀wọ́n tẹ kàn máa ní pé ó sá jà fitafita àníkà ẹ̀sán tó ṣe. Ẹ̀lẹ́ o.
1: Ẹ mà kú ètò.
0: Ẹ̀lẹ́ o tánu.
1: Ilé papọ̀ lẹ́lẹ́ dáfá jáde láta orí yóò fún mi dáhùn. Gbogbo wa ládì tàbá ṣe eré bá ṣe eré.
0: Ta lẹ mú.
1: Àrísá lè mí mú o.
0: Sọ̀rọ̀ ẹ̀.
1: Ó ní ìpàdé láyé, òun kò ń sọ. Bọ́wọ̀ láyé, òun kò ń sọ. Ó ti fi orin kìlọ̀ wà. Wà á tán bí. Yọkọlu
0: yọkọlu ọwa tabi ọlọrun ọgbà wa o. Yọkọlu yọkọlu lẹwin tin yọkọlu yọkọlu ìyá yọkọlu yọkọlu lẹwo.
3: Ìtàn ó padà dìtàn.
0: Ó padà dìtàn.
3: Ó padà dìtàn. Ọ̀rẹ́ o.
0: Hello. Hello.
4: Ẹ kú ètò ẹ̀ ló.
0: Ẹ mọ̀ ń gbọ́ yín dáadáa.
4: Èmi mú barista.
0: Ẹ sọ̀rọ̀.
4: Barista jẹ́ òǹkọrin gidi olórin ọba olórin ìjòyè tó jẹ́ wípé tó bá kọrin pẹ̀lú òwe orin tó nítumọ̀ ni orin tó nítumọ̀ béèyàn kan bá sọ̀rọ̀ tó fi bú òwe ni ó fi dó ní tọ̀hún lóhùn ó sì tó kọrin nípa ọ̀rọ̀ àwọn ìjọba lọ́tùn ló sì mara wọn kò sí ibi tí ìna ọwọ́jà orin rẹ̀ dé ó jó lórin gidi kí èsè ló fi dìtàn báyìí.
0: Ẹ ṣeun.
4: Padikis Adegoroye lorúkọ mi.
0: Ẹ ṣeun. Kálukú náà ni ó dìtàn ìtàn rẹ̀ láńsọ yìí. Bẹ́ẹ̀ni. Ntáyẹn náà bá ń ṣe ládùúgbò tẹ̀ ń gbẹ̀hùn ẹ̀ dìtàn jọ kan o. Ẹ ti sá lọ.
3: Tó fẹ́ sọ lójókòó á lórúkọ. Oríta ọ̀bẹ̀lẹ̀ ti ń bẹ nílùú Àkúrẹ́ ẹni ẹ bá rí ẹbí.
1: Ẹ lọ sà.
0: Ẹ ǹlẹ́ ń bẹ̀rù tánu.
1: Ìyá àfin dọ́ta ẹ sọ ládẹ̀jọ.
0: Ẹ sọ̀rọ̀.
5: Ẹ sọ̀rọ̀.
1: Ní 1986, wọ́n fẹ́ gbé ìròyìn kan jáde.
0: Màá já yín kúrò lórí line pẹ̀lú rédíò yín ti hàn kò sáàyè o.
1: Ok, ìròyìn Gloria Okon.

0: fún mi lẹ́kọ̀ọ́ fẹ́ ló jẹ́ kí n yege. Ọkọ̀ tó jẹ́ àǹfààní awọ́lọ́wọ́ ọmọ wọn ní kẹ̀mẹ́ máa gbọ́rùn ṣògo.
1: 091-2370-8675 tàbí nílẹ̀ òkèrè +234-814-249-1006.
0: Ìyàbá fẹ́ Yorùbá tó yẹ kó jẹ́ ọ̀ràn yọ.

0: wa.
1: Ẹ sọ̀rọ̀.
0: Lẹ́nu ọlọ́gun ẹni ká mọ́ ìdárúkọ àbá mọ́ báà lè gbàgbé bàbá wú lọ́wọ́.
1: Ẹ mú mi èrò pọ̀ nlẹ̀ ẹ mú mi.
0: Ká wá mú bàrìsà gbà yẹn.
1: Ẹ mú mi èrò pọ̀ nlẹ̀ ẹ mú mi.

0: ti mo ti bo.
1: Hello, tan wa nbe.
0: Adele, Adisa o ni lu omo okunrin jeje.
1: Sani Adewanu, Ike da ro be nbe.
0: Eniyan
1: ta ba ba le wa wa nbe.
0: Ilu Adisa o ni lu ba.
1: Dele gi wa, Fasola, Fela ni kulapo. Ah, eh right right ba. Yeah.
2: Hello sir.
1: Hello. Hello.
2: Mi ni ya si doka Sola dejo.
1: Yes.
2: Omo de le di wa.
1: E soro.
2: Won pa ni MNC ekiti. Ba to fe gbe iroyin kan jade lori Newsport magazine. Won pa ni pelu letter boy.
1: Yes, ni kan kan so jota.
2: O fe gbe news ni Gloria Okon jade ni baye baba mi da.
1: E ma soro lo.
2: O fe ba won àwọn olórí orílẹ̀-èdè kan pé ká má máa ṣe òjòrò tó dàbí pé máa pa wúmà yẹn gbà yẹn but wọ́n wá bá pàdé ní another country.
0: Òun kọ́kọ́ lọ ọba sọjọ́ pa ṣàgàrí wá buhari ìdí àgbọn wọn sojú ṣàgàrí.
1: Ọ̀rọ̀ yẹn ò yé yín dáadáa.
0: Bàbá ò ní fìlà gogoro ṣe ló fẹsẹ̀.
1: Ẹnì kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín tó ní ẹ̀ṣà dáa
3: pẹ̀lú.
1: Mọ̀ ń gbọ́ yín.
3: Títí láyọ̀ Aziz látò kí ni o.
1: Ok.
3: Ẹ̀kúrẹ́tù ọpọlọ yóò ní dàrú.
1: Àmì bàbá.
3: Bẹ́ẹ̀ni tí ò bá jẹ́ pé June 12 tí Babangida tí ò gbéjọba Fabiola lọ́bàjọba ẹ̀yẹ. Babangida dáa o. Nígbà tó ṣèjọba ó dákẹ́ ní kan lẹ̀ wọ́n pe ND National Directorate for Employment. Gbogbo graduate tó bá jáde ń gbà yẹn wọ́n gbọ́n gbà fẹ́lẹ̀ tó fi fẹ́lẹ̀. Ìjọba mẹ́rin ló fi fẹ́lẹ̀ láti bí ọdún bíi mélòó yẹn. Graduate pọ̀ lágbolé ọ̀kadà àti mọ́rú àwọn wà èkejì. Ìyàwó ẹ̀ tó wá dákẹ́ ní kan lẹ̀ wọ́n pe ní rural area for better life for woman area rural area. Gbogbo ìgbèríko pátápátápátá gbogbo obìnrin tó wà ń bẹ̀ ló ń jàǹfààní program yẹn gbà yẹn. Babangida tó dákẹ́ ní kan wọ́n pe ní sharp gbà yẹn. Sharp tó ìjọba rẹ̀ dáa ṣùgbọ́n June 12 tí yóò gbéjọba Fabiola ló fi gbàjọba yẹn jẹ́. Bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ìjọba ẹ̀ ló dáa jù.
1: Ìyẹn nípa
3: àìdá. Bẹ́ẹ̀ June 12 ìjọba tí yóò gbé Fabiola yẹn lè bàjẹ́.
1: Àìdá Adá má kú gbé kan. Ọ̀ ọ̀ ọ̀ mọ̀ ṣe o.
3: Ẹ mọ̀ ṣe lágẹ̀ lóde bàjẹ́ o.
1: Àmì o.

0: Hello, Talo Ambe. Hello.
1: Hello, Koto.
0: Ojari. Amita ni soro.
1: Alaji mo ju be mo wa falam lati mo din. Alaji mo ju be lo awon le ni.
0: Mo din be lo le mu.
1: Ben.
0: Oya.
1: Baba mo ti wa ko ba gogun to tele yi. Se ka ti mo yi fun to npada bo na le le yi. Àwọn ìjọba wa mọ̀ ní bẹ́ẹ̀rù
0: ọlọ́run
1: gbogbo wọn pátápátá wọn kà wọn búra ní ìbúra èké náà ń bú orí kí wọn bá búra èké ni gbogbo tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ ọyọ ká bẹ́ẹ̀rù náà ṣùgbọ́n gbogbo wọn ní bẹ́ẹ̀rù ọlọ́run àwọn bàbá ti jọ kúrò gbogbo tó máa dojú rí
0: ẹ ló ma ṣe ẹbẹ̀rù
1: ọlọ́run
0: bó ní ṣe á mọ̀ pé ẹbẹ̀rù
1: ọlọ́run
0: àwọn aládùúgbò ọtún máa mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀ á dá bẹ́ẹ̀ tún dá ọlọ́kọ̀ àmọ́ ṣe ẹ ṣeun.
2: ó pa tó tónu mi lórí ọmọ ìyá mẹ́ta yorùbá tó ní làákàyè gbogbo wọn ló ti yí pátá.
3: hello.
2: ìran yorùbá ni.
0: hello.
3: ìyá àfin wáyìí lábẹ́rẹ́ ogun state.
0: ẹ sọ̀rọ̀.
3: ìbàbà múrítàlá lè ní gbèdì gbọ́n.
0: múrítàlá
3: ló ń bọ́ jẹ́ múrítàlá. táwọn ọmọ yẹ kí múrítàlá ṣèjọba ó bá tẹ̀ jẹ́ pé ọdún méjì náà jẹ́ kó ṣe é àmọ́ agbádùn tẹ́gbẹ́ gbogbo nǹkan tó ṣe eléyàdìẹ múrítàlá eléyẹ ju múrítàlá agbádùn gan ìgbà ayé múrítàlá ìgbà ayé múrítàlá ìwọ̀n bá tó fi ṣe kó tó di pápá yẹn ọlọ́run kó pọ̀ rúkẹ́ o.
0: ẹ ló ma
3: kábíyèsí nígbà.
0: àbí nítorí pé èèyàn pọ̀ tó báyìí ńgbà náà ni.
3: kí ẹ nígbà.
0: àbí nítorí pé èèyàn pọ̀ tó báyìí ńgbà náà ni.
3: téèyàn bá pọ̀ lóòótọ́ a mọ̀ pé èèyàn pọ̀ náà ṣùgbọ́n téèyàn bá pọ̀ náà kò sọ gbogbo máa yàtọ̀ díẹ̀díẹ̀ ẹ̀yẹ́ wo bí ni ẹ̀yẹ́ wo tó bá rí adìyẹ nígbà adìyẹ múrítàlá ẹ̀yẹ́ yìí fi múrítàlá ọgbọ́n yẹn sáré o.
0: ẹ ṣe máa mi ẹ bá mi kí gbogbo òpínlẹ̀ ogun.
2: òun ló máa yóò dùn gangan àjọ jẹ́ ò lè dùn bẹ́ẹ̀ nìkan ò bá ti ní lọ́wọ́ ọjọ́ tá a ní láti ṣàjọjẹ.
0: ẹ̀lẹ́ o.
4: adébáyọ̀ ata pata. bàrísítà lè mí mú.
0: ẹbẹ nìkan ti mú lẹẹkan ẹ sọ ọkẹ mo fún yín láàyè tó rẹ èèyàn mi ni ọlọgbà mi ọgbà mi ń jó ogún lé.
4: bàrísítà ó máa ń sòótọ́. gbogbo ọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ló padà ń wá sí ìfẹ́ pé gbogbo nǹkan táwọn ìjọba wá sí gbogbo ẹ̀ ló ń tó àṣírí
0: wọn. ẹ̀kọrin méjì nínú ètò ọkọ tẹ́ fi gbà pé ń sòótọ́.
4: ọmọ nàìjíríà ọmọ nàìjíríà ibo lẹ̀ ń lọ o. ó tún ní ìrọ̀ ńlá ńlá ká fi wówó ìyẹn ti dé nàìjíríà lọ́jọ́ tó pẹ́.
0: èèyàn náà tó ó tó nǹkan ó nìkan ẹ ṣe bàbá mi. ẹ jẹ́ ń gbà pé méjì sí i. gbogbo wa pátá là á padà wàá dìtàn kò sí bá a ṣe fẹ́ ṣe. ẹ jẹ́ ń pa méjì sí i. 09123708675. ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀.
5: ẹ̀lọ́ ẹ káàsán sá.
0: ẹ mà lẹ.
5: ẹ ra sá èmi mú padà bá ṣẹlá.
0: ọ̀yà.
5: nígbà tá a wà lẹ́kọ̀ọ́ wọ́n ṣe dáadáa. ìpè sọ ni ẹ ṣe tà.
0: ọ̀tán.
2: ó padà dìtàn ọ̀rẹ́ ó padà dìtàn.
0: mo ẹ̀ wà lẹ́kọ̀ọ́ ṣe dáadáa kẹ́ni dáadáa tí ẹ sọ dáadáa yẹn ẹ sọ ẹ kà ọ ṣe dáadáa ah ẹ ṣàlàyé délẹ̀ ẹ lọ. a lè máa mọ̀. ẹ lọ.
2: tó ráwọ́ a ní rìsáàjà àwa náà wá ń tì kò sọ́nù kiri iṣẹ́ oríran wa làwa ń jẹ́ o.
0: ẹ jẹ́ ń gbà the last caller for this segment.
2: ìdókòwò
0: ẹ ǹlẹ́ o.
6: ẹ kú tó.
0: ojàre ẹjọ́ ta ni.
6: ẹ kò jí mọ́ nínú abidun sọ̀rọ̀ láti ọmọ àdé o.
0: ok.
6: ajumobi ni mo alhaji ajumobi baba ajumobi mo gbogbo ajumobi mo mo.
0: ẹ sọrọ.
6: ìgbà pípẹ́ wàhálà ò sí lọ́yọ̀ ṣètò if rain o rain to pick rain ìgbà wọn fẹ́ dúró akéjáke yóò pa àwọn lẹ́nu mọ́ àwọn ni mo mú.
0: hello. ẹ parí ọ̀rọ̀ yín ẹ yà pé padà o.
2: ìkan wọn ń ṣe bámúbámú mo yó.
0: hello ta ló wà lójú òpó.
7: Àbà
0: ẹlẹ́mọ̀ pẹ̀kádì.
6: Mo mú bàbá ọlọ́ta mi lè dé àbárí ìdí.
0: Bàbá kí ni?
6: Àbárí ìdí ìdí
0: àdédùbú. Ẹ sọ̀rọ̀. Ó yà. Bàbá wa àárí ìbí olóòsà Mọ̀lẹ́tẹ́ set wọlé padà. Hello. Yà hello.
7: Ẹ̀yà ṣe bẹ́ẹ̀ dẹ̀ jọ Babangida.
0: Babangida ó yà.
7: Ìgbáyé Babangida gbogbo nǹkan lẹ̀. Ẹnu tó kàn ṣe ni pé kò jẹ́ kò gbé ìjọba fún Babiola.
0: Ẹnìkan ti sọ yẹn lẹ́ẹ̀kan màmá ẹ ṣe mo dúpẹ́.
2: Ìwé ọ̀fẹ́ tí mo kà o, ọba Fẹ́mi Awolowo ló jẹ́ nílé lọ. Kò dẹ̀ sí ìjọba mẹ̀kúnnù o, àwọn olówó ni wọ́n jọ ìṣọ̀rẹ́ ara wọn.
0: Ẹnìkan tún rapa láwọlé. Hello.
8: Bàbá Gídá wo ni ẹ ń sọ̀rọ̀ yìí
0: mẹ́? Ẹ sọ̀rọ̀ jáde.
8: Ẹ dàtọ̀ òrùfọ́ ani. Hello.
0: Ẹ máa sọ̀rọ̀ mò ń gbọ́ yìn.
8: Ṣé ẹ da ètò òrùfọ́ ani? Bàbá Gídá fẹ́ pé ń lọ báyẹ̀ Nàìjíríà jẹ́ débi ó dé. Bàbá Gídá fẹ́ pé òun àti Bàbá Fàlàyé ni ẹ kó àwọn inú SAP lọ. Ṣé lọ tẹ́rí sí àjọ IMF? Àṣìbà ni ẹ lẹ garaasi 419. Àbá ọ̀pọ̀ ni àbá àbí Bàbá Gídá tí ọ̀rẹ́ rìn tí ó bá ti ń jẹ́ pé Maradona. Àwọn èèyàn ṣe fẹ́ ìrànlọ́ ju òótọ́ lọ báyìí ná. Wọ́n sì fẹ́ máa sọ̀tọ̀ burúkú fáwọn ọmọ wa. Bàbá Gídá fẹ́ pé ó pè fún oríta 9 kọ̀bọ̀. Ó pè lọ sórí 6 náírà. Àbẹ́ ọmọ iye ẹ̀mí tó kún gbà náà ni. Bàbá Gídá tí ó sọ̀rọ̀ lónìí, tẹ́ẹ̀nì bá bẹ́ẹ̀. Tí ó tún sọ lọ́la, tí ó tún yí padà. Tí ó tún padà sí ìtọ́sọ, tí ó tún bá tiẹ̀ jẹ́. Ẹ wá ní Bàbá Gídá lè jọba ẹ̀dá.
0: Ẹ sọ tí
8: yìí. Nàìjíríà tètè máa ń gbàgbé ọ̀rọ̀ o.
0: Ẹ sọ tí yìí, bọ́bá kú ẹ tún wí. Hello. Hello.
2: Ọ̀tọ̀rọ̀ kú orí èbè là ń gbédé. Ibé ni nígbà domi, èmi là ṣàkóso
0: lókojú. Ẹ̀yin lẹ́ẹ̀kadì ètò ẹ̀dàkùn, ẹ jẹ́ ń gbà pé méjì sí ọkà àwọn èèyàn ládé. Hello.
6: Hello.
0: Ẹ̀lẹ́.
6: Amúhámbàdì. Ilégbà State, Mọ́tò Park, gbogbo Tami Ami yẹ ìyànà òòrùn, FAT, ní ìjùlọ Zega, ní ìjò Zega, ó ṣe Mọ́tò Park, FAT, ó ṣe Bíjì Àjà, FAT, Amúhámbàdì Tráyé.
0: Ẹ ṣeun.
2: Ẹ máa ṣèlú lọ, ìlú rẹ̀ ń ṣe yẹn.
0: Hello, ta ló wà ń bẹ̀?
6: Ìyá wa jù.
9: Owó tó ń yí fún mi lẹ́ẹ̀kan ni. Kàwá Fẹ́lá, ṣé mo mú lẹ́ẹ̀kan yẹn?
0: Ok.
9: Torí ngbà tí tó sì ń gbà fáwọn èèyàn ní gbogbo mẹsẹ̀ ń gbà yẹn. Débí ń báyọ̀ tí ilé yẹ bọ̀ lé orí ilé látò ilé dọ́rìbọ́ ó gbókù yẹ ó gbé sínú casket ó gbé ọdún gọ́ọ̀mì ẹ̀ta house ó jà gidagbinta dé gbáwọn sójà àtàwọn èèyàn dé gbogbo ilé àwọn sójà gan. Tí náà ẹ bá dé guinness ìkẹjà bẹ́ẹ̀ ní abígi mẹ́ ẹ bà sáìn tó sì wà ju gbídé pé kò sí ìjọba kan tó lè wú òkú mẹ́ bí ilé ayé fi parẹ́ torí ẹ̀ ọ̀nà try láyé tiẹ̀.
0: Ẹ ṣe mo dúpẹ́ bàbá àgbà ẹ máa ń lọ bẹ̀ ń gbà yẹn bàbá.

ẹ kúrò lẹ o ìròyìn àgbáyé la mú wá sí ti gbọ yín láti kan ní lágilé 96.7 fm ilé ìfúnbálá fẹlẹlẹ nílẹ ìbàdàn abídèmí àkàndé lóníròyìn yín ṣáájú ẹgbẹ oko tó wà níròyìn náà Gómìnà Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ibùdó igbó ọba eléyìí ti ṣe Old Ọ̀yọ́ National Park òun náà ni àwọn ajínigbé fi ṣe ibùba wọn eléyìí tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ eléyìí tó ń rí sí ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti pèsè ajílẹ̀ eléyìí tó tó bíi ẹgbẹ̀jọ ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ogún fún àwọn àgbẹ̀ ní tìbútòrò ẹkùn òdìbò gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Ọmọ ọbabìnrin orílẹ̀-èdè Thailand Bajrakitayaha ló ti jọ́lọ̀ nípè lẹ́yìn ó lé ní ọdún mẹ́ta tó ti wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde ọkọ̀ wọn máwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù eléyìí tí ó tẹ̀wọ́ gba owó rọ̀gùrọ́gù látọwọ́ àjọ tó mújó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé ìyẹn FIFA ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́.

gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ṣèyí mákindé ló ti fi ààfin tóni tuntun léde lórí ìlàkàkà àwọn òṣèlétò ààbò láti gba àwọn ọmọ àti olùkọ́ eléyìí tí àwọn ajínigbé palẹ̀mọ́ ní agbègbè yàwọ́ta àwòrán ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba àbílẹ̀ oríire èyí tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn ọ̀hún òun náà ni wọ́n sì wà ní igbó ọba eléyìí tí a mọ̀ sí old oyo national park di àsìkò tá a wà yìí mákindé ló fi ọ̀rọ̀ léde nínú àtẹ̀jáde eléyìí tó fi léde tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé akitiyan sì ń lọ lọ́wọ́ láti gba àwọn èèyàn ọ̀hún sílẹ̀ lákàtà àwọn ajínigbé wàyí o gómìnà mákindé tó ń fi òtẹ́lẹ̀ wípé ó ti tó ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n eléyìí tí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ti di jíjígbé tó ti sọ àwọn mọ̀lẹ́bí wọn àti àwọn olùgbé agbègbè ibi tí wọ́n ti kó wọn sínú ìpayín kéèké òfin wa fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba mọ ìrora àti ìlàkọjá tí

náà ni wọ́n ti yan afẹ́fẹ́ tajútajú sí àwọn ọmọ bíbí ilẹ̀ yìí eléyìí tí wọ́n ń ṣe ìwọ́de kojú àìsèjọba rere àti àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò nílẹ̀ yìí àwọn omilẹ́gbẹ́ olùwọ́de náà ni wọ́n bọ́ sí ojú òpópónà nílùú Abuja lọ́jọ́ Ẹtì Friday nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe àyájọ́ ọdún 37 àyájọ́ ọjọ́ ìṣàkóso ìjọba àwarawa nílẹ̀ yìí omilẹ́gbẹ́ àwọn olùwọ́de ọ̀hún òun náà ni wọ́n ké sí ìjọba láti gbé ìgbésẹ̀ akin kí wọ́n sì wá ojútùú sí kọ̀bà òlé ètò ọrọ̀ ajé wa àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò àìrí iṣẹ́ ṣe àti bí owó nǹkan ṣe gbẹnu sókè gègé wàyí o ẹni tí í ṣe ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ni títúnṣe ọmọye fún ipò ààrẹ nígbà kan rí ọmọyẹlé Sowore náà ni ìròyìn gbé wípé ó dákú tó sì ṣubú lulẹ̀ lásìkò tí wọ́n ṣe ìwọ́de náà létò wáyé nílùú Abuja lẹ́yìn tí àwọn òṣèré elétò ààbò tí wọ́n yan afẹ́fẹ́ tajútajú sí àwọn èèyàn tí wọ́n ṣe ìwọ́de nínú àbọ̀wádìí láti ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àwọn olùwọ́de ọ̀hún òun náà ni wọ́n kóra wọn jọ lógunlógun lọ́gbọ̀lọ́gbọ̀n tí wọ́n sì ń fi àìrínú wọn hàn kó torí pé àwọn òṣèré elétò ààbò yan afẹ́fẹ́ tajútajú láti fi tú wọn ká Sowore ẹni tí í ṣe ọ̀kan lára àwọn èèyàn eléyìí tí wọ́n léwájú ìwọ́de alágbára náà ó ní afẹ́fẹ́ tajútajú náà ló ṣe ìpalára fún tó sì dàlulẹ̀ wàyí o nínú ọ̀rọ̀ míì ẹni tí í ṣe ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ni títún ṣe agbẹjọ́rò Fẹ̀mí Fálànà ló ti fi àìdùnnú ọkàn rẹ̀ hàn lórí ipò tí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti olùkọ́ wà eléyìí tí wọ́n jikò lọ sí inú igbó láti ọwọ́ àwọn ajínigbé nínú ìwọ́de ẹ̀fọ̀pin sí ìṣàkóso eléyìí tí ò lọ dédé nílẹ̀ yìí yíjọ́ wáyé ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ẹtì Friday Fálànà ló ké sí gbogbo àwọn tí wọ́n bẹ ní ipò àṣẹ látòkè tédélẹ̀ láti wá gbogbo agbára wọn kí wọ́n sì gba àwọn ọmọ àti olùkọ́ náà lẹ̀ lákàtà àwọn ajínigbé àwọn èèyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Borno bákan náà ẹ̀wẹ̀ Fálànà ló tún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kọ̀bà òlé eléyìítàn ọmọ Nàìjíríà ń fojú wí náà nínú ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí náà ló jẹ́ pé ọwọ́ ọmọnìyàn ló ti wá o àti pé ilẹ̀ yìí náà ló ní gbogbo nǹkan tó nílò láti jẹ́ kínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí ọmọ dùn.

àjọ eléyìí tó ń ṣe ìrànwọ́ fún ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí NADF ló ti sísọ lójú ètò mímọ̀ pin ajílẹ̀ eléyìí tó tóbi òjìlé ní ẹgbẹ̀ta ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin fún àwọn àgbẹ̀ kéréje kéréje eléyìí tó tó ẹgbẹ̀jọ ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ogún létí ìbútòrò ẹkùn ìdìbò gúúsù ìwọ̀ oòrùn lẹ̀yẹ ètò ọ̀hún òun náà ni wọ́n ṣe àṣọlójú ẹ̀ nílùú Adó-Èkìtì lábẹ́ ìdarí ètò tí wọ́n pè ní ìrètí ọ̀tún fún àwọn àgbẹ̀ eléyìí tí wọ́n ṣe láti mú kí oúnjẹ kó sùn wábọ̀ yanturu nínú ọdún 2026 nígbà tó ń sọ̀rọ̀ níbi mímọ̀ ṣe àṣọlójú ètò náà ẹni tí í ṣe akọ̀wé tó ń ti ọ̀gá àgbà fún àjọ NADF Mohammed Abu Ibrahim ló ṣàpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n ṣe láti rọ àwọn àgbẹ̀ ní agbára kí owó oúnjẹ kó sì lè bà dínkù jọjọ. Ibrahim fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé tòun ló wà ní

ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè ọmọ ọbabìnrin ti orílẹ̀-èdè Thailand Bajra Kia òun náà ni wọ́n ti kéde wípé ó ti jáláìsí lẹ́yìn ó lé ní ọdún mẹ́ta tó ti wà nípò ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run èyí tí mọ̀lẹ́bí rẹ̀ sì kéde wípé ọjọ́lọ̀ nípè lẹ́yìn ọdún mẹ́tàdínlógún 50 lókè pẹ̀ ọmọ ọbabìnrin ọ̀hún náà ló dìde ṣàdédé ṣubú lulẹ̀ ní oṣù kejìlá ọdún 2022 nígbà tó ń ṣe eré ìdárayá pẹ̀lú àwọn ajá rẹ̀ tí àwọn dókítà onímọ̀-ìṣègùn òyìnbó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé obìnrin náà ló dàrúlẹ̀ látàrí bí ọkàn rẹ̀ bó ṣe ṣe ìṣẹ́kíṣẹ́ láàkùgbà náà ẹni ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ tó jáde láyé tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú mọ̀lẹ́bí orí adé ní orílẹ̀-èdè Thailand pẹ̀lú bó ti jẹ́ àkọ́bí fún ọba Vajiralongkorn Khan ní orílẹ̀-èdè náà ọmọbabìnrin náà ló ti jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò tó sì ní ìwé-ẹ̀rí méjì tó yanrantí láti iléèwé Fásitì Cornell University ní ilẹ̀ Amẹ́ríkà

lákòótán nínú ìròyìn eré ìdárayá àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdíje Premier League orílẹ̀-èdè Nàìjíríà ìyàn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Enyimba tó ń ti Remo Stars òun náà ti ṣetán láti tẹ́wọ́ gba owó rọ̀gùrọ̀gù lọ́wọ́ àjọ ilé ètò mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàláyé FIFA lẹ́yìn tí wọ́n ti fi òtẹ́lẹ̀ pé ó kọ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì ńbẹ nínú ó kọ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó mọ̀ tẹ́ owó gba owó àdúpẹ́ lọ́wọ́ yín fún bí wọ́n ti yọ̀ǹda àwọn agbábọ́ọ̀lù wọn fún ìfigagbága láti mọ̀ ta ní ọlọ́rí kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 eléyìí tó ti gbìnà yá àjọ FIFA ló kéde ọ̀rọ̀ náà lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tá a wà yìí wípé àwọn dìídì ṣe àgbékalẹ̀ ètò owó náà láti fi ṣe kóríyá fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó yọ̀ǹda agbábọ́ọ̀lù wọn lábẹ́ ètò ọ̀hún ni ó kéré tán owó tó tó ₦300,000 ó lé ní $2,000 náà ni àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọmọ tẹ́wọ́ gbà lórí agbábọ́ọ̀lù wọn ẹyọ kan tó bá kópa nínú ìfigagbága ta ní ọ̀lọ́rí kópa fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 àjọ FIFA ni wọ́n kéde wípé gbogbo àpapọ̀ owó eléyìí tí wọ́n mọ̀ fi ṣọwọ́ sí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láàkó yìí iná ló tó ₦5,500,000 ó lé ní $300,000 eléyìí tó sì gbé wọn ṣáájú ti tọdún 2022 pẹ̀lú ìdá 80 níye. Ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tò ní amọ́ká tó mọ lọ ẹgbẹ́ owó kó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Gómìnà Mákindé ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn oníṣẹ́ láabi tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé tó ń ti olùkọ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n sì ń bẹ̀ ní igbó ọba Old Oyo National Park ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ ilé tó ń rí sí ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí ló ti yọ̀ǹda ajílẹ̀ fún àwọn àgbẹ̀ ilé tó tó 100 ó lé ní 1,000,000 níye. Ọmọ ọbabìnrin ilẹ̀ Thailand Bajra Kitiyaha ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti jọ́lọ́ ń pè lẹ́yìn bí ọdún mẹ́ta tó ti wà nípò ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàláyé FIFA ló ti kéde pé àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ yìí òun náà ni wọ́n wà lára àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n mọ̀ tẹ́wọ́ gba owó ₦100,000 tẹ́ yọ̀ǹda agbábọ́ọ̀lù yẹn. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ̀rọ̀ wájú ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ lè bá wa dọ́rẹ̀ lójú òpó Twitter wa pẹ̀lú Lagilu FM 967 bákan náà ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó Facebook wa pẹ̀lú Lagilu FM 96.7. Túnde Ọláwúwo olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o ẹ mọ̀ yìí kúrò ń bẹ̀. Ètò Miliki Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí ni ó mọ̀ balẹ̀ sórí agbègbè àti tó ń kíyín wípé a kú ayẹyẹ ọjọ́ ìṣàkóso ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Èmi wa yóò sì ọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀.

pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò ni Remi àti Remi Remi Adesina Big Man Presenter pẹ̀lú Remi Babajide MC General láàgò mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Friday ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM Entertainment Program.

Iliki special náà ni ẹ má dàpọ̀ mọ́ra wọn. Ó máa ń bá ọ̀rọ̀ ọ̀nà ara, wọ́n máa ń bá ọ̀nà ọ̀tún míì wá nígbà míì. Ṣé mọ̀ wípé bí wọ́n ṣe kọ́ èmi Big Man Presenter, èmi ò fẹ́ gbọ̀n gbọ̀nà kan wọlé. Ibi tẹ́ ẹ bá rò pé máa bá wọlé yẹn, mo lè má báwẹ̀ wọlé. Kò dá kí wọ́n dá èèyàn mọ̀ lójú ọ̀nà kan ṣoṣo. Ẹ máa wo bàrí ló máa kọ́kọ́ lò ń sìn o. Ẹ máa wo ohun tó máa kọ́kọ́ sọ rèé o. Fẹ́ràn mi ni kò lọ bẹ́ẹ̀.

orin yẹn o n ba mi gan, o n ba mi gan, you like it track gan.

0: ọba.
1: Ọ̀rọ̀ wo ni mo ń sọ? Àwọn kan lè sọ jù mí lọ inú, àwọn kan dùn jù mí lọ dáadáa. Lady T Alpha. Biliki special. Àkànṣe ni fún ti June 12. Ẹ̀rẹ́ tí rẹ̀ ní Babájídé àbí? Ẹ jẹ́ ká ṣì máa wò ó. Ó ṣeé ṣe kó bá wa lórí ètò.

olóyin le ni June 12th ayọjọ ọjọ ìṣẹbọ ìṣèjọba àwarawa ayajọ ọjọ ìṣèjọba àwarawa ẹṣẹ àti gbọrọ àwọn gómìnà ẹ ti gbọ ti ààrẹ àdá a dùn nígbà tó bá dẹ̀ ń dùn wọn ò ní mẹ́mí àti yín kúrò ńbẹ̀ wọn ò ní wáwá tì lórílẹ̀‐èdè nàìjíríà ẹṣẹ àjà máa forí ti wẹ́rẹ́wẹ́rẹ́ ìjà máa gbà fọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ ìjà máa faradà wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n tẹ̀ tún sọ pé gbòòrò yẹn rí bákan lọ́wọ́ yìí DJ Spider ṣé ò tọ́ ni ẹ bá ní kẹ́nìkan rèézi yín sìn a ní ṣẹ̀fẹ̀ ní kí n báwo gan sọ̀rọ̀ ni kò má sí nǹkan kan lẹ̀

olóyè gbẹ̀ngàn ọláyíwọlá ó yàtọ̀ lólóòtú ètò yìí bàmí túndé ọláwíwọ lólóòtú àgbà DJ Spider ló ń bẹ́ ń bí o àjọ ń ṣe ni gẹ́gẹ́gẹ́tìgẹ́ olúwarẹ̀mí lẹ́kùn adésínà big man presenter ló ń bẹ lórí ètò miliki special ni o lágẹ̀lú lẹ ti ń gbà o lágẹ̀lú gangan náà ń pè bí lágẹ̀lú náà ń pè bí farabalẹ̀ dáadáa lágẹ̀lú náà ń pè bí. Gẹ́gẹ́gẹ́tìgẹ́

ọkà yìí mọ gangan ẹ jẹ máa mọ ẹ jábí tán lórí Facebook ẹ máa bọ̀ mẹ́ ẹ jẹ mọ ibi tẹ ti gbàtun ẹ gangan àbẹ ẹ ní kò báyìí tó ni ọ̀tún gbà ń bẹ́ ń bí o a dẹ̀ tún máa yí koto káàṣì ẹ káàṣì ẹ káàṣì ẹ káàṣì ẹ.

0: káàṣìẹ káàṣìẹ ọyà lọ máa tán o. Àmà yí kó tó yẹn àwọn olóríire kan sí méjì máa gbówó lọ nírọ̀lẹ́ ẹgbẹ́ náà ẹjẹ́ ìṣeré ṣe báyìí o kájọ láǹfààní àti fi nǹkan kan entertain ara wa mi wìlì ó níbi tí mò ń fẹ́ mú nǹkan kan jáde ńbẹ̀ ni ó níbi tí mò ń lọ.
1: Salatumulayo lati shalaye fun e wipe loni lọlọrun mi bọ wa ṣe mi lori pataki.
0: Ẹgbọ́n kí ló ń ṣẹlẹ̀ gangan?
1: Yóò ṣe mi lori pataki, yóò ṣe mi lori.
0: Mo kàn jókòó, mo kàn ro náà ni. Kákan fi entertain ara wa and at the same time ó ní nǹkan tí mo fẹ́ mú jáde nínú ẹ̀ o. Ẹgbọ́ná ṣé ẹ lè bá mi rò ó, ṣé ẹ lè sọ fún mi kí ni nǹkan tí erin gan pa mí.
1: Bàbá congratulations. Èmi náà ti gbà pé kan tó múnú mi dùn yàtọ̀.
0: Ẹgbọ́n náà kí ni nǹkan tó wà tí ò ṣe é rà ní san díẹ díẹ. Àwọn olóyìnbó pè ní instruments. Àwọn màmá mi lóko ọ̀dọ́ wa máa ń pè ní san díẹ díẹ. Ẹgbọ́n kí ni nǹkan téèyàn ò lè san díẹ díẹ téèyàn ò lè rà ń san díẹ díẹ ná. Kí ló fa san díẹ díẹ? Kí ló bí gan náà? DJ Spider, kí ni nǹkan téèyàn ò lè san ní instrumentally? Ó jẹ́ pé kò pọ̀ síbi kéèyàn rà lórí pé san díẹ díẹ. Ṣé ẹ ra san díẹ díẹ rí? Kí ló bí san díẹ díẹ gan? Àwọn olóyin ni ṣe ètò ẹ̀ gan. Torí kí ló ẹdun ọ̀nà ṣe dandan ni kéèyàn. Ẹ ra nǹkan san díẹ díẹ ṣá. Màá ní ẹ máa gbé lọ. Ẹ san owó díẹ̀ àbí ẹ má sanwó rárá. Ẹ kàn máa san díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù lọ́dọọdún. Ṣẹ́yìn náà ti bá àwọn ra san díẹ̀ díẹ̀. Ṣé ó pọ́síbù kéèyàn má ra san díẹ̀ díẹ̀? Ẹni tí ò bá ra san díẹ̀ díẹ̀ kò lè ẹgbọ́n ṣé kò lè ní nǹkan lóòótọ́. Hello.
2: Hello baba.
0: Yes sir. Ṣé ẹgbọ́n pa san díẹ̀ díẹ̀? Orúkọ yín.
2: Èmi máa ń gbọ́ ni. Ọlọ́run ní fi sàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa because.
0: Ṣé Yorùbá àdánwò ni? Ṣé ẹ̀yin Yorùbá àdánwò ni ṣá?
2: Ó wà lára àdánwò.
0: Ẹrù bẹ́ẹ̀ lérò ti yín.
2: Ó wà lára rẹ̀ ni kò kí ń ṣe àdán tán.
0: Àmú
2: wà lára àdánwò.
0: Ọ̀dà ẹjẹ́ ń gbọ́n tẹ́lẹ̀ mi máa sọ. Ọ̀dà. San díẹ̀ díẹ̀. Kí ni nǹkan tí ò ṣe é rà ní san díẹ̀ díẹ̀? Hello, ẹ ká sọ ẹ kúrọ̀ lẹ.
3: Ẹ ká sọ.
0: Yes sir. Ṣé ẹ gbọ́n pa ẹ̀rí ṣá? Èyí náà ti máa ràn ẹ ti rà rí.
3: Nǹkan kan wà téèyàn lè rà téèyàn ó pọ́n mọ́ san díẹ̀ díẹ̀. O lè ra ilé kó ló máa san díẹ̀ díẹ̀.
0: Èyàn lè ra ilé kó máa sanwó díẹ̀ díẹ̀. Ẹ ṣọ́. Bóyá ibi táyìn rímọ nìyẹn o.
3: Abẹ́ mi ṣe bírí mi yẹn.
0: Ṣé èyàn lè ra ilẹ̀ kó máa san díẹ̀ díẹ̀? Ilẹ̀ san díẹ̀ díẹ̀ ò sí ni.
3: Ilé ni mo san.
0: Èmi tó ń bè lọ́wọ́ yín pé ilẹ̀ ń kọ́.
3: Tó bá rí bíjọ́ ti rà díẹ̀.
0: Ilẹ̀ san díẹ̀ díẹ̀ wà ó wà ó wà wọ́n máa ń polówó rédíò
3: gan. Ilé tó ti parí kó wa ló fẹ́ ra ọmọ san díẹ̀ díẹ̀.
0: Ó ti yé mi ó yé mi. San díẹ̀ díẹ̀ ṣé ẹ gbọ́n pẹ̀lú ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ kí ló fa san díẹ̀ díẹ̀ gan? Hello, ta ló tún ọ̀lọ́pàá bí? Hello, hello, Eba, Eja, ó bá já títí. Béèyàn gbọ́ àwọn ọlọ́kadà yẹn ni lọ bí léèrè. Ẹ̀rọ bè lọ́wọ́ àwọn márúwá yẹn.
1: Òun gbẹ́bọ́ lọ́dún jọ òru torí ìwà. Bí ká tún sọ̀rọ̀ gẹ́gẹ́ bí iye kí wọ́n ṣe ra
0: wọn. San díẹ̀ díẹ̀. Hello, ẹ kúrọ̀ lẹ̀.
2: Bọ̀dà Rẹ́mi.
0: Yéésà. Yéésà.
2: Igbo ni sẹ́mi yín.
0: Àlàbà lójú olómi rèé.
2: Bẹ́ẹ̀ni Bọ̀dà ń kọ́.
0: Yín ni gbọ́kú ẹ, àlàáfíà ló wà.
2: Bẹ́ẹ̀ni Rébọ́ lórí bẹ́ẹ̀dì orúkọ mi ni Àlàbà látọlómi Akẹ́dẹ̀mí.
0: Ojú wo lẹ́yìn fi wò san díẹ̀ díẹ̀.
2: Bẹ́ẹ̀ rí ìtẹ̀yàn lè rà. Jẹ́ pé kò lè san díẹ̀ díẹ̀ pé wọn ò kí ọ wá fún rẹ ló lọ. Bẹ́ẹ̀ni àwọn kinní inú ògo.
0: Kinní inú ògo yẹn.
2: Wọn ò kí ọ wá.
0: Ìwọ ló lọ.
2: Ìwọ ló lọ.
0: Ìyẹn ò ṣe.
2: Ìwọ ló lọ. Ìyẹn ò gbà sòkòtò díẹ̀. inyo se san die die se wa ri emi lo kada emi mo ruwa emi mo to ni ai me ti egba ri daada
0: iro ni
2: die wa lo abe mo gbo ni san die die wa lori nkan to ba dinu awe gan opo elo mi gan ma polowo ti san die die
0: se yan le ran eran odun leya san die die
2: ale de awon e ma pa won kan ma deposit owo die so ti e ama kan le ri dodo eh le san die die o wo pe o wa o iwo lo lo
0: ibi ti wa ti atakoko jo ma nlo yen te jo ma segun yen e ku wo yin dani lo be ni o je ngbo ori wo lo tun wa me je ngbo tun gba yen je ngbo ro da tun gba yen mi ife ko tutun rara se he
4: eye mi tun le pada da yeye
0: san die die instrument but you like balance as radio station ni san die die o lai lai okay. Jengbe okan si dakun jengbe okan si na. Hello. Jengbe ka to polowo oja. Hello. E kuro le. Eh, e ti wole. E ja polowo oja anbo, anbo, anbo.
5: Lajilu FM 96.7.
6: Emi omo yin na ni o, Jalija ni. Mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si. Oya espeli celery.
5: S E L E R R I E. Salary.
6: Ah, boda mi. Espeso espeli na di salary. Oya, lokun igbiyanju. Espeli turmeric.
7: T U R M E R I C. Turmeric.
6: E kare. Pali ohun isebe Maggi chicken flavor kan fun yin.
8: Ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa, celery ati atale pupa. Oluyipada ayo
9: ni West Midlands Open University amuki ekon wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo ekon re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bo lo sese pari ile iwe girama direct entry abi o fe ipada HNDC degree university o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labi Okuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afojusun nipa eto eko
10: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half at a time.
11: You won't believe what happened yesterday.
10: Seriously. And good morning to you too.
11: Sorry, I forgot. Tea before tea.
10: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
12: I'm in love, oh.
13: Hey, what's in your fellow? Sonia tomato sachets. Oh, Sonia. My fellow Sonia tomato sachets gone. Oh, red, oh, okay. Oh, don't. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. Onje mi adusi. Sonia tomato mix. Inje ki onje.

0: Bami Abdul Kabir Jalaruru Alpha Jalafi Alewa Yin ni gbo ku wo baba yin
1: Eyin le ran Olorun leti o
0: Hello e kuro le
2: Sina Adere mi
0: Oh Bami Abale Azizi
2: Sari Baba to so so yi mo like e
0: Okay
2: so si ku nikan ni mi pa lawin
0: Aso isi ku nikan
2: wa ma pa ku si lawin
0: Satu le gba po si lawin ni so die die
2: Ah,
0: Morogo. So America, omi tan fi America e kan win. So die die. Okay, tan ba wale won loju 2 weeks lo lo to.
2: Ta no mo se pese ti an je le ni America bi o wa.
0: Okay. Oni won se pe tan ba wa Nigeria.
2: Sai ka ti mero we lomi.
0: O
2: to me fa si meje.
0: Mo rire.
2: Mo ti je be. Won le ba yin bi 5000, 10000, 6000 so ri ke ka de ko kan.
0: Won
2: ani ke mo na lo. Wa ni ke ma da $20 pada no ri e lo susu.
0: Lo susu.
2: Won mo wo ile ye le yoko.
0: Okay, okay. Yes, sir.
3: You're not going to be able to do it.
0: Mr. Toaster, Bami gan. Alujoye Bami gidi gan. Hello, kuro le Sunday die. Se ti rari. Ki leyan le ran Sunday die. Hello yi. Hello, e kuro le. Hello, e ti wole o. Hello.
4: O ko le o, ya joke ni lata bode o.
0: Ya joke, se yin na wa nu film Sunday die ni.
4: Ah, ki leyan le gba la rin. Sunday die kan to je yan mi kan le jo ni
0: yen. E wa gba mi to de Olorun.
4: Se owo gale ya bi ni kan le to ya pa.
0: Ka bi ese ledu mari.
4: Die ni so ba ti sa phone gbese wa mo so
0: die. San die die le yan fi ni kan le to ya pa. Mo ti yo ya mi. But DJ Spider. Emi o agree pelu yin pe ko si nkan to se san gbogbo nkan da ma ran die die ransom possible. Le san ransom die die. Ala ma ja rogo ransom.
5: Wa ti ma.
0: Ala ma ja bo so bandit. Sa ele gba. Sa won yen le gba san die. Ele e kuro le jare.
6: Hello.
0: Hello sir.
6: Alagba ta wo lo npe lati ilu Abeokuta.
0: Yo da fun yin baba mi jare.
6: Ah, inu yin o ni lu gba kan baje
0: lai. Abi o.
6: Sari, mo kan ronu democracy wa ni pe ah je ba ti ma ma ba lo re ta kan ma paro le sugbon gbogbo eto yin ti mo n gbo
0: bi mo se de bayi be mi se de bayi ronu ye kan lo ni
6: o gbogbo e pare lokan mi o wave for o lokan
0: mi ye da fun yin ba mi
6: ni ku do go do go
0: ami o
6: iku to wa yara oni yara
0: ba yi ba ami ami ba mi
6: ori ti ma ri gbo kinu mi o dun ki pa ma ma lo ke mo
0: oye bi
6: Eje ba ri kini kan ton kin ra lawin mo Olorun oni je ke Olorun oni je ko ji yin gbe tabe bi tabo mo
0: ami o
6: won ni gba so de je lowo yi o awon ara bi won daju to je lo
0: cash la won ma gba lodidi
6: cash ni ìlànà tó ṣẹlẹ̀ nìbàdàn àwọn tó gbé káàsì wá ọtí yanjú ara wọn àwọn tó kù wọn sì ń bẹ̀jọba
0: ni
6: wọn
0: ti yé mi
6: ìjọba gbà wá
0: jọ ìlànà ọ̀nà ìjọba jí agbẹ
6: ọ̀jọba lélẹ̀.
0: Oh my God!
6: Oh my God!
0: Emi o ni ronu temi o eroro democracy eja abo tin babo lataro eja fi yen se gbe kan lapa bi entertainment program lele eja jo entertain ara wa ka jo mu na ara wa dun emi ti so fun yin tenu ko ti gberaga ko tete bo liko o ba ti wa lori afefe lori entertainment yala solo ni tabi emi ati keji
1: mi mi odidi o
0: se ri ta e ba ti gbe yin yin ta ta fi pari eto te rerin rara
1: odidi ore
0: a je pe isoro yin koja agbara wa niyan o o beta ke gbori oke lo abodo awon alafa
1: baba mi
0: se fun mi odidi o yo ta wa loju ope yi na o
1: mo mo pe mi wa
0: mo mo pe wa
1: lo se fun mi odidi o
0: this is Tayo King
1: awon kan leti
0: mr toaster himself hello e kuro le Sunday dia se yin na wa m lori se wa nu film ni en iya mi
4: gbogbo aye ni
0: ah iro ni o iro ni o
4: gbogbo aye gbogbo
0: iro ni
4: o kari aye nu koda ni memi duo
0: eh iya mi e ma so pe gbogbo aye oloselu oloselu o le ra dan Sunday dia
4: o so ni awon ni ja awon na ma farara ko si a ma kan so be
0: Yala re do
4: ko. Awon mo ni bi won bara ko. Yala re do na yan ra jare
0: bayi. Yo ba yo da fe ya mi. Yo da fi ya mi yo da.
4: Eh, big presenter.
0: Present ma.
4: A jo sori Olo je ki sare lo opportunity kan ni pen die.
0: Oyelu, oyelu, oyelu.
4: Nkan kan fi wa leyin leyin drama wa ja kun sori Olorun.
0: Awon
4: agbofinro yi won da mu wa po o.
0: Lona wo ki lo sele?
4: Ona me, ona me, ona me fa ni awon tin wa. Kò sí ní gbọ́ndọ́n bẹ́ẹ̀ náírà náà àwọn mọ́tò tún 200 ni tá a bá ní dáhùn àwọn ọlọ́kadà yìí wọ́n kò ní gbé wa nínú òjòjú ọmọ pa wá ni wọ́n mọ sáfọ́ náà pa ni. Ẹ wá bẹ̀rẹ̀ kẹsẹ̀ wá járọ̀ mi lọ́dọ̀ àwọn ọlọ́kadà yìí dáma ọ̀nà mẹ́fà ni wọ́n wà.
0: Kódà
4: ìsọ̀rí mẹ́fà ni ìsọ̀rí mẹ́fà ni wọ́n lójúmọ́.
0: Lọ́nà ẹ̀yin girama wọn dẹ̀ dúró sójú ọ̀nà.
4: Bẹ́ẹ̀ni mo sọ yálà rẹ ló ní ọlọ́dẹ adébáyọ
0: yálà rẹ lẹ pẹ̀tù. Abala kí ló ṣẹlẹ̀ ni màá ti nà yẹ sá lórí yẹn. Abala kan lórí ètò yìí ni pé kí ló ń ṣẹlẹ̀ kí ló fa ìlà ìlò kí ló fẹ́ fa ìjà kí ló fẹ́ fa ìṣù. Abala kan lórí ètò yìí ni màá nà yẹ sá lórí ẹ̀ dáadáa. Ó bá ti di bí aago márùn-ún kọjá díẹ̀ ẹ máa láǹfààní àti fẹ́ gba ìpè lábala yẹn tí n bá lè rí ara ẹ̀yìn girama kan tàbí ọlọ́kadà tó ná ẹ̀yìn girama tó má lè pè mí wọlé gan-an-gan bóyá kán pè sórí fóònù nọmba mi láti fi ìdí ọ̀rọ̀ yìí láti ṣẹ̀rí ọ̀rọ̀ yìí ká láti fi lè fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn ìyẹn ẹ màá mọ bí mo ṣe máa ké sí àwọn tọ́rọ̀ kan.

0: ṣùgbọ́n tá a parí yẹn tí mo wá láǹfààní àti mú fóònù.
1: Ṣé o wá ti lọ gbà mí?
0: Máa ṣàfara ìbalẹ̀ ǹbẹ́ ọ̀yà ni ẹ́. Ṣùgbọ́n tí mo lọ mú fóònù yẹn ṣó ti yẹn sìn. Mo wá rí mẹ́sẹ̀gì Anthony Bodunrin. Wọ́n ní kí n bá wọn yọ̀ǹde ẹgbẹ̀rún mẹ́wàá fún ẹyán yán pátápátá láì gba change.
1: Ṣé o mọ̀ wí pé lẹ́yìn ìbọ̀dà rẹ́mi olórí ẹbí wa tún nù kò ní bàjẹ́ fún wọn. Ó mọ̀ tẹ̀síwájú.

0: àwọn èèyàn ń gbẹ́nu sí wọ́n jẹ́ o wọ́n sorí re wọ́n fi káàṣì ẹ̀ wọ́n fi ń gbọ́ bùkátà o mọ́ tọ́ mọ́ gọ̀ọ́rẹ́ ọmọ ìyá mi o.
1: gbogbo àlùkà tó ta gbọ́jà lápọ̀lọ́ ìwà mọ́tọ́mọ́ tó kárí ẹ̀
0: káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ ẹ̀ta lógúnlógún ẹ̀ta lọ́gbọ̀nlọ́gbọ̀n bẹ́ẹ̀ bá ṣe láǹfààní àti ta sí mo lẹ ṣe máa jẹ sí kálẹ̀mi lẹ́yìn ni ẹ̀ máa

0: kí lẹ́yìn ò lè gbà ń san díẹ̀díẹ̀ mọ́ ẹran ọdún léyà ò ṣe é gbà ní san díẹ̀díẹ̀
1: ó ti yé mi àwọn tán ní pé kò sí nǹkan tí èèyàn lè gbà láwìn ìṣọ́ tí ń gbọ́ báyìí ó sí nǹkan téèyàn lè gbà láwìn ìkẹ̀ àwọn nǹkan téèyàn lè gbà láwìn wá ó jẹ́ pé ẹ kò wo iná ní báyìí ni bẹ́ẹ̀ wá sí iléeṣẹ́ rédíò tẹ́fẹ́ ṣe advert àbí ṣé ẹ lè pẹ́ big man presenter lmc gẹ́lẹ́ mà sanwó fún mi díẹ̀díẹ̀ ìrọ̀lẹ́ wàlẹ́ ẹ̀ló jàre ẹ̀kúrọ̀lẹ́ ẹ̀kúrọ̀lẹ́
2: ẹ̀ló
1: àtàkọ́kọ́kọ́
2: yìí bígí bígí
1: brọ́dà mi
2: ọmọbìnrin sí mi èmi àti bàbá ògo là ń sọ̀rọ̀ lọ́wọ́ ni
1: bàbá ògo láti sọ́mọ ènìyàn
2: bẹ́ẹ̀ni
1: bàbá wa dáadáa ni
2: nọ́mbà yàdá sọ́lá kò ní sẹ́ńdẹ̀ sí wọn kọ́ mọ́ wọ̀rí
1: ok now
2: so ìwà mọ̀ pé ẹ ti gbé kọ̀ mi big man
1: sá
2: kò mà ní bàjẹ́
1: àmì
2: ṣe rí etí bọ̀dá ń bà ní sọ lẹ́ẹ̀kan yẹn nípa ọ̀rọ̀ bàbá rájí bàbá ti ní òun tẹ́tẹ̀ wà láì wà mọ́.

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Ọ̀pẹ̀sẹ̀ check your file. Ìwọ náà sí fáìlì ayé rẹ wò. Gbogbo tó kọ sínú fáìlì ayé rẹ. O fẹ́ kọ́lé, o wà ń bẹ̀. O fẹ́ ra mọ́tò, o fẹ́ nílé iṣẹ́ ńláńlá, o fẹ́ la Amẹ́ríkà, o fẹ́ lògùn àgbáyé. Ó dáa bẹ́ẹ̀. Ṣùgbọ́n a rí ìgbàlájà amórídélé nínú fáìlì ayé rẹ. Ìdí àrè o. Tí ẹ fajọ jẹ́ kí Aladé Abẹ́ragbà World Outreach ti Christ Lab Evangelical World Outreach Ministry ṣe ń pe gbogbo ènìyàn sí ìpàdé olóṣù mẹ́ta mẹ́ta. Ọ̀pẹ̀sẹ̀ check your file. CYF tó sùn yìí máa wáyé ní Saturday 30 June 2026 nínú ìjọ Christ Lab Headquarter. Pàrà nu ewé ẹ̀yìn airport Alákẹ́ Ìbàdàn. Bẹ̀rẹ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá. Bàbá olórin àgbáyé ni. Ó kí òbí mi tó bí mi sáyé. Prophète and Evangelist Gio Aworinde tí wọ́n ń já Olúwa Rinde báyìí. Àwọn ni wọ́n ń bọ̀ tọ́ra fún adágún iná ọ̀run àpáàdì ni wọ́n ń bọ̀ wá ṣe ìdánilákọ̀ọ́lé lórí. Adágún iná ibi oró, adágún iná ibi ìyà, adágún iná àwọn tó jayé gbàgbé ọ̀run. Àwọn lúwà fún àwọn wo ni ìfihàn pé wọn ò dọ́run tí wọ́n sì làmì laka láyé. Ẹ wá gbórúkọ wọn kó lè tún ẹrù rẹ dì ní àárọ̀ June 13 láti Yapo Junction tàbí agbó rẹ méjì tàbí oríta jẹgẹdẹ tàbí àríyọ tàbí ìtamẹ́rin tí ó yà. Ẹ sọ fún àwọn ọlọ́kadà pé ọ̀rọ̀ ni ìwé lẹ̀ ń lọ. A ti rí pàtàkì àjúwe ń bẹ̀. Evangelist Jake Alade Abiragba lólùgbàlejò. Mọ́ bọ ìwáyé rẹ kò yẹ kọ́ parí ẹ̀ sínú adágún iná.
9: La la la la gelu FM jagaba gbogbo rétíò.

ọmọjọ dadi o ṣe gan mo appreciate e ẹ kaabo pada lori eto miliki special abala to gbẹyin lori eto re Bigma presenter náà lẹ ṣe ń gbọ́ lórí ètò Miliki Special. Lágẹ̀lú lẹ ti ń gbọ́. 96.7 FM. Ilé funfun Bálọ́fẹ́lẹ́lẹ̀ nílé Ìbàdàn. Engineer ẹ ṣe o. Ayé ti yín náà tutù. O ti bẹ́ tàbí yẹn. Ẹ ní gbóná nu studio lágbára lọ. Ẹ wo bí? Ọmọ jọdáde ń pè mí sàkíyèsí kan and mo appreciate it but n tó ń sọ yẹn mo ti ṣí ọ̀rẹ́dì mo ti bèrè time tí wọ́n ní àwọn nǹkan yìí ṣẹlẹ̀ ní agbègbè àpáta kó má lọ jẹ́ wípé bóyá àwọn ọlọ́kadà yẹn wọ́n ti lu òfin tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ṣe ṣe gbàgbé pé àwọn ọlọ́pàá láǹfààní àti ṣiṣẹ́ daago mẹ́wàá àbọ̀ ọlọ́kadà tó bá rìn lójú òpópónà kankan nípínlẹ̀ ọ̀yọ́ wá ń bí ní ẹ̀yìn aago mẹ́wàá àbọ̀ níbi ètò lẹ́wùn wọ́n bá gbé ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ́ o àti pé ṣàwò náà lèèyàn ṣe látàárọ̀ látàgo márùn-ún àbọ̀ látàgo mẹ́fà dájí dago mẹ́wàá àbọ̀ ilé náà ti tó lọ náà ṣùgbọ́n kẹ̀sì tá à ń sọ̀rọ̀ yìí bí aago mẹ́jọ mẹ́sàn-án pé ṣó wá dáa ká máa fi pọ̀ lu pè fúnra wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ wòye táwọn ọlọ́kadà ń ra pẹtró ẹ wòye pítà lítà epo pẹtró kan mi ìwà mọ̀ bóyá mi nìkan ló dẹ̀ wá ń ṣẹlẹ̀ sí o bẹ́ẹ̀ bá tún wá re epo yẹn relé yìí ẹ ní tí ìjáde kúrò nílé epo tí ó fi tanná

ṣé ká ti lè tẹ ká pé ká kò gbé o abimola jáde lè tẹ ká mú jágún mi nìyẹn ẹ jẹ́ máa fi àkókò yìí kí ọmọ mi alálùbárí ká pàdé mi dáadáa ọmọ tán sọ lọ́wọ́ tán sọ tán ní gbòòrò ayé lọ́wọ́ yìí ògbóǹtarì igi òǹkọrin ẹ̀mí ìyanuoluwa praise global energy global energy mo kí ẹ o kú oríire ti ọkọ̀ ajá balẹ̀ tuntun ẹṣin tuntun ìyanuoluwa praise agbára ọlọ́run kò ní forí ṣọ́gi àti delete yẹn àti mú nọ́mbà àti yí koto mi báyìí àti yí koto mi báyìí o torí yẹn ò gbé kódà ẹ̀ẹ̀mejì ní àǹfààní wà eléyìí tí a tún yí nsìn 081 ló ṣe bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ ó dẹ̀ parí pẹ̀lú 5158 a bar kọ́lọ́n jẹ́ kélé náà má jẹ́ kó tí lọ ṣáàjì fóònù ọlọ́run jẹ́ kélé náà tún gbé o ọlọ́run jẹ́ kó tún gbé o ọlọ́run jẹ́ kélé náà gbé o ọlọ́run jẹ́ kélé gbé o orí wa ò ní kọrí orí mi má takò mí o.

0: àwọn ilé ti wait fun time one ti kọ wọn kan gbe loku ah biko yi arakunrin alabirin biko yi oluwa
1: omo nigeria la papo won dijo wa
2: eyo le se o
0: ma ti ta cash e e ma dun di phone yen ma mu phone yin dani now olori re yi igbeko yi now wasore ma dowo gbo kabisi ledumare baba pari eto a ma pe number yen pada awon ri miss call ta lo nsoro igi ope o at last
3: hello
0: ele kuro le o
3: e pare
0: sa sala fi ale wa
3: adu pesa
0: se ko si bele gbe phone si to de ring ring ring lati kan te gbe call yin ki lo sele gogo
3: o mo sa mi mo po ni
0: iya ki loruko yin adubo le n gbe ma
3: challenge
0: le n gbe challenge na de sun abi
3: bẹ́ẹ̀ ni sa
0: ki loruko todo yin yen na
3: Oluwa to
0: sin o the Jesus where I know is enough e ma ta ka sele kokan
3: be ni sa
0: gba o le tin ta
3: odu ina ni mo se bere na ni
0: se ta le ni abi ta lana
3: ano na pa na ni sa
0: ano ni okay e ti ma je gan e ti jeri Oda bi mo se npe yin mo npe yin lori lagilu for now mo wa lori eto miliki special ni lagilu fm mo fe ki yin ku orire eyin leni na ti e je 50,000 ba se sorry
3: ah
0: mo
3: se o
0: e se fa oluwaṣun awon customer ke ma pe yin e je ki fo yin wa ni to si odo yin o e ti je 50k
3: okay
0: congratulations yẹn ti lọ bẹ ṣe ká kó lóyún ti tán nìyà mi 50k yẹn náà ló wá 50k ẹyọ kan tó wádìí náà nìyẹn ilé ti yá commissioner fún àwọn ọlọ́pàá commissioner of police ẹ̀dákun bá a pe àwọn officer abẹ́ yín ẹ̀dákun tó rọlọ́n hello brother mi ẹ ṣe gan brother
4: ṣe rí orílẹ̀-èdè yìí tí ó bá dá o dọwọ àwọn agbófinró wa bẹẹ ni bí òótọ ọrọ ni tẹ ẹ rí nínú garaajì náà tẹ ẹ bá déwájú ilé gásàgù tẹ bá ń bọ láti ọ̀nà akẹ́lẹ̀mí báyìí àwọn ọlọ́pàá kan bẹ́ẹ̀ mẹ́rin ló jẹ́ pé wọ́n wọ́n èyí wọ yúnífọ́ọ̀mù tiwọn
0: wọ́n
4: tó máa ti lọ rìsúmù ní sí ọ́fíìsì báyìí náà ti sáìn báyìí mọ́ ọ́fíìsì náà máa wọ̀ wá sí ibi bọ́ọ̀sọ̀p tó máa gbó ńbẹ̀ tí wọ́n àwọn ọ̀gá wọn mọ̀ ṣé tó bá dé ọ̀gá wọn bá dán ọ́fíìsì tí ò bá wọn lọ́fíìsì wọn ní sọpí iṣẹ́ lọ fún wọn
0: ẹ mọ tó ṣẹlẹ̀ gbogbo àwọn ẹṣẹ́ ọmọ jù dáde ẹṣẹ́ gan àwọn tó pè wá yẹn ní ti àpáta àti ẹ̀yìn girama yẹn ẹ tó bá wa ṣàkíyèsí àwọn ojú ọ̀nà yẹn láàrin èní sí ọjọ́ monday ṣe mọ̀ pé àti fọ́n lérí ẹ̀ báyìí mo dẹ̀ mọ̀ pé àwọn náà ń gbọ́ rédíò àwọn náà dẹ̀ máa gbogbo wà á pa ọ́fíṣà elijah ti ìdí aró yẹn mo nígbàgbọ́ pé àwọn tó mọ̀ wọ́n àti pé àwọn tó súnmọ́ wọn àtàwọn gangan wọn ń gbọ́ rédíò everywhere nothing gbọ́ wa ẹ jẹ́ ká wọn tí ó ṣẹlẹ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ dákun torí ọlọ́run a ti pè yín a ti ké sí yín báyìí ẹ̀yin náà jọ̀wọ́ ẹ pé àrò àti ọ̀dọ̀fọ̀ inú yẹn jọ̀ọ́ tó bá ń pèrè lábì fúnra ẹ̀rẹ̀ àyàn máa ń pàfin ẹ̀ mọ́ ni o ẹ jẹ́ àṣe tó tọ́ àti ohun tó yẹ ẹ jẹ́ àṣe dáadáa lórí àkẹ́tì tá a wà ìkábàlẹ̀ sẹ́sàn dáadáa o ohun tí a bá ṣe la ó gbà o ẹ jẹ́ kẹ́mi máa lọ fún tìrọ̀lẹ́ ní káláǹfàdà ti pàdé lórí ètò ìlọ́jọ́ mẹ́jọ pẹ̀lú èmi àti olùkùnmi lágbára ọlọ́run ilé ò ní lé wa bẹ́ẹ̀ ọ̀nà nínà wa o àti èmi àtẹ̀yìn àjíjọ ọ̀run gbósọ̀nà bí òṣèbí ọmọ àjọ máa bẹ́ o ọ̀bẹ báyìí ló ń bẹṣu abimbola sadiq lájọ parí ẹ̀ èèyàn mi dj spider lájọ bẹ̀rẹ̀ ẹ̀ olúwarẹ̀ mi lẹ́kun adésínà big man presenter lórúkọ mi bami olúwagbẹ̀ngà ọláyíwọlá ó yàtọ̀ lọ́lọ́ọ̀tú ètò yìí bàbá tó di ọláwọ lọ́lọ́ọ̀tú àgbà a pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹ̀ lẹ́mẹ̀ẹ́ kú kalẹ̀ àti èmi àtẹ̀yìn a ò rán àánú gbà orílẹ̀-èdè yìí yóò gba ìtura lágbára ọlọ́run thanks so much and god bless you odijọ́ mẹ́jọ.

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sẹ̀. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa.

ẹ wá ń ṣe ládùúà pé gbogbo ẹni bá wá síbi àjọ̀dún tọdún ní gbogbo ẹni bá wá síbi ìdúpẹ́ ti ọdún ní àdúrà wọn ti gbà àánú ọlọ́run ọba kò ní tán lọ́ọ̀dẹ wọn léyìí tó kùn ún ọdún yìí àlàáfíà ìdùnnú wọn á fi lò já lágbára ọlọ́run ọba. Àmì

0: ti kaluku won nsise fun apere edo ta mo silver o ma sise lati ago mokanla di ago meta oru nje pa awon nkan to inu agbara wa na ma nsega won sega sinu ara wa won sinu girl ta ma ya iga ti won si ana ma pacifists apart from pieces to jade ni inu muso eyan igba ta wa ko ti a osun a ri wi pe detoxification to ye ki awon organs to se to ye ki won se ninu agbara wa won ni ni ori ofe
1: lati se tori asun
0: tori a osun
1: a nte phone
0: a nte phone a se prayer all the time ajura kukuda emi ma so kini kan wi pe ti n ba sare eni ibi to ba sare mi ni bi olohun o fi na ju ati irandiran re ni
1: iyan di dandan
0: ti eyin o ba ti sare omo ni keji ni bi ijo ati n gbadura ota ota melo gan lo ti ku mo fe de aye mo fe do loro mo fe do lola ni ma so yi pe n tolo ma so pe da oda o ni e da oda e je ka kesi kini kan won gbe aworan organ kido ko president si America yi o pe 100 years baba yi o yanu kale ba o le pade mo alagbara aye ti ma so pa lagbara aye awon alagbara le president si America re ni si bayi o ti da bi e fo tete elomi alo fe pe 150 years ki lo nbenu ayo nkan to fe ju sibe emi ni mo fe lowo ju kin lowo ju ta runa lo bo ba ni je le je dida je kan tan joko kan
1: lai
0: e je ka kesa wa medical personnel instance kan sele to je bi pe this medical man doctor o wa lenu se o pe yawe I pe o ma lo gba awon mo la go merin ni school o ti bi kuro bi se o n lo si school omo won pe fun emergency o pada so hospital o de wa nbe titi dago mokan lale ko tun mo lo another emergency won tun gbe won de eh believe pe man yi koko ni bi office re titi di ojo keta to ma kuro ko sorun o ko si joko o n lo latodo patient kan case tun sele won tun yanju e kaakiri jiji to ma ji hospital lo gangan bara re ni ojo kerin to ti di hospital to yaju o jaye pe on gangan je medical doctor na won colleague fi sare si oro oju ni kise nkan ti a n se aroba itanko so ateyin atemi e je ka pe ara wa si ironu ile aye la bowo ile aye la base eyin ya loja to je pe ko sojo jimo ko sojo sunday a sare owo ina ni o da keyan sise sugbon ta ba sise ta ba ru alaafia wa a wa ma so pe ese to n se bayi eyin to n se bayi hypertension yi kini yi owo aye ni ki so owo aye aye gan te n da ko gan gangan kan so gangan kan sa aye gangan
1: kan sa aye
0: aye te ro ko n se yin yen nkan so gan o n go ori ti yin ro tori pe yin gangan telele le le yin ro aye gan sa aye
1: toju are
0: so ni ta ma so ko pe e je ka ni ironu pe wa da ka ni asuko ta ma funra wa ni
1: isinmi
0: too much stress has killed many people mo mo iranse ibirin kan to je pe olùdásílẹ̀ ijọ ni won ni church yen ori pulpit ni ayen ku si nigba to ku won na jenu ijo lo pa yara si sa jenu ijo eyan ti o sun te je osinmi to mi ara osinmi to po lo osetu hypertension wole te wa la jenu ijo ni biribiri ko lo ma gba wa jesu ti gba we fun wa e je ka ni iwa mimo bi bibeli se fi ko wa yi pe iwa mimo ifi omo ni keji wa ni o je ki nta ba wa ko mo te wa lowo ko si nta mo wa saye ko si nta mo lo si orun mama risbita ina lo ki wa risbita sare wole bitas mama ni laye wa yamran no ni mo so fun wa bi pe ta ba n bara wa soro nipa kila nta nipa kila nse ti a ba bara wa so nkan ti o le fun awon eniyan ni ore ofe ati gun lemi ati ni alaafia to peye olorun to dan wa nise o le bi wa lere ipe o de moru nkan yi ikan isele semi na je to je pe mo mo ni last week to je pe ah mo ri pe mo wa stress up lati bi ogbomoso ogbomoso re ojo ona yen ti dipa
1: mhm
0: enu gbo aba se njade sibi kan la ma obirin de ni mi won wa mi mi mo drive ara mi so from there osogbo osogbo oyo ibadan again laarin ose kan ma travel almost 4 days 5 days mo ti wa ri ni sigba yi pe ko nse nkan ti o rorun lati ma stress ara eyan e je pa ti ni pe agbaba tin kan wa ta tin po ma dota odun ogota odun e je ka kesi ba se ma lo ara wa olorun lo ma so wa dolowo lo ma so wa doloro lo ma fa lemi gigun ati alafia je ka ona mura ka se nto olorun fun wa yen alafia to fun wa yen ka support e lati je ki a wa ni alafia ti o peye
1: ka fi owo kun ito olorun ti se fun wa
0: risbita wa o wa na won le taja wa kaakiri risbita to nkanu to nkodoti kuro ninu apo eluku bo se ko awon iga ti o da jade ninu ara bi gaba se n jade mo so fun pe gbogbo asan to so madam lati nu galo ti wa wo wa ni high blood pressure oni diabetes ni oni prostate ni ohun ojo olorun fun omo ni o wa di pe ati seyote ti wa n di wahala eje ka lora risbita wa eje kara sare wole bitas wa mo so pe ogun to n jade ni ilese nu laye wa o le logun o le ni ogbon fun anu olorun fun ogun olorun ni mo wa wa fun wa ni ilu ibadan ni ola awon ta ba fe se ayewo o wa fun wa ni bi ni aro
1: e ma towo ko won
0: ye finally mi fe yan to po o mi fe yan ju just 10
1: yan mewa pere
0: yan mewa pere to a tin koja 10 ejo e ma wure ti pe olorun je kin le se mewa yen tori inu omo ipegun te sare kaakiri te de wi pe owo aye ni yen olorun mo ntu asile pelu ero ba ni ero ayewo wa a ri 5000 pere la fi se edun kan to nse yin kisi lona bayo olorun lo ni ko ri be eje ka lo ra sare wole wa eje ka lo si kulera ni usage eje ka lo si crown pharmacy ni challenge eje ka lo si scat camp ni block e shop 7 lati ra awon product wa eje ka lo si ina suru lai ni agbeni ologede ni agbeni ni ilu ibadan kan na o le ise ti wa a wa ni leketa si polaris bank ni ona oye jiji ka to de mona tan to e ni de mona tan o pe ba ti ma wo owu kran lokan ba e ti ma ri le ise wa ni apa otun yin ileketa si polaris bank te ba ti ko ni bi so philips academy ni ona mona tan ibe ni office wa wa mo ma so fun abi pe ti o ba so pe mo je bayi mo je bayi pe t'olorun ba nri o je ke eniyan na je ko ma ri o mo fe ka gbo eri kekere kan latenu arabirin wa yi
2: ikalara awon customer wa ni sister yi adupe lowo olorun fun re ti olorun se ninu aye won e je baba so gba te ma wa sibi kini kan to se te fe wa sibi ko so nkan to se le ju pe ko notice pe ẹsẹ ma n ro mi ibara ti ma n dun mi gan so wọn dẹ gbé mi káàkiri tí mo kàn gbọ advertise wọn lórí rédíò nígbà yẹn ní parrot mo kàn mú nọmba wọn so bó ṣe di àárọ ọjọ kejì báyìí mo trace wọn wá mo dẹ get wọn mo dẹ bá wọn nọmba wọn ṣiṣẹ lọfíìsì so wọn dẹ attend sí mi dáadáa wọn ti ẹjọ ọmọlúàbí ní ọfíìsì wọn so orí fóònù mo pe wọn wọn dẹ jẹ mi so wọn dẹ explain dey come fún mi láwọn oògùn báyìí oògùn báyìí oògùn báyìí so ohun tó kọ ìyàgbé lẹnu pé mo délé lálẹjọ yẹn mo dẹ lògùn yẹn àárọ ọjọ kejì tí máa jí báyìí mo kàn gbé ẹsẹ yẹn lélẹ so mo kàn gbé ṣé irọ ni àbó tọ mo rìn káàkiri gbogbo inú compound tí mo ń gbé.
3: láti bí ọdún kan tí a ṣe fà ìyàwó.
2: mo rìn káàkiri inú mi dùn so àti gbà yẹn mi ì rí wọn sójú rí tí o máa ṣe léèlì ni mo ṣàbójú kàn mo kàn máa ló fún wa dẹ
0: ní ìwọ dára
2: ṣùgbọ́n náà kàn mò ń ga má mi wá sí bíbá ẹ̀ léèlì ṣé o lórí ọ̀fẹ́ tí mo ṣe rí wọn léèlì tí mo máa ẹ̀sìn ara mi fún wọn pé mo ti wá bíbá ẹ̀ mo ti wá ṣe tó wá jẹ́ nǹkan tó yà wọn náà lẹ.
3: ó yà mí lẹ́nu o torí olè ọ̀fẹ́ ọlọ́run nílé gbogbo tó ti fẹ́ pẹ̀lú pé
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ta ni o le sọ wípé o le ṣeéṣe fúnra arábìnrin yìí mọ́ somebody like a 31-33 years ni age obirin ti o soro ji
4: ikani 31-33
0: ko ma fi aya wo
4: ti ma ro eyan ki ese ma ti ro eyan debi pe eni yan o ni le rin mo
0: beni
4: ibadi ati ese to ma ro awon eyan yi nje ki lo ma nfa
0: Shame, we must say according to the way of analysis in acupuncture, our kidney no one be who made it one be bad one kidney point one ye. When there's a yin and yang imbalance,
4: okay,
0: there will be pains, and that kidney will not control wa lati. Idodo wa around there ni badi ye titi there telese wa gbogbo to ba nse wa lati bi ibadi yen rand dodo wa de atelese o lowo kidirin wa ninu
4: ki
0: according to the way of acupuncture diagnostic so to ba ti ri benye ma so pe we are what we eat nka ba je lo ma so bi aye wa se ma ri la se gbodo ni raise bitter sinu le kaluku wa ase gbodo ni sare wole bitters sinu le kaluku wa
4: okay
0: la se ni lati jade yoju si wa e je ka se ayewo e wo ni yin si ojudu odun kan omo to pupa beautiful lady
4: o sin mole
0: ti fi aya won lele ojudu odun kan o lo nfese tele njo keji po ya ohun lenu nje yin te ngbogan se ko ye yin gan lenu tori o ya emi lenu
4: idoti kunu gbogbo ara
0: beni
4: to wa fe ti kidney ke wa de wa wo nkan ta wa nje ni si to je chemical kidney o ni fe si
0: awon
4: chemical ton
0: bitun but to yo ma ju ko ni fe si aje ju sugar ko ni fe si nkan lororo awon kan ni flour ko ye ka ma je ko poju ninu nje wa
4: won tun mo si
0: alera to tun ni erika bi meji tana fe pe wole si ile ise wa ni bi bayi e le pe wa
4: oda eyin yan wa doctor mrs e se eyin yan wa e ti gbo lati odo won a ma se oju opo sile fe yin te ba ni pe la ri eyin te ba ti lo risk bitters ri abi awon ogun won kankan awon capsules won kankan to je pe o wa nkan to nse yin wa yori si nkan to je pe o ti lo opolopo yin le ti so leyin sugbon a fe gbo boya looto ni kamo lati enu yin sugbon ke to wa ma so mo fe fa koko yi pe gbogbo awon eyan pe risk bitters je ko se ma ni nile olukuluku wa tori teyan ba fo gedegede ara e o ma nje ki ara mo aisan na de ma nsalo number tele pe wa si 0912370 8675 0912370 8675 ate ba de fe bere ibere ni o ko sa aye wa lati bere ibere eyin to ba pe ibere le fe bere hello okay number tele pe wa si ni 0912370 8675 te ba de fe lo office wa to wa ni monoton doctor mrs leman bombe
0: Cipolaris bank ni oye diji
4: won ma wa nbe lola won kin si nbe njo saturday
0: kin si be mo
4: won ni saturday yi o awon fe fi fun awon eyan to ba nilo itoju awon fe fi toju won ni e oya e pe wole e bere bere yi
5: hello
0: hello
4: hello
5: e kale o
0: e kale
4: kale sa
5: ojo egbo ni ati le gbe ti ere si ta
0: e ere abole wa
5: mo wa lapete
0: e ma wa si challenge e le wa si block e sub 7 ni scout camp ni challenge sabi ka lo si crown pharmacy ni challenge bakan na
4: sa pete yen sumo
0: wa de pa gbe ni lo ba de sumo yin
4: ojo no si lu lai iwo road
0: se iwo road lo sumo abi
4: se iwo road lo sumo abi challenge
5: ko ye ni bi e ko si fi ile lo nu meje
0: okay e lo si be
4: all right e se 0912370 8675 ebere ibere yin esi da to ba de ti ejo e ba gbe ipin yen e to ba de ti lori ti o ti sise fun e je ka gbo latodo yin hello
5: hello
4: hello
5: hello e ku etu
0: e ra ba
5: mo ki mama wa to wa nbe yen
0: e se sa
5: alafia ara yin ko ni lo
0: ah mi orúkọ Jésù.
6: Ọlọ́run wà pẹ̀lú yín o.
0: Àmì
6: sáà. Ẹ jọ̀ọ́ fẹ́ ṣe nọ́mbà yín gangan la ní ìdí. Ẹ ti tún lè pe nọ́mbà yẹn
0: jọ. 00.
6: A ò rí bi kọ́lẹ̀ rárá, ẹ bá wa pè jẹ́jẹ́.
4: Oya ẹ mú báírò kẹ́ rí bi kọ́lẹ̀, wọ́n á tún tún pè báyìí.
0: 00 080 21 21 91 9 1 20 20 40 40
4: ẹ gba àpilẹ̀ kọ́
0: sí. 00 080 21 21 91 9 1 20 20 40 40
4: nọmba tẹ lè pè wọn sí nìyẹn ẹdẹ lè bá wọn lọfíìsì ní mọ́nà tán ilé kẹta sí Polaris Bank. Hello.
0: Hello.
5: Hello. Ẹ̀kálẹ̀ o.
0: Ẹ̀kálẹ̀ sá.
5: Mo kí àlejò wa tí ó wà ní orí ètò.
4: Ẹ ṣe gan sá.
5: Zach, mi ò mọ̀ pé oògùn ẹ rí bí o ṣe rí nìyí. Ẹnìkan ló èmi kàn rà á nígboro pé kí èèyàn ò bá ra irọ́ kò nira tó tọ́. Ẹni yẹn wá ń kígbe pé inú òun kún àwọn òun ṣe bákan bákan òun ò gbéra dáadáa. Ní kí ló ṣẹlẹ̀? Wà ní kò wà ní àmúdẹ̀rẹ́ òun kan nílé lásìkò ṣé wà lò wà ní kí n lọ gbé wá. Mo lè ṣe gbé oògùn yẹn fún nìyẹn. Mo bá lo 130 minutes. Mo bá wá bá mi pé kí n gbàgbé owó olégbò ẹ sílẹ̀ fún mi mọ́ o. Òun máa gbé gbogbo ẹ̀ lòun ní lọ nìyẹn gbà. Mo ní èmi gan tí mo lò gan tí mo rà jọ mi tí ìlú kankan bẹ̀ tó ṣiṣẹ́ mi tó wá sọ fún mi kó má ṣiṣẹ́ mi. Èmi ò mọ̀ tó èmi náà lò ó torí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò ó. Oògùn tó dára ni.
0: R-E-E-Z Reese Bitter. Ẹ mọ̀ jẹ́ kí a sọ pé lè náà ṣiṣẹ́ bí rẹ̀. Ẹ mọ̀ fojọ́ pòjọ́ ẹ mọ̀ fojọ́ pòjọ́ Reese Bitter.
4: Hello.
7: Ẹ kalẹ̀ ma.
0: Ẹ kalẹ̀ ma.
7: Yes ma.
0: Yes ma.
7: Ṣíkí ṣíkí tó èmi náà ni o yá àdúrà ni.
4: Yá àdúrà ṣẹ́ wa o.
7: Ẹ tọ́jọ́ mẹ́ta ma.
4: Ẹ sọ
7: Reese Bitter. Rípítà yẹn ṣé ó dáa fún egungun ẹsẹ̀ ni.
0: Egungun ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tá a bá ti ní ìpèníjà ń pe egungun ẹsẹ̀. Mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yíngà yang imbalance yẹn tí ó bá fẹ́ máa balance bá gbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn. Ẹ lọ wọ́ọ̀chì nǹkan tẹ́ ń jẹ kẹ́dẹ̀ yẹmu mi tútù yẹmu nǹkan tó tutù ṣó ti yẹ yín. Nǹkan lórin dúdú nǹkan lárin dòdò ẹ kíyèsí.
4: Ẹ yọjú sí ṣọ́ọ̀pù.
0: Ẹ yọjú ẹ lè wá sọ fún fífìsì wa nílé kẹta sí Polaris Bank.
5: Lóye díjì. Àwọn aráàlú ayé la gbogbo láti ràn látẹ̀.
0: Ọkẹ sá.
5: Ẹ bá a tún nọ́mbà yẹn sọ.
0: 00.
5: Ẹ máa gbọ́. Ìbàdàn nìkan lẹ máa ń fi sí. Ìbàdàn nìkan ló ní ìyá
0: òkú bẹ́ẹ̀ ni. Ẹ pe àwọn èèyàn yín tán jẹ́ fámásì kí n tọ́jà wá lẹ́sẹ̀ títì. Ẹ pọ̀n fámásì sí yín kí wọ́n pe nọ́mbà wa.
5: Àwọn oríṣi ìlú mi náà ń bẹ táwọn ẹ máa ń ní ìdí product
0: yìí. Ṣé ó wà ní Ṣákì?
4: Ọ̀dà ẹṣẹ́ àti bọ́tà. Zero torí owó ń
0: jẹ́ àbájáde jẹ́ àbájáde náà ni. 0020-2191-2040. 0020-2191-2040.
4: 0020-2191-2040.
0: Yes. Hello.
8: Hello.
0: Ẹ kalẹ̀ ẹ kúrò lẹ̀.
8: Alàgbà mímú pé ló ń bá ẹ sọ̀rọ̀.
0: Ok.
8: Ẹ dákun ká balẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
0: Yíya.
8: Ṣé lè máa ń lo oògùn
0: yẹn? Ẹ yẹ kọ́ lo Reese Bitter kó dẹ̀ lo sáré wọlé pẹ̀lú ẹ̀ oògùn ń ṣe. Hello.
4: Ẹyẹ yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì ń ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ẹ̀ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ ẹ bá yà sí irọ́ ìyẹn Reese Bitter àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì ń ṣe
0: bẹ́ẹ̀. Ẹ lọ sí Kúlẹ́ra, ẹ lọ sí Ri Pharmacy ní Challenge, ẹ lọ sí Nasiru Láì ní Agbeni, ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì Chiquito tó wà ní
4: Scout
0: Camp. Ẹ sì lọ
4: sọ́fíìsì
0: wa nílé kẹta sí
4: Challenge oríta Ring Road
0: Apata
4: ẹ lè wá sí ṣọ́ọ̀pù tiwa tó wà ní ṣọ́ọ̀pù Chiquito tó wà ní
0: Last Caller. Ẹ kalẹ̀.
9: Ẹ kalẹ̀ mọ.
0: Ẹ ra dáde.
9: Ṣé àlàáfíà ni o?
0: Bẹ́ẹ̀ni sà, pápápá sà.
9: Mo ṣe ń gbọ́ kiní for the first time.
0: Question yìí sà.
9: Now
4: R-E-E-Z. R-E-E-Z.
0: Riz.
4: R-E-E-Z.
0: Yes, sir.
4: Bitter. Yes, sir. Bitters. Oda, eh, yata lotu wambe. Hello.
10: Hello. Kale anti shikito.
4: Yes, sir. Kale, sir.
10: Gosi yon le lofun gwele.
0: Hello, lofun.
4: Hello, lofun.
0: Beba, sa toju aranyi. Bebo, ya woyinan le ma toju. Sibi mefa la la le ni kema mu. Yawo yin nde lati mu iba ni yawo mefa mefa le gbodo toju te ba toju ko te toju kan e tuntun ko to fe da be
10: e ma gbo e lo ma
0: e bo gba yin
10: ti ta yin ma je gbo mo le tiri
0: abi ta ti daru ko yen
4: sai awon abi ta ti daru ko yen ni te ba le raye te ba wa si shop mi ni scout camp lola e ma ri nbe o wa
10: ni o gani a ti sikito
4: ya
10: ngo lo do yin ni stage yen
4: scout camp nbi ba ni challenge o ja ji mo bi Block E, Shop 7, Nibu,
10: Timba,
4: Moto.
10: Timba, Timbo, ma kwe namba tini.
0: Oda. Oda,
4: Eshe.
10: Yes, ma oda.
4: Kwe mi lori phone, mi nisi, ma kwe mi ejo, awa nu studio, ekwe studio line. Hello.
11: Hello.
0: Ekale.
4: Yeah. Ekale.
11: Yes. Ejo, era kwa nchita fuko kwa unu ejeno.
0: Dada. Eyin te ba legbo to ko ti o san e ma fi raju e Olorun lo. En te diabetes so e ma fi se de ma lo. Ogun se gidi fun go Olorun.
4: Hello.
0: A claim o Olorun do ni ko ri be.
4: Oda e je ka gbe pe meji si. Okay, hello. Hello.
12: Hello.
4: Hello.
0: Hello.
12: Ki te ba wa ko mo ba le o. Ko mo wa le ba wa o.
0: Eh, oni ka
4: ko. Ta lo so.
12: Ya ma ya la ga sa ke.
4: Okay, guys, can send you work here, kia o. Sheri ogun ta nsoro npa eyi a mo dupe lowo Olorun e o ya ke mo pe chikito ki nfe ba awon nkan ti o ba je be looto e tori oruko ti Olorun ti fun yan oruko die te Olorun ti fun yan so a mo fasiko dupe lowo Dr. Mrs. ta lo tun wa nbe to ni bere eyin ti e ba wo pe e le te ba fe wa si
0: hello
13: hello
0: baba yes sir Hello, see good of pharmacy. No way. Hello.
13: Hello. Hello, ma.
0: Hey, Kale Baba. Yes, sir. Papa. Pa.
4: Yọjú ni ẹ máa jẹ ká máa sọ pé ṣẹ́rí ẹni tí àìsàn bá ń ṣe ọ tí nǹkan bá ń ṣe tó bá rí nǹkan tó da nǹkan tó máa ń ṣe wá nìyẹn ẹ jáde ẹ lọ sí gbogbo
0: ṣùgbọ́n èèyàn ló lọ sí ìlú òyìnbó
4: ṣùgbọ́n èèyàn ló lọ sí ìlú òyìnbó lọ tẹ treatment
0: Abuja wa si bi.
4: A le ma gbe wa sinu yara fun yin.
0: A le wa ni oju everywhere.
4: Ti pa ti ipomo meji. Amala meji ipomo kan atemo
0: kan. A de be. Ma
4: fa lo ka fi alaafia ara wa ma sere. Nigba ta ba gbe lo eleyele ta gbe wonu yara won ni Oyo. Ta gbe wonu yara eyan kan ni.
0: Ta ba gbe owo la wa after. Yo di ye mu tere kiri. Eni to lo ba fe lo fun ni ko jade
4: ko gete.
0: Olorun lo pin alubarika. A lo si just anywhere.
4: Nje ka gbe
0: yen. Hello.
4: E ka gbe yokan yen. Okay.
0: E
4: kale ma.
13: Yes, ma. E ka ta o.
4: Yoko pelu papapa.
0: Papapa.
13: Yes, ma. Yes, ma. E yoko. Eni to ba ni boya eyin mu ni ara ara ma nu.
4: Te ba ti ready lola e yoju si shop. E
0: yoju si shop
4: sikito. E jo eyin eyan wa. Eyin te ba fe wa si shop temi lola lati wa ra. Ma ti wa nbe. Lati ago mewa e pe mi ke to wa gbogbo bo ba se nse yin be se nra ma ma fun yin lamoran awon nkan ti e le fi ku to ye pe gbogbo nkan to ba nse yin Olorun a ma gba koso uru onje te ma je uru omi te ma mu te ba de ve lo ri oga mi won ma wa ni Ibadan lola normally won ki si ni Ibadan awon gbomoso ti ra awon finally ni jo Saturday sugbon abe won lele pe ko fun wa ni Saturday ola to ra awon to ma fe ri won e office won wa ni Monoton ni
0: ile keta si Polaris Bank
4: e de ti di number won 0 0 2 21 91 20 40

0: Ọ̀dọ́kúnlé the great source lórí kẹ́ ẹ máa gbọ́ lágẹ̀lú 96.7 FM torí pò ṣe dáadáa gan.
1: Báyé bá ti ń gé ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni soo?
3: Soo sọ àní.
2: Kí lẹ fi jókòó?
3: Kò sí sí ẹ̀ ni.
2: Lágẹ̀lú 96.

ìtúsílẹ̀ kan ni wọ́n gbàdé láàrin wákàtí kan lórí afẹ́fẹ́ ẹ̀mí olórun nípasẹ̀ yìí pastor enoch folosho ti the lord city gospel grace ministry ó ṣe tó fẹ́ ṣe àwòtán àyànmọ́ gbogbo láàrin wákàtí kan ètò lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM destiny clinic on air ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́ gbogbo aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ lójú ọjọ́ jímọ̀

ẹ máa gbọ́ bass guitar yẹn àbí Bola Sadiq ò lè understand it yẹn. Ti bàbá rán mi sínú àyè rẹ̀ ṣẹ̀rẹ̀ ṣẹ̀bọ́lùwà ló rán mi níṣẹ́ òkè. Kì máa ṣe ènìyàn.

le ìṣẹ́lú yẹn lọ̀pọ̀ èèyàn nílò ìwọ náà máa darapọ̀ mọ́ ètò yìí lórí ìkànnì lagilu 96.7 FM níbi tí ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ pastor enoch folonso ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma alilea meridian bus stop àpáta ìbàdàn lóṣù nígbọ̀wọ́ ẹ̀.

0: Kìnìún lólólàájú Lágelú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Ó balẹ̀ bàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve ogun Peter Yoko fún bí àwọn 50 Peters Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 Peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà David ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 Peters kó sunra yọ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters NAFDAC Ijolote.
2: Javis PR iCare Foundation ló ń lọ́gun tátátán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò mú nira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Pure Press Concert Season 10 ìyìnpọ̀nbélé la máa dá padà fún ọlọ́run ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kenny Robles date Friday 19th June 2026 venue Hall of Grace Jogos Center Liberty Road Ibadan ló ti máa wáyé o by 8 PM prompt aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀ àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister ministry evangelist Dr. Bola Ààrẹ BC Aláwíyé Àlùkò Bukola Akinade Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù Bukola Beckers Yetunde Ààrẹ Àpèkẹ́ Ọlá Rẹ̀mílẹ́kún Amos BBO Olúwa lóni bí sí fọfọre taiwo dare pop fúnmi vop kẹmi amadaso adamilola alabi the convener is kemi riobo níbi àkànṣe ìpàdé ìyìnpọ̀nbélé season 10 yìí ni kájọ gbé ọpẹ fún ọlọ́run kemi riobo lọlọ́run fi ìrọ̀ yìí rán alẹ́ friday 19th june ọdún 2026 yìí ní hall of grace jogo event center liberty road ìbàdàn maximum security guaranteed ètò ààbò tó múyẹ́yẹ́ wà fún gbogbo èèyàn a ó gba orí ayọ̀ lẹ́yìn ìyìnpọ̀nbélé yìí lórúkọ jésù bí dẹ̀
4: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
5: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
4: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years becomes a complete athlete.
5: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
4: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.com.
5: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
6: Bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto. Bala fi ọba sí kọ̀ dáa. Àbí sọ́wọ́ dáa ni. Àìrórunsùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kó máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórí ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètọ̀. Kátẹ́lẹsẹ̀ máa kan èèyàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kó má mọ̀ kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe
7: se dede ara ma gba pe pe pe ara ma legun igbese kan ma nkia ni pataki ka tete igbese ni kia kia e do wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba et kia egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le se mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 en tata du ale lama toni toni
8: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Benya lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita ta gun sagun keyan me dagba pupo ko ma rin ko geko ge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se de ara ma gba pe pe pe ara ma legun igbese kan ma nkia ni pataki ka tete igbese ni kia kia e do wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina pile oyo tele ni felele nbadan e ka le se mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 en tata du ale lama toni toni

0: ìjọ gbọdọ̀ fight calling for all souls ministries ń pè yìí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashonu Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí àrọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé owó síbi ìpàdé láti ìwòrò mọ́kọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sìn gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dé ọ́
1: ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter di ogun fún bí àwọn 50 peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolonte.
2: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: èmi ń lolo làjù lágelu 96.7 fm ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣan ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rọ́ kẹ́tíkẹ́tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
2: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣan ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o, òdú ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211. Ó ti pẹ́ tá a ti ń fàwọn òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo ará ayé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a ṣèwádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdí lé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
1: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
2: Ẹ ṣe atọ́kùn, béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn, àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá à ń wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
1: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
2: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíín sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn. Tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé, ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbé bígbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa ò sí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfì àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde ó máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúòde ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bówọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ pé òun tó òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fura sí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán, ọkọ mi ò ṣe déédéé, ọkọ mi ò ṣe déédéé, ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn á tiẹ̀ mọ́ fẹlòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa. Àwọn bàbá wa ò lo oko, wọn ò lo odò, wọn ò sì ṣojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ, táwọn ìyá náà ò sì mọ wò táǹtorí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn tún mi ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ ní lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọ òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà ìpàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn mọ kiri gáréèjì ní wòròdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárán èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
2: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 07018211111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjó ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní re léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 07018211111 07018211111 àlàáfíà ara wọn ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ní láfọ́jú ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀ ń ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ bí kankan mọ́. Ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Eégún. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tán délé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn

0: adaniwaye kò ní gbé bá yín o ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọn náà bá délé iṣẹ́ bàbá ègún ọmọ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: bàbá ègún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ ọba ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọlẹ star number 12 ni bàbá ègún wà olójú.
0: iléeṣẹ́ bàbá ègún àwọn òkì ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn òkì ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run àdúrà yan gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 a ní wọnú òkùnkùn.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹ́nu sí yẹn lọ ní gbogbo ayé. Workers Day Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí ó. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.kashe.ng.

0: ìjọ gbọ́dọ̀ fight calling for all those ministries nípe yìí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ìjọ máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world ìtí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akínyẹlé Memorial High School Alubua Bashọnu Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sìn gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run ń dúró dé ọ́
1: Javis PL IKEA Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún arun lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL IKEA Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL IKEA Foundation nígbà tó tún wá gbọ́ ibi tó ti rà ánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054484444 ojúlọ́ba ara òní dín dúró mọ́ wa lágbárí.
2: Press Concert Season 10 ìyìnpọ̀nbélé la máa dá padà fún Ọlọ́run ẹ̀kẹwàá irú ẹ̀ lélẹ́yìí àgbékalẹ̀ látọwọ́ ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kemi Robot Date Friday 19th June 2026 Venue Hall of Grace Jogos Center Liberty Road Ìbàdàn ló ti máa wáyé o by 8pm prompt aago mẹ́jọ àṣálẹ̀ la ó ti bẹ̀rẹ̀ àwọn olórin ẹ̀mí olókìkí tó máa minister ministry evangelist Dr. Bola Ààrẹ BC Aláwíyé Àlùkò Bukola Akinade Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù Bukola Beckers Yetunde Ààrẹ Àpèkẹ́ Ọlá Rẹ̀mílẹ́kún Amos BBO Olúwa lónìí Bisi, Fafore Taiwo, Dare POP, Fumi VOP, Kemi Amadasu, Adamilola Alabi, the convener is Kemi Riobo. Nibi akanshe ipade yin bambile, season 10 yin ikajok bi okme for lorun Kemi Riobo, lorun fi yoran yoran. Ale Friday 19th June, odu 2026 yi, ni All of Grace, Jogo Event Center, Liberty Road, Ibadan. Maximum security guaranteed, eto abotomu yeyo wa fumu bwinyo. Au baori ayo legi yin bambile yi lorun kon jesu, be there, be there.
3: Meter unit don't finish now. See bad time you. To go kill buy token now go stress me well.
4: Why you dey worry like that? Just use iRecharge.
3: iRecharge? How that one take work?
4: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBEDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1# on your phone.
3: Sharp like that.
4: Even better. Your IBEDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
5: iRecharge. Convenience. Accessibility.
6: O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú steez, o kò bí tàbí o kò bí àwọn. Mystic Bitters, jagunlabi ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 bitters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Aja, Lagos. Our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Jolote.
7: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Ìrìnsẹ̀ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.